ìdí ọrùn máa fẹ́ ìdíánú ó yá máa fẹ́ tí ojúmọ́ bá ti mọ́ nìrì máa ń fẹ́ ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́ àṣẹ olúwa ni gbogbo èèyàn sán bí àkókò èrè òwúrọ̀ dé ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa apọ́sù dr sm mustapha jp bàbá ṣe bí ọba olùdásílẹ̀ ìjọ ọlọ́run seed of christ golden church land of reality ti national camp wọ́n wà ní ṣe bí ọba international power line camp kilometer 54 lagos ibadan expressway lufuwapẹ ìpínlẹ̀ ogun apọ́sù ó yá.

0: tó wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékúnlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run ìwé Númérì orí ìkẹrìnlá láti ẹsẹ̀ ìkíní títí di ẹsẹ̀ kẹrin. Númérì orí kẹrìnlá ẹsẹ̀ kíní títí di ẹsẹ̀ kẹrin. Báyìí ni ọ̀rọ̀ Olúwa wí. Gbogbo ìjọ sì gbé ohun wọn sókè, wọ́n sì ké, àwọn ènìyàn náà sì sọkún ní òru náà. Gbogbo àwọn mẹ́sẹ̀lì sì ń kùn sí Mose àti sí Aaroni. Gbogbo ìjọ sì wí fún wọn pé àwa ìbákúkú ti kú ní ilẹ̀ Egypt, tàbí àwa ìbákú ní aginjù yìí, nítorí kíni Olúwa ṣe mú wa wá sí ilẹ̀ yìí láti ti ipa ìdà ṣubú. Àwa, aya wa àti àwọn ọmọ wa yóò di ìjẹ, kò wá sọ fún wa kí a padà lọ sí Egypt. Wọ́n sì wí fún ara wọn pé ẹ jẹ́ kí a yan olórí kí a padà lọ sí Egypt. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn olùgbọ́ mi láwùrọ̀ yìí kó jẹ́ ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Ní òní ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ọdún 2026, àyìn Ọlọ́run lógo, nítorí pé a tún ní àǹfààní láti jẹ́ àlàyé ọkàn ẹni tí yóò lè wà láti gba ìre òní. Mo kéde rẹ pé ìre Olúwa yóò sì jẹ́ ìpín rẹ. Nínú Bíbélì tá a kà ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí, a rí níbẹ̀ wípé àwọn ọmọ Ísíráẹlì sọ ìrètí nù. Àwọn ọmọ Ísíráẹlì wọ́n fẹ́ padà sẹ́yìn, wọ́n fẹ́ dáwọ́ lílọ síwájú láti lọ gba ilẹ̀ ìlérí, wọ́n fẹ́ dáwọ́ rẹ̀ dúró. Nítorí kíni? Nítorí ìròyìn ìbànújẹ́ tí wọ́n gbọ́, nítorí wàhálà tó dé bá wọn. Bíbélì wí pé púpọ̀ ní ìpọ́njú olódodo, ṣùgbọ́n Ọlọ́run gbà á nínú gbogbo rẹ̀. Nínú bí tí a kà yìí, àwọn èèyàn wọn yìí wọ́n ń dojúkọ ìṣòro, ọkàn wọn kò ní ìsinmi. Nítorí náà wọ́n ń ronú wípé ó sàn fáwọn káwọn padà sí Egypt ju kí àwọn ṣègbèsè aginjù lọ, wọ́n fẹ́ padà sẹ́yìn. Ìwọ olùgbọ́ mi láàárọ̀ yìí, ṣé ìwọ náà fẹ́ padà sẹ́yìn? Ṣé ìwọ náà fẹ́ dáwọ́ sísìn Ọlọ́run dúró? Ṣé ìwọ náà fẹ́ dáwọ́ gbígbìyànjú dúró? Lónìí mo sọ fún ọ pé má sì dáwọ́ dúró, tẹ̀síwájú. Ó yẹ owó torí kọ́ máa dojúkọ, má padà sẹ́yìn. Kí ló dé tí àwọn èèyàn fi máa ń fẹ́ láti padà sẹ́yìn? Ìdí àkọ́kọ́ ni nígbà tí nǹkan bá le. Ìdí kejì òun ni nígbà tí agbára bá kún àwọn ènìyàn tí wọ́n sapá tí ipá pín, tí wọn ò tiẹ̀ mọ bó làwọn ó ti ṣe. Ọ̀kan nínú tí àwọn èèyàn máa ń ṣe nírú àkókò bí èyí ni pé kí wọ́n padà sẹ́yìn, kí wọ́n ṣíwọ́. Lórúkọ Jésù, òun yòówù torí kó máa là kọjá, Olúwa ó fi agbára àti okun fún ọ. Ẹlẹ́ẹ̀kẹta táwọn èèyàn fi máa fẹ́ padà sẹ́yìn òun ni torí àìnígbàgbọ́. Nígbà tí wọ́n bá ti sa ipá wọn tí wọ́n lérò pé àwọn ti dúró ṣinṣin, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé nǹkan náà ọmọ ń tóbi sí ni, ìmọ̀ ń fẹ́ sí ni, ìmọ̀ ń le sí ni, àwọn èèyàn á máa sọ ìgbàgbọ́ nù, ìgbàgbọ́ àwọn èèyàn á máa mẹ̀. Ṣùgbọ́n ìgbàgbọ́ tí ìwọ olùgbọ́ mi lónìí kò gbọ́dọ̀ mẹ̀, torí pé Jésù ń bẹ lẹ́yìn wa gẹ́gẹ́ bí akọni ẹlẹ́rù, nítorí náà àwa kì yóò bẹ̀rù. Ẹ̀kẹrin tí àwọn èèyàn fi máa padà sẹ́yìn òun ni nígbà tí agbègbè bá ń gbóná ríríri, tí gbogbo agbègbè tí ò fararọ tó kan mọ́ wọn pópó, ṣùgbọ́n báyìí ó sì má padà sẹ́yìn, dúró ṣinṣin, ó sì ṣàṣeyọrí. Ìgbà mìíràn tí àwọn èèyàn tó má padà sẹ́yìn ni pé nígbà tí wọ́n bá sọ àfojúsùn wọn nù, nígbà tí àfojúsùn wọn tí ò bá dúró déédéé mọ́, àwọn èèyàn á má padà sẹ́yìn. Ẹlẹ́ẹ̀kẹfà, nígbà tí àwọn èèyàn ò bá ní ìfarajìn tó, tí wọn ò bá ní ìyọ̀ǹda ara ẹni tó, tí wọ́n bá ń ṣe kámikàmikámi, bóyá wọ́n tún ní plan B, wọ́n tún ní nǹkan mìíràn tí wọ́n fojú wò, a máa mú kí àwọn èèyàn padà sẹ́yìn. Báyìí òwú kò le tó, àwọn aṣẹ́gun kì í padà sẹ́yìn. Gbogbo àwọn tí a bá yọ ayọ̀ ṣẹ́gun pẹ̀lú wọn, wọn ò ní padà sẹ́yìn. Nítorí náà má ṣe padà sẹ́yìn, ó sì ṣàṣeyọrí. Jésù Olúwa wa, ẹ jẹ́ ká sùúrù òní. Olúwa, gbogbo àwọn olùgbọ́ mi lónìí tí nǹkan le mọ́ kókó, mo sọ pé lórúkọ Jésù sọ́dẹ̀rọ̀ fún wọn. Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, ìwọ olùgbọ́ mi ò ní padà sẹ́yìn. Ayé rẹ ò ní padà sẹ́yìn, ilé rẹ ò ní padà sẹ́yìn, ò ní dáwọ́ dúró. Báyìí òwú kò le tó, lórúkọ ti Jésù ó borí ni, ó ṣẹ́gun ni. Àwọn tí ipá ti kún, tí agbára wọn ò gbé, Jésù fún wọn ní okun, fún wọn ní ìmísí rẹ, fun won ni emi re fun won ni anu re fun won ni atileyin re gbugbu awon ti igbagbo won ye oruko jesu bi awon meyin ti wi oluwa bukun igbagbo wa oruko jesu bukun igbagbo won fi idi igbagbo won mule fun igbagbo won ni okun loruko ti jesu mu won duro sisin e ni pada seyin loruko babo mo ati emi mimo gbugbu awon ti agbogbe won gbona gbugbu awon ti ibise won gbona mo won gbugbu awon ti ile won gbona mo won gbugbu awon ti on gbogbo gbona ero jesu adasi gbogbo nto gbona ye gbogbo nto gbona mo ko mo tutu loruko ti babo mo ati emi mimo mo ni ko mo tutu nitori pe sedrak mesake ati abedingo aso won sinu na leru to gbona janjanja sugbon nigbati won wo be eni kerin ninu na o so di tutu fun won iwo na loni gbogbo nto gbona mo ninu ile re o di tutu bayi gbogbo nto gbona mo lenu ise re o di tutu bayi gbogbo nto gbona mo ninu rin ajo re idawole re ati idojuko re o di tutu bayi loruko babo mo ati emi mo be ni o ri gbogbo awon ti won ti so afojusun won na loruko ti jesu kristi in gbogbo afojusun ti a ti fi leyin lowo ten le pa re ten na gawo loruko jesu yo teyin lowo e ni pada seyin aye yin yo gba mi se olorun aye yin yo gba ti leyin olorun aye yin yo gba arun olorun mo so pe loruko jesu gbogbo awon ti farajin won to tin yin ge loruko ti jesu e gba ifaraji otun loruko ti jesu e gba mi se otun gbogbo awon to je wi pe aye pada n deru ba lai si si aye pada ko le si lo si waju ko le si itura ko le si idana nitori na loruko jesu gbogbo nkon to ma mu yin lati ko ayipada rere oluwa ba wi loni aye yin yo gba ayipada otun loni ojo kerinla osu kefa mo ni loruko jesu e yege ni e bori ni e leke ni e ni pada seyin e debi ogo e debi serere gbogbo agbara da ni pada oruko jesu oluwa fina sun won oluwa so won da so loruko jesu ba wo yu ko le to agbara da won yan yo fi ma tesiwaju oluwa gbe wo won bayo wu ko nira to agbara tawon eyan yo fi ni boju weyin e gba oro mo re to le koko ye oro aya re to le koko re oro ise re to le koko ye ilu yi to le koko loruko ti jesu ituro olorun wo be lo anu olorun wo be lo ni ose tutun yi loruko babo mo ati emi mimo aye yin yo gba itura nitori pe alase yori ni yin ta ba yin yo ta ba yin jo ta ba yin gbegbe ope loruko jesu e ni kuna e ni pada seyin e debi ogo ye ni loruko jesu gbogbo daada ti nbe leyin lile yi iya e ma tewo gba loruko je gbogbo okan to je owon ni o je opo olorun baba yo se be olorun omo yo se be olorun emi mo yo se be ire ni fun eni kokan wa loruko jesu kristi oluwa wa ire o
0: e pade wa fun akotun eto yi lojo mejo idede akoko kan na oluso agutan wa ni eni owa ti omo we john Adekunle Adedokun ero ibanisoro wa ni 08039501349 lekan si 08039501349 titi ojo mejo ka pade layo emi ni ti yin to to Joy Oladejo.

0: Àwa ti gbé ròyìn tó dùn dé súnmọ́ bí ẹ wá gbọ́ náà. Àwa ti gbé ròyìn tó dùn dé súnmọ́ bí ẹ wá gbọ́ náà.
1: Bí wọ́n ń bẹ̀rẹ̀ pé ròyìn kí la wà ń kà.
0: Tìfúntẹ̀ ẹ̀dọ̀ ni ó gbẹ́gbẹ́gbẹ́
1: égbà gbẹ̀rẹ̀ gẹ́gẹ́gẹ́. Wọ́n ń bẹ̀rẹ̀ pé ròyìn kí la wà ń kà.
0: Tìfúntẹ̀ ẹ̀dọ̀ ni
1: ó gbà tìfúntẹ̀ ẹ̀dọ̀ ni ó. Ami.
0: Ami.
1: Torí pa tó ti fẹ́ ṣeré gẹ́dẹ́.
0: Agbègede
1: ó ṣe bí ọmọdé tí fún tẹ́lọ̀rọ̀ ìmọ̀ ṣó.
0: Lójúkoro
1: níwòrò síwòrò. A tún ti gbé tí fún tẹ́lọ̀ ìròyìn dé.
0: Ó máa tọpinpin, ó máa lọ fáfá.
1: Ó máa lọ fáfá. Ẹ kú ojúmọ̀. Ẹ káàárọ̀ máa dẹ́yìn ìṣó, máa dẹ́yìn ìṣó, máa dẹ́yìn ìṣó.
0: Wọ́n mú búrẹ́dì bọ́.
1: Ẹyìn ẹ̀ dá.
0: Ẹyìn bú.
1: Ẹgbẹ́jọ dá.
0: Ẹ káàárọ̀. Mi ò ṣe.
1: Àbí bó wá ni ọ̀nà kan wọjà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ajá fún baba aláwo tí ń tẹ̀kọ.
0: Lo ti di fi ṣe yẹn.
1: Bàbá ní baba kí ni fada agùn ẹ̀kọ́ márùn-ún ní kankan láyé ṣe tútù. Ọjà mi kan náà nu.
0: Ó tún adíyàwó ó di fá fún ìyàwó baba aláwo tí ń tóbi.
1: Ìyàwó baba aláwo tí ń tóbi.
0: Baba aláwo kí n fa wí.
1: Kí ni fa wí?
0: Kí ni ohun ètùtù?
1: Kí
0: ni ohun ẹbọ?
1: Agbọ̀n òbí
0: ni o.
1: Márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ lálò. Ohun gbogbo dàdọ́gbọ́n sí.
0: Oh my God.
1: Ifá ṣáà gbọ́dọ̀ yan nǹkan tí
0: yóò pa owó lọ bọ́lá. Ọ̀pẹ̀lẹ̀ ìbàlẹ̀ kó
1: mọ̀ yan nǹkan. Bẹ́ẹ̀ ni o. Ọ̀pẹ̀lẹ̀ ò lè balẹ̀ kó mọ̀ yan nǹkan ẹbọ.
0: Kì í sọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ sáà.
1: Ọ̀pẹ̀lẹ̀ lápè kì í sọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀. Ojúmọ̀ aláyọ̀ fún gbogbo ọmọ kóòtù òjíire káàárọ̀ o. Ẹ kú ọ̀yẹ̀ tó là péréngédé. Lónìí ló di 30 ọjọ́ o tí àwọn ọmọ wa àti àwọn tí wọ́n jẹ́ olùkọ́ wọn gbogbo tí wọ́n gbé ní ìjọba ìbílẹ̀ oríire tí wọ́n ti wà ní àhámọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí ajínigbé báyìí.
0: 30 days ni wọ́n pè lọ́gbọ̀n ọjọ́ o.
1: 30 ọjọ́ nù.
0: Ó ti dọ̀ṣù kan báyìí.
1: Ká sọ pé oṣù kan báyìí.
0: Ha Ọlọ́run.
1: Ha àbíyèsí Ọlọ́run ìbàrẹ̀ o. Tó Ọlọ́run ìwọ náà ni ọba olùdáǹdè alágbára jùlọ tó jẹ́ pé à ń tó bá ti ló ṣe. Bí gbogbo ayé bá gbáríjọpọ̀ tán bá ní kò ní ṣeé ṣe.
0: Ìwọ lọ́wọ́
1: sí
0: pé
1: àbíkò ṣeé ṣe. Ní tó bá sì ti pé kò ní ṣeé ṣe. Kí gbogbo ènìyàn kan máa ran ara wọn lọ́wọ́ báyìí. Pé yóò ṣeé ṣe kò ní ṣeé ṣe náà ni. Ṣùgbọ́n ní ti èyí àwa ń fẹ́ kó ṣeé ṣe kí àwọn ọmọ wa àti àwọn èèyàn wa gbogbo kí wọ́n padà láyọ̀ àti àlàáfíà wa darapọ̀ mọ́ àwa
0: ènìyàn. Torí pé ènìyàn
1: ni àwọn ń ṣe. Yóò ṣeé ṣe bẹ́ẹ̀. Èyí tí ò sì ṣeé ṣe náà ni kó máa jẹ́ tàwọn tó jí wọn gbé. Aburú èyí tí wọ́n lè fẹ́ máa gbà lérò láti fi kàn wọ́n. Ọlọ́run ọba má jẹ́ kó ṣeé ṣe fún wọn.
0: Àmì o.
1: Ọlárẹ̀wájú Ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéwùsì lorúkọ mi. Elephant Solo yín rèé ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà àgbòjì ẹ̀fọ̀n papọ̀jọ G Square Arco Sky gíran Global Radio King of Scorer Continental and Intercontinental. Ọjọ́ 14 nú oṣù kẹfà. Oṣù Okudu náà ni oṣù tá a wà yìí. Ọlọ́run dákun jẹ́ kẹ́mi wọ́ lájá
0: o. Àmì o.
1: Káṣọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé o.
0: Àmì.
1: Ẹ̀lẹ́bẹ̀rún ẹ kú kalẹ̀.
0: Ó dá gbogbo ìgbà tá a bá ti ronú kan àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ti wà nínú gbọ́ọ̀bẹ̀rù báyìí pẹ̀lú àwọn olùkọ́ wọn.
1: Bẹ́ẹ̀ni.
0: Léyìí tó sì jẹ́ pé kò sẹ́kòyẹ o lórí àwọn kanranjẹ́gbọ́n ikọ̀ ajínigbé akọ nọ́nà tó lágbára. Èyí tó ṣe bẹ́ẹ̀ gbọ́ wọn lẹ̀ lápá ìyági wọnú ugbó ọ̀hún lọ. Inú tiwa kì í dùn o. Pàápàá jùlọ nìkan ni ọmọlúàbí. Ìdí rèé tá a fi ń ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà. À ń ké sí ìjọba wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́. À ń ké sí gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò. À ń ké sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn lórí ìṣẹ̀lẹ̀ yìí. Pé ẹ dákun ẹ jọ̀ọ́. Ẹ bá ni gbé ìgbésẹ̀ kíákíá. Ẹ gbé ìgbésẹ̀ yàjóyàjó. Ẹ gbé ìgbésẹ̀ kànmọ́nkóbó. Kí àwọn tá à ń sọ nípa wọn yìí kí wọn lè padà sákàtà àwọn ẹbí wọn ni. Ọmọ ẹ ní kú wọn ni ó sọjọ ọmọ ẹ nínú. Àwa fẹ́ kẹ́nìkankan nù wọn ó
1: kú.
0: Bẹ́ẹ̀ la sì fẹ́ kẹ́nìkankan nù wọn ó nù. Ẹ ṣàánú Ọlọ́run lára wa o. Ẹ jẹ́ kí gbogbo àwọn tí wọ́n kó lọ yìí kí wọ́n padà sákàtà àwọn ẹbí wọn. Torí pé lónìí tó di 30 ọjọ́ àwọn ẹbí wọn inú wọn ò lè dùn. Ara wọn ò lè yá. Ṣọlọ́mọ mẹ́rin ni ká sọ ni. to nti yawo eleyi ti nbe lakata won
1: tabi
0: lagbara lowo olorun oba lawura bi oba ti ti eda leyin ti ki ti loju yo ba ni ti gbogbo eyin toro kan leyin o e le se aseyori lori eleyi ti futedo reyin tun ti gbinaya laaro to ninu e mo ba ti man se bi awon akori to ba gberu ibe lati kokko bere o ogbo bo ba doju ogbagadi gan e ma ni anfani lati ma feti yin ko yawo royin ilo roba lejo nu iya adini yin na ni o aminat adetun badmus on loruko temi mo tan ayin eleyi to nse be nko
1: mama tunjage.
0: Mama
1: nse normal
0: mama
1: ojere gede
0: mama
1: aletile
0: mama
1: agbajara ofu
0: mama
1: mama lata
0: mama
1: e wa lo iwa ni nkan kati na mama wa manager da ninu
0: tade o se manager
1: anyway a le feru ekunu aye
0: awon ri be lekan ara awon riri na ni
1: riri na ni riri lagba
0: riri si lagba e be ni
1: o da to e je ki a ma test waju ni sansan gege be se mo pe awon akole ro la man sabi sabojo awa yo ma sawon jo si yin leti bae to je pe punch na ni mo nfe juwo kan tan tan ni waju mi nbi ba yo iroyin kan na re iroyin re o ni bi ton ti ni itakun ibaje awon koloran si agbesumo mi boko haram ton fe sekolu si apa bi kan ni ipinle borno opelope olorun opelope awon soja omo ogun le wa o ti won ni eyin ati ta ni bole ti nbo ni bole ti jawate lokun lorun o na ni awon soja wa fi oro yi se fun awon agbesumo mi boko haram awon mesoro toto ewe ti won ni won tun ji gbe ti won fe ma ji won gbe gbawo ni awon soja wa ni won tun gba pada lowo awon koloran si igara olosa agbesumo mi boko haram punch lo gbe iroyin ekunrere nbo nbe laipe o
0: oda to ba ri be ejo lowo nu ejo mo lowo nu
1: eh
0: o na ni iroyin eleyi to feju kekeke ni oju ewe kini iwe iroyin the nation lo ma n pariwo skoro eni to ti figba kan ri je olori ologun lo lede wa Nigeria o tun ko se joba Abdul Salam Abubakar en loruko ti je o pe kilo wi ni
1: kilo so
0: onise ri iku eleyi to ran MKO Abiola lo si orun are mabo
1: Abakola
0: ejo lowo nu
1: oko kudi oko simbi
0: ekun baba kola nu
1: ekun baba kola
0: o ni ejo lowo nu lori iku ohun
1: ejo lowo nu ni
0: ejo lowo nu ni
1: mi wele se akole kan ti emi ri lori oro ti MKO Abiola gege bi Abdul Salam Abubakar bi o se so o ni wi pe ki se majele nlopa MKO Abiola o gbogbo en te ni majele ni e soro majele o nko majelize o majele ni majelization ko lo bi oro na o Abdul Salam lo soro nbe iwe ro Daily Post lo gbe amo iwe ro punch na tun gbe kan bi o
0: nibi
1: ti awon ti won je ajagun feyinti orilede Nigeria wa ti won ti deru e bi iku topa agbenuso fun le ise omogun le Nigeria nigba kan ni Rabi Abubakar ti o ku si odo awon agbesumo mi ti won ji igbe won deru e bi na lori ijoba apapo o pe e wa ri nkan bayi e wa ri nkan bayi e se ntoto e si se ntoye na ni be ba se ntoto to si ye ni ohun to sele yi iba ti sele punch lo gbe bawo gan lo se sele ba nu se binu tan kini iha ti are ko si oro yi ekunrere iroyin bo nbe te gbo
0: o da latari eto dibo gbogbogbo ti o waye lodun 2027 woni egbe oselu ti All Progressive Congress APC o na ni amati se lalaye pe won sanju bayi lowo lowo ni o
1: sanju
0: daju
1: ronju
0: gbawu
1: marerin
0: konju
1: ko
0: o na ni oro gbogbo to ni se pelu oruko awon eyan eleyi ti o dije du ipo kan tabi omi e ti ani won ta si itakwa yo jara eni fun ajo ti INEC ajo leto dibo ilede wa Nigeria lenu lolo yi nu won ni koda aba tin soro ye won ni enikan ti e soro nu won pe ni kini won fe mo boju wa awon eto dibo tan ti di seyin ati dibo abenu ko jola ke ko jolo ko iyen ti lo niyen
1: kini won wa lo
0: so po ti lo fafa o na ni oro hun bade nibo wa ni kan dedu nu egbe oselu ti APC bayi eyan mo gbo laaro toni o ba koko re ba tituni
1: bi asiko ba to e gbo ekunrere iroyin yi eleyi ti akole re nka sita nibi ti gomina ti ipinle Kogi Ahmed Ododo ti won ni o ti fowo tole la to si na ka esoke ton to ba yi o igbe egbo anise awon ijoba ipinle kogi abi ipinle kogi funra re gan a o le gba lai lai fun awon odaran abi pe ko je pe won wa pe awon ma gba owo ibogbe kankan koni sele o koni waye awon o le gba ki awon odaran ki won ma gba isakoso mo awon lowo oni ilu oni fe o tu ka won wa laju awon le kita lo bo bu kan ko wo it can never shele punch na lo punch ro yen aremu baba ni le aremu o aremu o ni le aje mi aremu lo ko baba bu wa de aki oluwa pe laye o oni ilu oni fe o tu oni ilu oni fe o tu
0: oni ilu oni fe o tu o na lorin to gba ode kan ni ipinle Kogi abala bi iroyin to motan
1: okay
0: o na ni mo nse lalaye o pe latari eto abo ko le ba fese mule dada ni ipinle Kogi won ni nibe baye won ti fofin de boya a ma rin ajo alale a fe gbera nbadan a fe gba Kogi koja lowo oloru ganjo a fe ma lo Abuja a fe ma lo bi ka fe ma won ni ara o ba go meje asale ba ti lu bayi irin ajo ale awon ofe mo lakata odo ta won
1: odofin
0: je kini to fa sababi
1: won
0: eto abo la won fe moju to
1: o nesese
0: tu de man fa fe moju do lodo ta won
1: o nesese ba na se stop okada lagun mewa abo lagun marun abo idaji
0: awon na se ti won be amo chapter obi lo tun soro kan bi o pe kilo wi ni o ni Namdi Kanu te nwo nko ye ko wa logbe won ko ye ko wa logba tun ni ro nje kini to fa sababi o ni ko si enikan kan to yawo mo fi kele o fi gbe pe boya o wa soro kan o a wa riro eri o won wa npe o
1: ni pepe se
0: o ta buku si ijoba tabi o ta buku se nikan abe lomi idi ere ti o fi ye ko wa ni ahamo ki wa ni awon to tawo to ta se ninu royan hun eyan mo tun bo laaro toni se ri po ti fun
1: o ti fun
0: o si tedo orun yin be
1: oda ko to di pe a ma gba oju oja lo e sare ba mi taju kan ke ba mi wo akole iroyin eleyo ojare o nibi ti iwe iroyin punch lo gbe nibi ti eni ti se alakoso fun oro eto abo lorilede Nigeria to ti soro wipe nje mo pe ogun ti nsele lai orilede Israel ati Iran iyen gangan nbe lara nti o n se akoba fun wa lati ni awon nkan ijagun to ye ka ti gbajo sodo ti wa nbi ka le fi koju oro si awon obileje ati oba eje agbesumo mi lapo odo ti wa alafi awon wa ti e ba se pe o ni gburu ni o ba ba fa gburu gburu yo si fa igbo o na loro yi o tori pe bi ewon na la se jo fowo ko ara wa ni agba nla aye patapata arun tin so gofa nso run tin sa boyade gbogbo loya ni se bi ogun tin lo laarin orilede Israel ati Iran be na ni won keri igi re yobi la fun orilede Nigeria lati ri awon kan ijagun gba lapo odo ti wa punch lo punch iroyin na
0: sigbo aye o da niwon babele nja ko to di pe a lo sodo sogundo lapo nibi ti a ti lo ri ipolowo oja tori pe o di dandan won ni jejemo pe agbarejopo egbe awon osilu eleyi ti won pe ni coalition of united political parties
1: kopu
0: o na ni amose lalaye pe ni kini ki won tun ma lo isakoso ka ma lo odun mefa ni isakoso
1: straight up
0: gege bi are orilede wa Nigeria ko le tan isoro le yi ni bo gan na ti gbogbo lo njade eyo mo gbo laaro toni o ba koko re ba ti toni o ye jagbara pa bayi ka lo sodo osogodo lapo o fe pin owo fun wa laaro inu
1: anilo
0: owo lo se pataki lo se koko let's go there
2: out of airtime and you don't have money to top up out of data and you don't have money to top up the GT Bank airtime and data loan is available to you anytime just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95% T's and C's apply you are never stranded with the GT Bank airtime and data loan
3: Iwaju Olorun lawo omo Olorun ti se faaji nígbà tá a lè bá wọn fìdí ìgò tilẹ̀.
4: O tún ti yá o. Olúwa ló ní Swagga Live in Concert 2026. Kí Jésù ràn wá lọ́wọ́ làkúrí ẹ̀. Wòlíì àgbà bọ́ọ̀sì ọlọ́run ọlá best ṣẹ̀wọ̀lẹ̀ Jésù ìyanu Olúwa praise empire seven hallelujah dance drama àti bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé, Prophet Sàmìyè, Pastor Ṣeun Oyewuse, Pastor Wálé Kókóọlá. Sunday June 14 ni ó gbìnàyà láago kan ọ̀sán. Kùndùnsì fún Unique Fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn pọ̀bọ̀. Inú gbọ̀ngàn Mark 21 lórí ring road máa kà kún fàyà. Ó yá ẹ lè pe Swagga Papa tẹ́ ẹ bá fẹ́ special ticket ìjókòó lọ́lá tàbí table reservation 0706-596-1824. Triple gbòòsà fún gbogbo ẹ̀yìn èjìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn. Unique Fertility, Pop Cola, SMG Logistics, Hexagon Rice, Gold Mender, Skylight Towers Homes and Properties, KEC Groups, Street Tavern, Able TV, Splash àti Lagelu FM ló ṣagbátẹ̀rù ìpolongo.
5: Flash FM 105.5.
1: So, ẹ káàbọ̀ padà láti ojú ọjà wáyé o. Ká kan sínú agbami ìròyìn nísànsán náà ní báyìí o. Tí fún tẹ̀dọ̀ ìròyìn lẹ́ ń gbọ́ ní ìkànnì ọmọlúwàbí ìkànnì Splash 105.5 FM, the integrity station promoting right values.
0: Oh yeah,
1: jẹ́ ń kọ́kọ́ mú láti apá ọ̀dọ̀ mi ń bí tó jẹ́ pé ètò ààbò ó ṣe pàtàkì nínú ìròyìn tá a bá ka bí ìgbà téèyàn tí ka ìròyìn ni nítorí pé ara ń tí olórí fi jẹ́ olórí náà ni láti dáàbò bo àwọn èèyàn rẹ̀. Alákòóso fún ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Nàìjíríà ajagun fẹ̀yìntì Christopher Musa ní ọjọ́ Àbámẹ́ta Sátidé ìtàná ló sọ̀rọ̀ wípé ṣé rí gbogbo gbùngbùngbùn ìjà tó ń lọ ogun tó ń wáyé láàrin orílẹ̀-èdè Israel, Iran àti orílẹ̀-èdè America, Russia àti Ukraine tẹ́ rí yẹn. Ó ń jẹ́ kó di ìnira, ó ń jẹ́ kó nira púpọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè míì láti rí nǹkan ìjagun gbà àbí rà láti fi kojú àwọn tí wọ́n fẹjú tuntun mọ́ ètò ààbò lórílẹ̀-èdè wa gbogbo. Bákan náà ló ṣàròyé wípé ẹ wo àìsí ẹ̀kúnrẹ́rẹ́ àkọsílẹ̀ tó péye data nípa bí nǹkan ṣe ń lọ sí nípa orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè sọ wípé wọ̀nyí náà ń jẹ́ kí ó nira púpọ̀ fún ìgbìyànjú àwọn iṣẹ́ ilé-iṣẹ́ àti àjọ elétò ààbò káàkiri ilẹ̀ yìí pàápàá jùlọ àwọn ọlọ́pàá. Báwo ni èyí ṣe jẹ́ bẹ́ẹ̀? Ó ń jẹ́ kó nira fún wọn láti lè dọdẹ ibi tí àwọn ọ̀daràn gbogbo wà àti láti lè pinwọ́ ohun tá à ń pè ní ìwà ọ̀daràn ní tòró ti orílẹ̀-èdè Nàìjíríà. Bí ò bá ti ṣe àkọsílẹ̀ kí èèyàn mọ bí nǹkan ṣe rí tó àní ẹ̀kúnrẹ́rẹ́ nípa agbègbè kan ì máa ṣòro láti fi lè mọ bá ṣe pinwọ́ ìṣẹ̀lẹ̀ míì tó tún lè fẹ́ wáyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tí General Christopher Musa ti ó sọ. Ó tẹ̀síwájú ọ̀rọ̀ náà ló sọ ní ìlú Àbújá nígbàtí ó ń sọ ọ̀rọ̀ kan lórí kókó kan eléyìí tó wáyé níbi àpérò alágbára kan fún ìtagbọ́nú fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà àti ìṣàfihàn àwọn nǹkan gbogbo eléyìí tó níṣe pẹ̀lú ti iléeṣẹ́ ológun ilé wa àti iléeṣẹ́ elétò ààbò wa jákèjádò tọdún 2026 nígbàtí ń sọ̀rọ̀ ẹ̀wẹ̀ lórí àwọn àdojúkọ àti ìpèníjà eléyìí tí àgbékalẹ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ti ń kojú. Musa sọ̀rọ̀ wípé ṣe rí wàhálà ti ń lọ lọ́wọ́ hùn láàrin àwọn orílẹ̀-èdè tá a ti dákọ lẹ́ẹ̀kan yẹn. Ó ti jẹ́ kó di ìnira púpọ̀ fún iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà láti lè rí ìtẹ́wọ́gbà àwọn ohun gbogbo tá a fẹ́ lò tá a fẹ́ fi kojú oro sí àwọn ẹni bí wọ̀nyí. Ṣé bí ìgbà tí èèyàn ti ń túra rẹ̀ ta fún àwọn kọlọ̀rọ̀ sí kọ́ ẹ pé ẹ rí àti wọ́n ti tán síbẹ̀ wọn jù bẹ́ẹ̀ náà lọ àṣírí wọ́n tún tán gbogbo àṣọkọ́ là sá lóòrùn. Ó ní pẹ̀lú ogun tó ń lọ ní orílẹ̀-èdè Ukraine, Russia, Iran, America àti Israel yẹn ó ní ó ti jẹ́ kó nira púpọ̀ fún wa láti rí àwọn nǹkan jagun gbà. Àwọn ọmọ béèrè pé àwọn agbésùnmọ̀ mi bo làwọn ti ń rí tiwọn. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ní àwọn a máa san àsánlẹ̀ owó nítorí pé owó ọ̀hún nígbà tó bá rí òun náà ni wọn ó fi pèsè àwọn nǹkan tí àwọn fẹ́ lò. Nítorí náà ńkọ́ bẹ́ẹ̀ bá ti ẹ̀ débẹ̀ gan-an ó ní àtẹ̀pẹ́ fẹ́ ra nǹkan ìjagun lóríṣiríṣi tẹ̀rí wọn ń bẹ̀ tán wà ń kalẹ̀ ẹ má fọ́ o àwọn eléyìí tẹ̀rí wọn ti sanwó wọn sílẹ̀ nítorí náà a máa ṣòro pọ̀ pé kéèyàn kà lóhun kówó débẹ̀ òun ra nǹkan gbà tó ṣe pé èèyàn fẹ́ ra búrẹ́dì nílé ìtajà ìgbàlódé pé búrẹ́dì yẹ fún mi mẹ́ta mẹ́ o àbí ìyẹn lẹ́kọ́
0: èèyàn
1: kan fún mi èèyàn ńlá kàrà irọ́ o kì í lọ bẹ́ẹ̀ o àsanlẹ̀ owó rèé ọjàre ni o. Bẹ́ẹ̀ ló tẹ̀síwájú ni ó gbé òṣùbà kárí láì púpọ̀ fún àwọn tí wọ́n jẹ́ ẹ̀ka elétò ààbò ilé wa tó jẹ́ pé àwọn náà lápò ọ̀dọ̀ tí wọ́n ń pèsè àwọn nǹkan ìjagun tó jẹ́ tabẹ́lé níwọ̀nba tó sì ran ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà pé kí wọ́n túbọ̀ ṣe àtìlẹ́yìn fún wọn kí wọ́n sì tún jẹ́ ká máa ra àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ ti apá àti ọ̀dọ̀ wa tó jẹ́ ti alágbèéléṣe tiwa ó wá ké sí ilé-ìgbìmọ̀ asòfin àgbà náà lápapọ̀ pé kí wọ́n túbọ̀ gbárùkù ti ìdásílẹ̀ àwọn àkọọ́lẹ̀ àti ìtọ̀nà gbogbo tí ó wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìtọ̀nà fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ká fi lè ní ẹ̀kúnrẹ́rẹ́ ìgbésí ayé kálukú wa èyí tó bá ti dára á ti mọ̀ pé léyìí tí ọmọ nàìjíríà náà ni ọmọ nàìjíríà ni ṣùgbọ́n ọ̀daràn ni eléyìí ọ̀daràn ni ṣùgbọ́n kì í ṣọmọ nàìjíríà níbo ti jáwá tí ò lókun lọ́rùn àti bẹ́ẹ̀ lọ ó ní èyí ṣe pàtàkì tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò tó bá gbà mú lóde tòní àti ààbò káàkiri orílẹ̀-èdè nàìjíríà bá a bá ti nírúfẹ́ nǹkan wọ̀nyí tí kálukú sì ti mọ̀ wípé òun ti lákọọ́lẹ̀ lọ́dọ̀ ìjọba sì ti mọ̀ nípa òun ẹ rí wípé yóò ṣòro fẹnikẹni láti fẹ́ hùwà ìbàjẹ́ àti pẹni tó bá hù yóò ti mọ̀ pé ṣìkún báyìí ni bọ́wọ́ sanyí tí tẹ ìjàpá náà ni ọwọ́ tẹ òun
0: wà lágbára báyìí
1: ó kà sí ara bíi ijó àti ro.
0: Ìròyìn tí mò ń wò lókè téńté yìí òun náà ló jẹ́ kí
1: wọ́n
0: mí kanlẹ̀ bẹ́ẹ̀ afẹ́fẹ́ tó wọlé tó ká kẹtipọ̀ ògì ni o kò ní yẹ̀fun ó sàmọ́ ṣàfihàn ó dẹ̀ já lọ sínú ìròyìn kan eléyìí tó ń ṣe lálàyé wípé ikú eléyìí tó ran mko abiola lọ sí ọ̀run àrèmọbọ náà ló jẹ́ pé ejò mọ̀ lọ́wọ́ nù o àwọn nǹkan kan ó sodo lórí ọ̀rọ̀ ikú ọ̀hún tá a wá lẹni tó gbégbó lòun kalẹ̀ bẹ́ẹ̀ ẹni tó ti fìgbà kan rí jẹ́ olórí ológun lórílẹ̀‐èdè wa nàìjíríà kódà ó tukọ̀ ìṣèjọba orílẹ̀‐èdè yìí lábẹ́ ti ikọ̀ ológun ni ìyẹn general abdulsalam abubakar retired wọn ti fẹ̀yìntì ní jẹ́ bẹ́ẹ̀ wọn nígbà tí wọ́n mọ ṣàlàyé àwọn ọ̀rọ̀ gbogbo eléyìí tó sodo mọ́ ikú ọ̀hún wọn ṣe lálàyé o pé ṣe àrí ẹni tó kú ò ní ipò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà lábẹ́ ìṣàkóso ológun kó tó di pé àwọn tẹ́wọ́ gba ipò ọ̀hún ìyẹn general sani abacha wọn ti dolóògbé báyìí o wọn ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 1998 òní ẹ bá ké sí àwọn pé ǹjẹ́ àwọn ń kọ́ o wọn ní káwọn yọjú sí ilé agbára nílùú àbújá níbi tí wọn wà lọ́hùn-ún abdulsalam ẹni tó ṣe lálàyé nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ lè tukọ̀ ó ṣe lálàyé pé bí wọn bá sì ké sí èèyàn bẹ́ẹ̀ o méjì ní ọ̀jẹ́ ìsídẹ̀ àkọjá wípé onítọ̀hún ti ní ọ̀rọ̀ kan lẹ̀ eléyìí tó fẹ́ wá yọjú tàbí o wọn fẹ́ ní kí irúfẹ́ onítọ̀hún kọ́ mọ́ lọ sí ojú ogun níbi tó gbóná girigiri níbi tí ó ti lọ rí láǹfààní àti mọ́ ọkọ̀ ojú ogun bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n ṣá ọgbà tí ránṣẹ́ sí òun pé tọ́ àbáṣe à ń pè wọ́n o pé kó wọ́n yọjú ẹni sí ilé ìjọba èyí tí ń bẹ nílùú àbújá ó lọ wò pé irú pípè wo leléyìí kò sì sí nínú ọkàn wọn o láti tún lọ sí orílẹ̀-èdè kankan láti lọ rí dojúkọ ogun bó ti wùwò mọ onígbà tó wọn mọ dé ilé agbára ìyẹn nílùú àbújá ìyẹn nílé ìjọba lọ́hùn-ún ó ní kọ́kọ́ fi sí yàrá kótópó kan o ó ní yàrá kótópó tá à ń sọ nípa rẹ̀ yìí nígbà tó wọn bójú wò bójú rí ìrẹ́kọ̀ ìsọ̀rọ̀ wọn ti tilẹ̀kùn o ilẹ̀kùn ti wà ń títí o ó níbẹ̀ ló ń ti ń wò pé kí ni ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gan ó ní kọ̀pẹ́ kò jìnnà òun náà ni ẹni tí í ṣe ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá nígbà náà ẹni tá à ń sọ nípa rẹ̀ yìí ó ti dolóògbé o ibrahim kumasi ló kọ wọn ó ní kọ̀pẹ́ kò jìnnà ló bá ṣílẹ̀kùn yàrá kó tó pọ̀ ọ̀hún ó sì wọlé sọ́dọ̀ ọ̀hún abdulsalam nínú àwọn ọ̀rọ̀ ilé ètò kọ ìyẹn ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọjọ́ ajé monde ló bọ́ sí ó ṣe lálàyé o pé lóòrọ̀ kùtùkùtù ní akẹ́sọ̀hún pé kó wọn mọ̀ bọ̀ àbáṣà ní kó wọn mọ̀ bọ̀ àbáṣà ní kó wọn mọ̀ bọ̀ ǹjẹ́ ńgbà tó dọ́dọ̀ àbáṣà kíni tó ṣẹlẹ̀ ẹ̀yin kò yẹ ẹ̀yin èèyàn wa wọ́n ní àwọn èèyàn ń wọlé sórí lóríṣiríṣi sákàtọ̀ ọ̀dọ̀ àwọn ni o ǹjẹ́ ta tún lẹni tó tún wọlé ó ní mẹjọ general isaiah bahame yìí kò pẹ́ kò jìnnà lòun náà tún wọlé ó láwọn wà nù yàrá kó tó pọ̀ ọ̀hún fún odidi wákàtí kan níbẹ̀ ló ń ti bi léèrè pé ẹ dákun kíni tó ṣẹlẹ̀ gan ní pàtó wọn ló dáhùn pé ọ̀gá ni a fẹ́ rí yín ààrẹ ni a ní kẹ́ ẹ wá wọn sì ń bẹ lọ́fíìsì lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní kò pẹ́ kò jìnnà o ní a bá ké sí òun pé òun kọ́ o kóun ó máa bọ̀ àtòun àti ìṣe àbá àmì yìí àti ẹni tí ṣe ọgá àgbà pátápátá fún iléeṣẹ ọlọpàá nígbà náà ìyẹn ibrahim kumasi náà bá tẹlé ara àwọn o ó níbi táwọn ti ń lọ níbẹ ni ẹ ti ń túfọ pé jagun labi ó mọ ti ré sọ kọjá odò báyìí o ó ti dolóògbé ó ti di ẹni àná ó lóun bí wọn lè rí pé ẹdákun ta lẹ ń wí ta lẹ ń pókú ta lẹ ń sọ pé ó ti kú gangan ó ní ó dáhùn pé ààrẹ ni ààrẹ tẹlẹ rí lórílẹèdè wa nàìjíríà ìyẹn sanni abacha ó lóun pé ẹnì ṣòun bí tó wà ẹnì ṣòun bí òun fẹ́ rí i ó nígbà tí ẹ mú un wọnú yàrá ibi tó wà wọn ti da aṣọ bọ jagun labi lójú o ó lóun ṣe aṣọ ọhún lójú ẹ báyìí òun sì fọwọ́ kàn án nígbà àyà ẹlẹ́kẹ̀rú ti lọ níbẹ̀ lòun ti wá gbàdúrà fún pé tọ́ èyí tó ti ṣẹlẹ̀ yìí ó ti dé bus stop dúró o kọba tó ni ọ́ kó ṣíjú àánú wò ọ́ ó lẹ́yìn wá àgbà náà ni ẹ wá ṣe lálàyé o pé àwọn ìgbìmọ̀ kan eléyìí tí wọ́n pè ní provisional ruling council PRC ni a ti kéde o pé òun tó ń jẹ́ abdulsalam abubakar òun náà lòun ó tẹ̀síwájú láti máa tukọ̀ ìṣàkóso orílẹ̀-èdè wa nàìjíríà ó ní ìdí rèé tó fi jẹ́ pé láti inú oṣù kẹfà ọdún 1998 wọ inú oṣù karùn-ún ọdún 1999 ló fi ṣe ìṣèjọba orílẹ̀-èdè wa nàìjíríà o tó sì dájú pé kò sí ibòmíì tó ń tu ọkọ rẹ̀ wọ̀ ju ìṣèjọba àwa ara wa lórílẹ̀-èdè wa nàìjíríà bẹ́ẹ̀ náà bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé nígbà náà nínú oṣù karùn-ún ọdún 1999 òun náà ni a gbé ìṣèjọba orílẹ̀-èdè wa nàìjíríà lé ẹni tí í ṣe ààrẹ èyí tí gbogbo olùdìbòyàn nígbà náà ààrẹ tẹ́lẹ̀ rí nù olóyè olùṣègùn ọbásanjọ́ ìròyìn ọ̀hún pọ̀ gan ni o ẹ fẹ́ mọ̀ ìdí ẹ̀ tí wọ́n fi gbé ìṣèjọba ẹni fún mko abiola ńbẹ lójú ìwé kejì tinubu sọ̀rọ̀ gowon sọ̀rọ̀ ọbásanjọ́ sọ̀rọ̀ jonathan sọ̀rọ̀ àti àwọn ìkànlé ẹ̀kan tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣèjọba lórílẹ̀-èdè wa nàìjíríà ẹ fẹ́ mọ tí kò wá àwọn wí ẹnìkan kì í jẹ́ kílẹ̀ ó fẹ́ o ẹ lọ tààràtàrà sínú ìwé ìròyìn the nation ẹ bá ń bẹ̀ gẹ́gẹ́.
1: ó dáa tó ìròyìn kan náà tún rèé lọ́dọ̀ tèmi ń bíbá yìí o ó dàbí pé ńgbà tó ti mú yẹn kò wulẹ̀ fẹ́ sí rẹpẹtẹ mọ́ ó ṣe àyẹ̀pọ̀ wọn ní ààrẹ bọ́lá ahmed tinubu náà ni ó ba ọkàn jẹ́ púpọ̀ lórí ikú tí ó pa arabe abubakar tí ó fìgbà kan jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ológun ilẹ̀ nàìjíríà táwọn ìjàrá ajínigbé gbowó ọlọ́ṣà tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ katsina kó tó di pé wọ́n padà dákẹ́ wẹ́ sí wọn lọ́wọ́ ní àkàtà wọn bẹ̀. wọ́n ní lórí ọ̀rọ̀ yẹn òun náà ni àwọn tí wọ́n jẹ́ ajagun fẹ̀yìntì nílẹ̀ nàìjíríà tí wọ́n ní wọ́n bínú tán lórí ikú tó pa arabe abubakar eléyìí tí ó sì jẹ́ pé wọ́n ń ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìkùnà ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà láti kojú oro sí àwọn ìmẹ́hẹ ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà. wọ́n ní ìjínigbé tó ṣẹlẹ̀ sí abubakar yìí náà ni wọ́n kéde rẹ̀ ní 30 oṣù karùn-ún tí wọ́n sì jẹ́ pé àtòun àti aya rẹ̀ ni wọ́n jí gbé 6 ìwẹ̀ oṣù kẹfà ọdún tá a wà yìí. àwọn ajínigbé gbowó ọ̀hún wọ́n fẹ́ wípé n táwọn fẹ́ lọ́dọ̀ tàwọn òun náà ni pé kí wọ́n dá àwọn mẹ́ta tó jẹ́ àwọn èèyàn tàwọn sílẹ̀ àti gbogbo àwọn nǹkan ọ̀sìn àwọn tí ń bẹ lọ́dọ̀ ìjọba pátápátá porongodo nítorí pé gbogbo nǹkan wọ̀nyí náà ni wọ́n kó kúrò lọ́dọ̀ tàwọn ní àsìkò ìgbà tí wọ́n kọ lu àwọn. èyí ni àwọn ń fẹ́ bí wọ́n bá ń fẹ́ gba àwọn tọkọ-tìyàwó tí àwọn jí gbé náà tí wọ́n bá ń fẹ́ kí wọ́n padà sílé ní ayọ̀ àti àlàáfíà. gbogbo àwọn nǹkan tí wọ́n wá ń bèrè fún yìí inú fọ́nrán fídíò kan oníṣẹ́jú mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ló bá bóde o léètà ti rí abubakar àti aya rẹ̀ tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ katsina wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n jọ kí wọ́n jẹ́ kí wọ́n dá àwọn sílẹ̀ nípa pé àwọn mẹ́ta tí wọ́n bèrè fún tọ́jọ́ ikọ̀ ọmọ ogun tiwọn lọ́hùn-ún kí wọ́n dá wọn lẹ̀ kí wọ́n sì dá àwọn kan ọ̀sìn wọn náà padà fún wọn o. ṣùgbọ́n ní ọjọ́ àbámẹ́ta sátidé ìjọba fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé abubakar ti gbèkùrùjẹ lọ́wọ́ ẹ̀bọra ní tó sì ń ṣe lápèjúwe gẹ́gẹ́ bí nǹkan tí ó bani lọ́kàn jẹ́ ti ìpínlẹ̀ katsina àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀. ìkéde ọ̀hún ló bóde nínú àtẹ̀jáde ọ̀rọ̀ ní ọjọ́ àbámẹ́ta sátidé tàná látọ̀dọ̀ kọmíṣánná fún ètò ààbò lábẹ́nú àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ ti katsina lọ́hùn-ún ìyún nasiru muazu tí ó sì filéde fún àwọn oníròyìn. ìjọba sọ̀rọ̀ wípé ajagun fẹ̀yìntì ọ̀hún náà ni ó dágbére fáyé látàrí àwọn àìsàn kan àìlera kan tí ó ti ń bá a fínra tẹ́lẹ̀ bíi ìtọ̀ ṣúgà àti kila ti mo pe eje riru ile ti o ti nda laamu ti o si ri itoju to peye nigba to nsoro lori ku Abubakar ewe tinubu are orilede Nigeria na ni o tun se itenumo lori pe anise ko ni si ifa igbojeje fun igbesumo mi ati ijinigbe orilede Nigeria ipe nitori na nko a o ni gba ki enikan ki won ro pe awon wa ba wa lo koje pe nkan bayi la nse lati fa aye gba awon abinu eni ati obaye je gbogbo gbogbo to ba to to ba ye na lawon gba fun lawon fi fun bi o tile je wipe ile to sele iti sele are tinubu fun are na o si ba okan je lori isele na
0: o lagbara pupo pupo ju olohun o ba wa da soro eto abo ile de wa Nigeria
1: o ami o
0: ko ni fe mehe ko ni mehe la se lo wele dun
1: ami o
0: o de ja lo sinu weru in Sunday Punch eleyi to jade fun taro to ni oro gbogbo to ni se pelu eto dibo lodun 2027 una lo dale lori won ni egbe oselu ti APC na lo ti de gbangbe bayo lori awon esi gbogbo eleyi to jade ninu awon eto dibo abenu e ti edi jake jado ninu egbe oselu won yen lo le de wa Nigeria nigbati won mo tesi waju ninu oro muskoro won ni je jemo bi pe eto gbogbo lo ti pari o lati ko oruko awon ti o je oludije si ipo kan tabi omi ninu egbe oselu ti APC odiwo lakata ajo eleto odibo lo lede wa Nigeria ele to da duro eyi ta mo si ajo ti INEC nje bo wa ni gbogbo awon eyan gbogbo e tinu bi ninu egbe oselu ohun le te si ko iwe esun repete koda awon eyan kan be eleyi te kura awon jo logun logun won kura awon jo logbon logbon te si je omoye ninu egbe oselu ohun eyi ti an fi ehun nu won han pe ko ya ko ri bayi o ko ya ko ma lo bayi o ko ya ka ma se bayi o ni egbe oselu ti APC won ni se ri gbogbo eleyi ta pe ikelu yen amo ni ko wa reran ko si nkan kan tawon o fi eleyin se itesiwaju gege bi egbe oselu ohun bo se ri o na ni awon yo gbajumo iwe iroyin Sunday Punch ninu awon iwadi kan eleyi to se to si se akosile re o se lalaye pe lowo lowo ba ti soro yi o eto gbogbo ti pari koda awon oruko ta nso nipa re yi e ti o je awon oludije fun ipo kan tabi omi labe egbe oselu ti APC won ni o ti nbe ni olu ile ise egbe ohun e ti nbe nilu Abuja won ni koda eto gbogbo lo ti lo lowo o lati je ki awon oruko ohun ko lo re han de in lori itakun ayojara to je ti ajo ti INEC won tesi waju pe e wo awon eyan kan le teni won ko iwe esun won ko iwe ebe koda won tun bere wipe ki atudi ibo abenu ko waye ni egbe oselu ti APC won ni kojo lake kojo loko o na ni oro ohun lo bade gege bi enikan ile to je pe e kan lo je ni egbe oselu ti APC sugbon to ni e ma fo ko won si gboro aye okan gbogi lawon awon igbimo amuseye egbe oselu APC in lo hun se onise ri gbogbo awon oro te n gbohun pe e won binu awon kan binu awon moye kan gbara awon jo won ko wi esun awon kan bere pe ki won se atinu idibo abenu onise ri gbogbo eleyun kojo mo odo to tin san lo bayi ti oni boju weyin o na ni oro ohun o oni ta ba so nipa eto idibo abenu fun egbe oselu ti APC o ti pari ko si atundi kankan mo bo ti wuwo mo o wa se lalaye pe ajo ti INEC na ni ti fi gbede ki ojo sile o pe o pe tan o kere tan ojo kendi ni ogbon osu kefa odun yi o na ni ki gbogbo awon oruko e ti an fe lo ni egbe oselu ko wa won ko ti dori tabili won ni awari re ri o pe tan ojo kankanla osu keje odun 2026 ta wa ni eyi o na ni gbogbo won ti podo wa ko oruko ohun sile lagbaja ni o dije fun pa re labe egbe oselu wa eleyi ni o dije fun gbogbo gomina eleyi lo lo ilegbimo asofin eleyi lo lo ilegbimo asojufofin eleyi ni o duro ni awon ilegbimo asofin nipinle won ni se ri gbogbo awon oruko ohun o pe tan ojo kokanla osu keje odun 2026 o na ni ko ti dori tabili ajo ti INEC won ni gbogbo eleyi to ba ti ri be igbaradi fun eto odibo gbogbogbo ti o wa lodun 2027 o na lo kan leyi ti awon yo gbajumo iwe iroyin Punch lo gbe laaro toni ele igba ke seri e nbe
1: e ja lo soju oja ya seri ti fe gbe wa trabaye ni e so ko doli p ofere gege babalaje Sunday ele nbe o
0: e ku kale
6: out of airtime and you don't have money to top up out of data and you don't have money to top up The G
7: GT Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime and data loan.
8: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
1: To e kaabo pada lati oju oja beni ti fun te do royin lo nte siwaju ni kon ni Splash 105.5 FM, the integrity station promoting right values. Okay, yeah. We're in Daily Post lo gbele jade lori oro ti MKO Abiola ni tabi ti Sunny Abacha lo mu lekan to pe kini yen na kuku jina sira won nigba ti isele yen sele lodun 1998 kon ikan sele ni June. E kan wa yen July. Ah, you know awon eyan tin kokko dun June pe ah oko Olorun baba se o. Olorun baba se o Pharaoh Nigeria lo. Afigba ti to.
0: Oro tun beyin yo.
1: Afigba ti Yesufu Nigeria na tun pada lo. To won ni olori ologun olori orilede Nigeria ngba kan ni laye ijoba ologun ajagun feyin ti Abdul Salami Abubakar. Na ni o ti sise loju egun oro wi pe MK Abiola te ri yen o. Ti awon kan so wi pe baba je majele ku ni. Iro o ko si majele nbe o nitori wipe ayewo ti won ma se leyin a oku lati fi mo oku to pologbe na ni a o fi han wipe koda won ni odi ndi orilede merin ototo lawon onimo segun oni ayewo alayewo a to je ti imo toyinbo imo ijinlebo ti o je pe won wa lati se ayewo oku to pa ologbe na to si fi han wipe iku atorun wa ni iku ti o je pe owo Olorun nikan na lo han nbe ki degede Abdul Salami ni siso loju egun oro yi ninu oju abala o iwe re kan to je ori kankan le ni ogun iwe re ta ba de abala oju iwe kerin le ni abi orin le rugba o din 16 be ni page 264 ta ba wo lo be to fi de abala ori kanketa din ni 30 iwe ohun lori iwe to ko nipa igbese aye re to pe ni Call of Duty ojo abameta Saturday nlo Abuja ona ni won ti si iwe ohun tan gbe iwe na kale fun gbogbo eniyan lati ri o won ni ninu oro ohun to jade ninu iwe na lo so di mimo iwe ohun ni won fi sori ayeye orikadun odun kan ni le ni 80 ile ti Abdul Salami Abubakar to tin lo loke pe lowo lowo bayi o le ta si ti Are Bola Ahmed Tinubu ti igbakeji re Kashim Shettima ti o soju re gege bi alejo pataki ojo na nigba ti o nsoro nipa isele ohun ile ti o safihan bi MKO Abiola Baba Kola oko Simbi oko Kudira bi o se dologbe ni ojo keje osu keje ojo birthday lara Adeboye nu lodun 1998 Abdul Salami Abubakar soro pe Abiola Terun lasiko ipade kan ti o nse pelu awon iko kan to nsoju ile America ele ta ti ri ogbeni Tom Pickering ti o je akowe abenu fun ijoba ile America ngba na to mojuto oro ti to ni se pelu oselu atarabirin Susan Rice ti o na figba kan je igbakeje akowe agba fun ijoba ile America to ni se pelu labe eka to ni se pelu to je mo ti ile Africa lapapo na lo soju ngba na asiko igba yi ni olugbe NK Abiola ti osubu lojiji to ani Abdulsalam Abubakar na lo siso loju egun oro hun o ipe o ni aisan kan titi nba MK Abiola fira tele tele to je pe ndogbon si na ni eje riru nbembe ati kan to ni se pelu okan aisan okan ni eleyi ti nsele lati bi odun 1994 ni igba kokon ni ti o kokon wa ni atimo nitori na nko eni to so pe majele ni e se majele o Abdulsalam Abubakar lo so be o ipe baba subu lasiko ipade pelu awon asoju ile America ni igba na ni nitori wipe o ni aisan eje riru ati aisan kan ti o ndamu okan re lojo to pe
0: o da to ba ri be wa ja lo sinu awon egbe oselu bi meji kan le ti en bode le ti won si n soro o pe ewo won ma lo odun mefa ni isakoso ko le tan isoro orilede wa Nigeria oni agbarijopo egbe oselu ti the Coalition of United Political Parties yen CUPP at Nigerian Political Science Association na ni ama titako aba ofi kan eleyi to tin jaran lori tabili legu ma sofin agba lowo lowo baye pe ki awon eyan ti ba wa nipo won ma lo osu odun mefa papa julo are ati awon gomina leyi ti se lalaye pe won lo odun merin ko mu won tun lo odun merin mi ko tun mu mi ba fe ma lo odun mefa ni isakoso pe to won wa fe lo odun merin merin mo odun mefa loku ti won fe ma lo won ni jeje mo pe awon ipe ni je eleyi ta ni orilede wa Nigeria I ma lo odun mefa ni isakoso gege bi are tabi gomina ko le tan isoro ohun bo ti wuwu o mo agbenuso fun agbarijopo egbe oselu ti CUPP iyen Mark Adebayo ati enikan le to je pe o se gbese kuro nipo gege bi are iyen fun ti MPSA

0: mẹjọ ni ó lò ó mẹjọ ni ó lò ó wọn ló lo mẹrin àkọkọ kò mu ó tún lo mẹrin ẹkejì kò mu ṣé náà ni ó tún wá lo mẹfà tí ó tún wá mu wọn níṣẹ rí gbogbo àwọn ìpèníjà eléyìí tí à ń kojú lórílẹèdè wa nàìjíríà tó ní ṣe pẹlú àwọn ohun amáyédẹrùn ó ní ṣe pẹlú ètò ẹkọ ó ní ṣe pẹlú ètò ìlera ó ní ṣe pẹlú ìdàgbàsókè ẹka ètò ọrọ ajé ó ní ṣe rí gbogbo eléyìí tó yẹ wọ mójú tó gan ọrọ wọn dàbí òkóbó ni o wọn ní ta ni ọbọ kò bọ ó lòun lè bọ ìgbà abẹrẹ bẹẹ bá wa rántí bẹẹ bá gbàgbé lọjọrùú wẹẹsì ọsẹ tó kọjá òun náà ni ẹni tí í ṣe olórí ọmọ létó pọ jùlọ nílé ìgbìmọ asòfin àgbà nílẹ yìí ìyẹn ọpẹyẹmí bámidélé ló bá kéde o bí ẹ dákun àbó òfin kan rèé o ẹ jájọ bojú wo kájọ síra wọn fún àwọn ààrẹ àti àwọn gómìnà tí ó mọ jẹ ìyìn lórílẹèdè wa nàìjíríà ǹjẹ kí ni àbá òfin ọhún wọn ló ṣe lálàyé pé tí wọn ó fi máa lo ọdún mẹjọ tí wọn ò kọ lọdún mẹrin kan tí wọn ó tún máa tún fẹ lọdún mẹrin míì tí ó wàá jẹ mẹjọ ẹ ṣe já kúkú ṣe ká sọ àbá yìí ká sọ di òfin kí wọn máa lo ọdún mẹfà ní ìṣàkóso kí a mọ pé lẹyìn ọdún mẹfà òun kò tún sí wọn ó tún dìbò díje lẹẹkan sí ipò eléyìí tí wọn bá wà mọ wọn ṣe lálàyé pé àbọ òfin ọwọ eléyìí tẹ gbé kalẹ nílé ìgbìmọ asòfin òun náà ní ṣe lálàyé o pé bàbá lè ṣe eléyìí àtúnṣe náà ló jẹ sí àwọn èèyàn léyìí tó jẹ pé wọn ò mọ yàn sí àwọn ipò léyìí tó jẹ pé wọn ò ní máa gbáradì pé àwọn tó fẹ lọ mọ díje du ipò ọhún lẹẹkan sí wọn ti mọ pé ọdún mẹfà péré òun làwọn ò lò bàbá sì tẹnubọ báyìí wọn ṣe gbogbo ohun tí wọn ò bá ṣe ọdún kìíní ọdún keje ọdún kẹta ọdún kẹrin ọdún karùnún ọdún kẹfà kó jẹ pé ẹlòmíì ni ó tún láǹfààní láti bọ síbẹ ǹjẹ mo wá ní ọrọ gbogbo tó ní ṣe pẹlú àbá òfin ohun tó dé dúró wọn ní ẹni tí í ṣe agbẹnusọ yìí nìfẹ ẹgbẹ òṣèlú ti cupp ó wá kìlọ pé ẹ wo bí ẹ ti gbé lọ sórí tábìlì wọn o tí ẹ fẹ mọ jíròrò lórí ẹ bí ẹ bá lè sọ àbá ohun tí ẹ bá fi lè sọ di òfin kó lè tán ìṣòro eléyìí tí orílẹ̀-èdè wa nàìjíríà ní ẹ fẹ́ ṣẹ̀rí ìròyìn ọ̀hún o ń bẹ nínú ìwé ìròyìn sunday punch ẹgbà balance ẹ̀
1: ok now ẹ já lọ sí ọ̀dọ̀ ikọ̀ ìrìjú ọmọ ogun lẹwa nàìjíríà kan tá a mọ̀ sí hadin kai kai náà ni wọ́n ṣe o fún àwọn ikọ̀ gọ̀kọ̀lọ̀rọ̀ sí agbésùnmọ̀mí boko haram o tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe ìkọlù bẹ́ẹ̀ ni àwọn boko haram àti àwọn alájọṣe ẹni ibi wọn tá a mọ̀ sí islamic state west africa province iswap àwọn agbésùnmọ̀mí tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe ìkọlù sí ìpínlẹ̀ borno wọ́n ní ọpẹ́lọpẹ́ ikọ̀ ọmọ ogun ilẹ̀ nàìjíríà ti hadin kai tí wọ́n ṣe kai sí wọn o tí wọ́n sì gba ìdáǹde àwọn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ aráàlú ti ń bẹ ní àkàtà àwọn ajínigbé ọ̀hún kó tó wá di pé àwọn alájọṣe pẹ̀lú àwọn agbésùnmọ̀mí yìí bíi mélòó kan òun náà ni ọwọ́ tẹ̀ wọ́n o bẹ́ẹ̀ ni kóíkóí ni wọ́n ń wò bí ekunu àta gbígbẹ lásìkò ìgbà tí ìkọlù náà wáyé ní ọjọ́ kọkànlá oṣù kẹfà àti ọjọ́ kejìlá ọdún tí a wà nù rẹ̀ nínú oṣù kẹfà yìí náà ni iléeṣẹ́ ológun ilẹ̀ nàìjíríà náà ló ṣiṣọ́ lójú eégún ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde ọ̀rọ̀ tó bóde lọ́jọ́ àbámẹ́ta sátidé látọ̀dọ̀ ẹni tí í ṣe adelé fún ẹ̀ka ètò ìròyìn ti iléeṣẹ́ ológun ti ikọ̀ ti hadin kai ọ̀hún ìyún haruna m sani tó jẹ́ jagunjagun gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀rọ̀ náà ṣe bóde wọn ní ikọ̀ ọmọ ogun ọ̀hún náà ni wọ́n ṣe àkọsílẹ̀ àwọn àṣeyọrí eléyìí tí ó lóòrìn gbingbe dáadáa nínú rẹ̀ náà ni eléyìí tó jẹ́ pé wọ́n gba ìdáǹde àwọn ọmọ kéékèèké tí wọ́n ti jí gbé tí wọ́n sì tẹ àwọn alájọṣepọ̀ àwọn agbésùnmọ̀mí àti àwọn tí wọ́n ń ṣètò gbogbo ohun gbogbo tí wọ́n ń lò èmi nìbọn ní àtàwọn nǹkan jíjẹ gbogbo tí wọ́n fi ń jẹ́ kí wọ́n máa rí mú mi jọ yọ tí wọ́n fi ń ṣiṣẹ́ láabi àti àwọn nǹkan ìjagun míì lónìrànran tí ń bẹ lákàtà àwọn ni wọ́n gbà padà wọ́n ní inú ọ̀kan lára àwọn ìkọlù tí àwọn ọmọ ogun ilẹ̀ wa ṣe o wọ́n ní igun kejì ti ikọ̀ ọmọ ogun ilẹ̀ nàìjíríà tí ó jẹ́ pé àwọn náà ni wọ́n kojú oro sí àwọn ẹni ibi wọ̀nyí ní agbègbè ti àmùdá lọ́hún wọ́n ní àwọn ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ali usman tí í ṣe ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún umar ibrahim abubakar ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àti fatima abubakar ọmọ ọdún méjìlá òun náà ni wọ́n rí gbà padà lọ́wọ́ àwọn ẹni ibi wọ̀nyí o kó tó di pé wọ́n fẹ́ máa kógbó burúkú sí wọn lọ́pọ̀lọ́ iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ nàìjíríà sọ̀rọ̀ wípé àwọn ìwádìí àpilẹ̀ṣe kan òun náà ni ó ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọmọ tá à ń wí yìí náà ni orí tiẹ̀ ti kọ́kọ́ kó wọn yọ kúrò níbi àkàtà àwọn agbésùnmọ̀mí ọ̀hún ní agbègbè saha àti shinene ní tó ń bẹ nínú àwọn òkè ńláńlá ti mandara lọ́hún lẹ́yìn tí àwọn ọmọ ogun ilẹ̀ nàìjíríà tí wọ́n ṣe ìkọlù sí wọn bí wọn ṣe mọ fún ọmọ kékèké ṣíji ṣe àwà fúnra wọn nù ú tó yẹ pé ìmọ̀ jẹ́ kí ó fẹ́ nira fún àwọn ọmọ ogun ilé wa láti kọlu àwọn ẹni bí wọn yìí. Tó iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà tẹ̀síwájú wípé ṣé ẹ wá rí ikọ̀ kẹta ọwọ́ kẹta ti ikọ̀ ìrìjú ti Hardinkai tá à ń wí yìí ní ọjọ́ kejìlá oṣù kẹfà àná ni wọ́n gbìyànjú tí wọ́n sì gba mẹ́fà nínú àwọn ọmọ orílẹ̀-èdè wa tó jẹ́ pé àwọn kò mẹ́sẹ̀ ẹni ẹlẹ́ni táwọn ẹni bí wọ̀n yìí tí wọ́n fẹ́ jí gbé máa gbowó tí wọ́n gbà wọ́n padà tí wọ́n sì gbà dáǹde wọn ni òpópónà ti Damasak Gubi o lọ́hùn náà ni ibi tí wọ́n máa gbà lẹ́yìn tí wọ́n ní àwọn agbésùmọ̀mí ọ̀hún tí wọ́n fi ibùba bí wọn sílẹ̀ lásìkò tí wọ́n fẹ́ máa sá lọ torí pé ọwọ́ ìyá bà wọ́n. Ikọ̀ ìrìjú ti Hardinkai ẹ̀wẹ̀ bákan náà ló sọ di mímọ̀ wípé àwọn tún ṣẹ́bùrú ọ̀nà làwọn kọlu àwọn ẹni bí wọn tí ó jẹ́ pé àná ni wọ́n jẹ́ agbódegbà fún àwọn ẹni bí wọn yìí tí wọ́n ṣètò ohun gbogbo tí wọ́n fi ń mí tí wọ́n fi ń mí tí wọ́n fi ń wà ìbàjẹ́ káàkiri pé ọwọ́ tẹ̀yìn náà ná ìtàkùn lọ́bìrì pawọ́lẹ̀ ẹ wọ́n ń ṣojú kóíkóí bí àkọ́bí ìjímèrè ọwọ́ tẹ̀ wọ́n á kí àwọn ọmọ ogun ilẹ̀ Nàìjíríà pé ẹ kú iṣẹ́ takuntakun punch ló punch ìròyìn náà.
0: Ó dé àníwọ̀n bàbélé já eléyìí tó kù tí ìròyìn ti fún tẹ̀dọ̀ mọ́ tẹnubodò fún tààrọ̀ tòní. Ó dá ẹ já lọ sákàtà ẹni tí ṣàlàkóso ọ̀pọ̀ tó ní ṣe pẹ̀lú ilẹ̀ òkèrè Bianca Odumegu Ojukwu lẹ́yìn tí o ti ṣe lálàyé pé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà kan èyí tó jẹ́ pé wọ́n ń bẹ níbùdó ìtúnirọ eléyìí tó wà nílẹ̀ Ethiopia òun náà ni ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà kan gbàgbé wọ́n bẹ̀ o lẹ́yìn tó sì ń ṣe lálàyé pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ọmọ nípa wọn ó ti gbọ́ nípa wọn bẹ́ẹ̀ náà ló sì ń gbé ìgbésẹ̀ lórí wọn o nígbà tí alákòóso ọ̀hún tí ó mọ̀ fọwọ́dánilójú sọ̀yà ni fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà kan lẹ́yìn tó jẹ́ wípé wọ́n ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n nílẹ̀ Ethiopia lọ́hùn-ún ó ṣe lálàyé o pé ìṣèjọba orílẹ̀-èdè wa Nàìjíríà ló jẹ́ pé ìgbáyégbádùn wọn nínú ibùdó ìtọ́nisọ́nà ọ̀hún ọ̀jẹ̀ wọn lógún lẹ́yìn tó sì ń ṣe lálàyé fún wọn pé ṣẹ̀rí ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà àti ilẹ̀ Ethiopia wọ́n ti jọ tọwọ́ bọ ìwé àdéhùn kan o lẹ́yìn tó ní ṣe pẹ̀lú bí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn tí ó jẹ́ pé wọ́n ń bẹ ní ibùdó ìtọ́nisọ́nà nílẹ̀ Ethiopia wọ́n ṣe kó wọn kúrò ńbẹ lẹ́yìn tí wọ́n sì kọ́ wọn wá sórílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn tó jẹ́ pé irúfẹ́ ẹ̀ṣẹ̀ tí wọn àbá ní kí wọ́n ṣẹ̀ ilẹ̀ yìí òun náà ni wọ́n ti mọ lo ibùdó ìtọ́nisọ́nà wọn oníṣẹ́ ìwárí àwọn tó jẹ́ ọmọ Ethiopia lẹ́yìn tí ń bẹ nílẹ̀ wa Nàìjíríà náà tó jẹ́ pé bá a bá bojú wò bá a bá bojú rí a rí bíi mélòó kan nu tiwọn náà tí wọ́n wà nínú ibùdó ìtọ́nisọ́nà lọ́dọ̀ tiwa ń bí wọn ni kò ti burú kò bàjẹ́ báyìí o wọ́n dá àwọn náà padà sórílẹ̀-èdè baba ńlá baba wọn níbi tí wọ́n ti tẹ̀síwájú láti jẹ ìyá ẹ̀ṣẹ̀ wọn. Odumegu Ojukwu ẹni tó ṣe bẹ́ẹ̀ yọjú sí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà kan eléyìí tó jẹ́ pé látàrí ẹ̀ṣẹ̀ kan tàbí òmíì wọ́n ń bẹ níbùdó ìtọ́nisọ́nà eléyìí tó wà ní Abba Samuel tó wà nílẹ̀ Ethiopia lọ́hùn-ún ó fi wọ́n lọ́kàn balẹ̀ o pé ẹ fọkàn yín balẹ̀ o orílẹ̀-èdè wa Nàìjíríà ti gbọ́ nípa yín bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ eléyìí tó tọ́ àti èyí tó yẹ wọ́n níṣẹ́ wárí ìgbésẹ̀ ọ̀hún kò ṣe kò yẹ o lórí bí ẹ ṣe ní àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà kan lẹ́yìn tó jẹ́ pé ẹlẹ́wọ̀n ni wọ́n jẹ́ nílẹ̀ Ethiopia wọ́n ní mẹ́rin nínú wọn òun náà ló dágbére fáyé pé ó dìgbò ṣe wọ́n ní ṣùgbọ́n ṣá bí wọ́n ti dágbére fáyé pé ó dìgbò ṣe yìí ìgbésẹ̀ ti wá fojú bàdé o láti dájú pé àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí ń jẹ̀wà lọ́wọ́ nílẹ̀ Ethiopia wọn ó kó wọn wá sílẹ̀ baba ńlá baba wọn níbi tí wọ́n ti tẹ̀síwájú nínú mímọ wà níbùdó ìtọ́nisọ́nà.
1: Tó kọjá bí ó ti jẹ́ fún tẹ̀dọ̀ ìròyìn lóòrọ̀ tòní torí pé bá a bá wojú aago ẹ rí pé ó ti lọ tán ṣùgbọ́n ẹ kàn jẹ́ ń sáré yẹn ilé pápápá níbi tí gómìnà ìpínlẹ̀ Kogi Ahmed Ododo ti fìdí rẹ̀ múlẹ̀ pé lábẹ́ ìṣàkóso tòun àwọn onílàjúlẹ̀ kí tàlùbà àwọn ọ̀daràn kan wá máa kó wọ́ o ìpè kò ní sí ààyè kan ní ibì kankan ní ìpínlẹ̀ yìí lábẹ́ ìṣàkóso tòun tí ó máa jẹ ibùba àbí ibùgbé àbí ibi ìfijìn fún àwọn ọ̀daràn láéláé bí ti wù kó mọ̀ ó sọ̀rọ̀ ó ní àwọn agbórí ìgbẹ́dìgara ọlọ́ṣà ajínigbé gbowó olè ajínigbé gbowó àti àwọn kọ̀lọ̀rọ̀sí ọ̀daràn míì bẹ́ẹ̀ tí wọ́n ń dúnkùkù lájà tí wọ́n ń dúnkùkù mọ́ ààbò àti àlàáfíà ní ìpínlẹ̀ ọ̀hún náà ni àwọn kojú oro sí gan-an ni. Òdòdó náà ló sì mú ìdánilójú alọ́jọ́ àbámẹ́ta sátidé ní lọ́kọjà tí sọlúùlú ìpínlẹ̀ Kogi o lásìkò tí wọ́n ń ṣe àyẹ̀wò sí àwọn ọkọ̀ tuntun kan tó jẹ́ ti ọkọ̀ àṣíborí àwọn ọmọ tó jẹ́ tológun àti ti àwọn ọlọ́pàá wa ìyún Armored Personnel Carriers APC ilé tó jẹ́ pé àti tóun ti àwọn ohun jagun míì lóríṣiríṣi bẹ́ẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní lọ́wọ́ tí wọ́n ń yẹ̀wò níbẹ̀ náà ló ti sọ̀rọ̀ yìí pé dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn náà ló jẹ́ nǹkan pàtàkì tó jẹun lógún ojúṣe àkọ́kọ́ sì ni pẹ̀lú nítorí pé igan ni àdéhùn àjọsọ àti àjọṣe wa. Ó wá fi kún wípé àjọṣepọ̀ iléeṣẹ́ ológun elétò ààbò gbogbo káàkiri náà ni yóò túbọ̀ wà láti rí pé ètò ààbò tó mẹ́hẹ kò ní sí mọ́. Gómìnà sọ̀rọ̀ wípé nípa ọ̀rọ̀ tó tọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu bóde òun náà ni ìkọlù tuntun yóò fi máa wáyé sí ọ̀dọ̀ àwọn ajínigbé ọ̀hún o. Nítorí pé ààrẹ fúnra rẹ̀ gan ti sọ̀rọ̀ wípé à ń fàyè gba ìwà ìbàjẹ́ kan ò ní sí mọ́ kí gbogbo àwọn agbésùnmọ̀mí kan lọ rí tọwọ́ ọmọ ọbọṣọ bí bẹ́ẹ̀ kọ́ ohun tí wọ́n wá ń di ṣùkọ̀ wọn a sì bá a nídìí ewúra tó kọjá bí ó ti jẹ́ fún ti fún tẹ̀dọ̀ ròyìn lóòórọ̀ tòní mo wí bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kan ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ alátàárọ̀ títí dàsìkò yí àtàwọn ọ̀kan ìjọkan ètò tẹ́ẹ̀tún máa bá wa darapọ̀ tátùjọ máa ṣe ẹ ṣeun aago mẹ́jọ gérégé ní kẹ́ ẹ pàdé ṣeun máa kí wọn lá lórí ètò tá a pè ní tọ́nirọ̀ bó bá di láago mẹ́wàá òwúrọ̀ yìí ẹ pàdé ṣadé àpótí ẹ̀rí lórí ètò tá a pè ní wákàtí
2: ìyìn
1: àwọn àlejò rẹ̀ lóòrọ̀ yìí wọn náà sì ni prophetess Kemi Rehoboth àti prophet Bami Gbọ́lá àwọn àlejò rẹ̀ méjèèjì fún ti àárọ̀ nínú láago mẹ́wàá àárọ̀ ní kẹ́ ẹ pàdé rẹ̀ aago mẹ́wàá alẹ́ náà ní kẹ́ ẹ pàdé Tọ́lání Aládélájà lórí ètò tá a pè ní ìsinmi aláyọ̀ ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùnsì lorúkọ tí mò ń jẹ́ ọkàn ṣoṣo àjànà kútẹ́gbà gbòjì ẹ̀fọn papọ̀jọ democracy ń dàgbà ó ń lọ́jọ́ lórí mo kí wàá pọ̀ pé a kú oríire ó dàbọ̀.
2: ó dá adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa ilé ìtẹ́ bá rìnrìn àjò ròyìn láàárọ̀ tòní rókè nu ṣùgbọ́n ṣé ó tún tẹ̀ sọ́wọ́ iwájú bàbádìlọ́la aago mẹ́sàn-án sí mẹ́wàá títí wá di ìgbà náà ìyá àdínníyìn náà ni o Aminat Adeto Badmus onorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́.
1: ó ń gbégéjì
2: mọ̀mọ́
1: alẹ́ tìlẹ̀
2: mọ̀mọ́
1: dàgbàjẹ́rẹ́ ọ̀fun
2: mọ̀mọ́
1: mọ̀mọ́ aláta
2: mọ̀mọ́
1: sátidé àná ìwà
2: nìkan
1: ire o.

0: ẹnìkan ṣoṣo ti orin gbogbo ayé olójú àríran kábíyèsí ọlọ́wọ́ tó ka gbogbo wa pátápátá ọwọ́ rẹ̀ náà la wà torí bíbélì sọ pé ó kọ wá sínú wàhálà ọwọ́ rẹ̀ that we are engraved in the palm of his hands lọ́wọ́ rẹ̀ òun náà ni a wà ó sì ń ṣe àbójútó gbogbo wa ẹ wo orí yín orí èmi náà kedere níbi tẹ́ ẹ wà yẹn orí yín dáadáa torí pé ojú olúwa ń bẹ lára gbogbo wa ni gbogbo ọ̀nà bíbélì sọ nínú ìwé genesis orí kẹrìndínlógún yẹn nígbà tó débi kan ó ní ọlọ́run tí ó rí mi ní ẹsẹ̀ kẹtàlá yẹn ó sì wí pé orúkọ olúwa tí ó bá mi sọ̀rọ̀ ni ìwọ ọlọ́run tí ó rí mi orí mi orí yín ó sì ń tọ́jú yín bí èèyàn kankan ò bá rí yín tí ènìyàn kankan ò ti ẹ̀ rí èmi tí a wò pé àwọn èèyàn kan gbàgbé wa ẹja máa rántí pé ọlọ́run yẹn orí wa ó sì ń ṣe àbójútó wa ẹ kojúmọ́ èyí tí ọlọ́run tọ́jú tó sì ń ṣe àbójútó yín mú kí wá káàkiri gbogbo ilẹ̀ káàkiri àgbáyé tẹ̀tẹ̀rí orí ọ̀fẹ́ ẹ lè ti ẹ̀ ń gbọ́ wa ní ìkànnì splash fm 105.5 láàárọ̀ yìí orí ètò wákàtí yìí òun náà lè tún ti ń gbọ́ wa lónìí tí ẹ sì tún ti ní orí ọ̀fẹ́ tẹ̀ ń wò wá lórí ẹ̀rọ ayélujára tiwa ní splash fm 105.5 ṣadé adédèjì aya òdẹkùnlé àpótí ẹ̀rí òun náà ni orúkọ tèmi ìtúndédé sì náà lájọ wà ń bí gẹ́gẹ́ bí ṣe wá lọ́jọ́jọ́ ìsinmi báyìí gbogbo yín tẹ wà níbẹ̀ fún wa náà ni à ń kí a mọ rírì yín torí pé táwa bá wà ń bí tí ẹ̀yin ò sí ń bẹ̀ yẹn ádàbí pa kàn ń ṣeré lásán bíbá yìí ni a dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ wà pẹ̀lú wa ní ìkànnì ọmọlúàbí títí di wákàtí yìí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ayé yín fún ìdílé yín fún àdúrà tí ẹ̀ ń gbà fún wa nígbà kan tí lánàánà èèyàn kan pè mí wọ́n máa gbọ́ mi sí bí ẹni ẹ ṣe pè mí àdúrà tí mo gbà tán òun ni bàbá yẹn bẹ̀rẹ̀ sí ní gbà fún mi inú mi dùn gan bíi pé wọ́n rí nǹkan tí ó wà ní ọkàn mi ní àkókò yẹn wọ́n ṣe pè mí báyìí tí wọ́n dẹnu lé àdúrà mo ní àdúrà tí ó wà lọ́kàn mi tí mò ń bá ọlọ́run sọ ni bàbá yìí gbà fún mi ẹ ṣe gbogbo ẹ̀yìn tí ẹ fẹ́ràn wa ní ìkànnì pàápàá ètò wákàtí yẹn ọlọ́run tọ́jú wa kò sì ní fi wá sílẹ̀ ó máa jẹ́ ààbò tó dájú síbẹ̀ lórí ayé wa aṣọ ilé wa aṣọ dìgóṣénì ibi ìdààmú wàhálà ẹkún kò ní wọ ilé wa bó ti wù kó rí mú kí wá káàárọ̀ làárọ̀ yìí lórúkọ olúwa lórí ètò wákàtí yẹn a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ń ṣe àbójútó wa tó rí wa dáadáa ju bí àwa ṣe rí ara wa lọ ohun tí mò ń wòye láti àná ni pé àwọn kan ti jáde nílé làárọ̀ yìí nígbà tó fẹ́ jáde wọ́n dress up dáadáa wọ́n wá wo mirror wọ́n pe mirror yẹn ní dígí ní yorùbá yes wọn wo mirror láàárọ yìí àwọn kan ti wo mirror láàárọ yìí àwọn kan jáde wọn ti ẹ ń wo àwọn kan ò ní nílé bí mo ṣe ń sọrọ yìí nígbà tán bá dé ta ló máa ṣe ni jọyàmí glass jẹ́ ń wojú mi ọ̀pọ̀lọpọ̀ kò ń wo dígí àwọn kan sì wà tó yẹ pé lẹ́ẹ̀mẹwàá náà máa wò kí nìdí tẹ fi ń wo dígí kí lẹ máa ń rí bẹ́ẹ̀ a máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan tó jọ mọ́ ṣùgbọ́n mo fẹ́ fi wéra wọn díẹ̀ láàárọ̀ yìí ká tó wọ inú ẹ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ti wà pẹ̀lú mi lórí ètò yìí tí àjọ máa ṣiṣẹ́ mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á ti ẹnu wọn ṣiṣẹ́ pẹ̀lú wa láàárọ̀ yìí ìyá pure praise wọn wà ń bí kẹ́mi real boat prophetess tiwa dáadáa bẹ́ẹ̀ náà ni mo ní káyọ̀dé ìbàdàn evangelist káyọ̀dé bàmí gbọ́lá wọn ti wà pẹ̀lú wa lórí ètò ẹ jẹ́ wo àwọn tó wà ń bẹ àwọn olówó dígí kí lẹ máa ń rí tẹ bá ti wo dígí àwọn wo ni ò kí ń wo ẹlòmíì ò ráyè rárá ó ti bọ́ta ó ti lọ ani ẹ mọ̀jú gíláàsì lọ ó mọ̀jú kó máa wo mirror lọ ó mọ̀jú ẹ̀yin tẹ́ máa ń wo mirror ẹlòmíì tẹ̀ ti sọ ṣẹ́rí fóònù ìléwọ́ wa yìí ìyẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó ti tọ́ di iṣẹ́ tó bá ti ilé ẹ̀mẹ́wàá inú church á ti gbàgbé ara ẹ̀ a tún máa wò kí lẹ̀ ń wò gan ẹ jọ mọ̀ rò pé àwọn mo fẹ́ ká kò bẹ̀rẹ̀ láti bẹ̀ lórí ètò yìí láàárọ̀ yìí káwọn èèyàn bá mi dá sí 07069493000 07069493000 òun náà ni a fi wọlé sórí ètò láàárọ̀ yìí ẹlọ́wọ́ ta ló wà ń bẹ̀. ẹ mà káàárọ̀ sá.
1: orúkọ mi ni akíntúndé akíọlá ọlájúwọ̀ fún.
0: bàbá mi dáadáa ẹ kú ijọ́ mẹ́ta sá.
1: Ẹ̀ka ara níbẹ̀ta nìyẹn. Mo ń láti fẹ́ pè ní láti gbẹ̀ tọ́lá àti pé ó
0: bí sí gan. Ojú òpó yẹn ni ẹ ṣe gan sá ẹ ṣe ẹ gan sá. Thank you so much.
1: Lákọ̀ọ́kọ́ náà àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a tún rí Sunday dì ní.
0: Olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀.
1: Ọ̀pọ̀lọpọ̀ ìláṣẹ.
0: Kábíyèsí ṣé o.
1: Ẹ̀rọ pẹ́ wa kò ní kan.
0: Àmì Jésù, àmì Jésù.
1: Ṣé rí bí
0: mi ṣe gbà ẹ̀ fún
1: pẹ̀sọ́lá lè mi?
0: Kí ló ń ṣẹlẹ̀? I love this. Okay. Ọpọlọpọ ìgbà tẹ bá ń wòra yín yẹn ó dùn mí pé àkókò yẹn mo fẹ́ fẹ́ lómi lórí ọ̀fẹ́ torí ó dà pé mo ti ń fún yín ní question yẹn jù ibẹ̀ ṣe máa ríra yín yẹn ṣe ẹ máa ń láìkẹ́
1: bí mo ṣe máa ń ríra mi nígbà tí mo bá ní àwọn adjustmenti bóyá ojú bóyá fẹ́ sí wà ọ̀hún ilé ọwọ́ tẹ bá
0: máa
1: tó mọ̀ wípé mo dá àwọn èèyàn gangan ni wọn á sọ wípé ẹni yìí yóò gbé
0: ó da all right in fact Mr. Kitunde ẹ ti ń wọnú preaching mi lọ láàárọ yìí ẹ ṣe ẹ jẹ́ kí n fẹ́ lómi lórí ọ̀fẹ́ náà ẹ ti ń lọ deep ẹ ṣe gan mo dúpẹ́ à ń bọ̀ lórí tá a pè ní dígí láàárọ yìí ṣe mọ̀ pé oríṣiríṣi dígí ló wà dígí àwọn ènìyàn dígí ọlọ́run àti dígí ti ara wa mo bọ̀ ẹ jẹ́ kí n wo ọkọ tẹ́ni ìfẹ́ sọ hello. Ẹ máa káàárọ̀ ẹ ṣàánà ẹ káàárọ̀ sá bó ti sọ̀rọ̀ yín láàárọ̀
1: yìí
0: ẹ̀yà àmì jésù. Àbí ẹ ṣe gogo ẹ ṣe bàbá mi thank you so much lórúkọ ọlọ́run ẹ̀mí mímọ́ yes kẹ́ ó yá ṣe ti wo glass láàárọ̀ ẹ̀ ṣe ẹ wo mirror láàárọ̀ ẹ̀ sorry mo tẹ̀ jẹ́rì ok bọ̀ nínú yín mo understand yín bẹ́ẹ̀ yẹn mo understand bọ̀ nínú yín lọ́hùn ṣe ẹ máa ń wo ara yín láti inú bẹ́ẹ̀ ṣe rí ok ṣé tẹ bá wo ara yín yẹ kí lẹ máa ń fi o as in báwo lẹ ṣe máa ń wo.
1: Mo ti máa wo mo ti máa gbé lójú pé tí máa fẹ́ sùn lálẹ́.
0: Ok.
1: Máa wo nǹkan tí mo nínú.
0: Nínú yín.
1: Tí mo gbé sí látàárọ̀ rẹ̀. Tí mo gbé sí ẹ̀ńdẹ̀ pé ká ní mo ràn lọ́wọ́.
0: God bless you.
1: Ká ló ràn mí lọ́wọ́.
0: I love this.
1: Gbogbo ojoojúmọ́ ìtọ́wà lọ́kàn mi ni pé kí sá máa rí yẹn kí máa ṣe fún yẹn.
0: Oh my God. Ló máa ń wà nínú ọkàn yín. Thank you so much. Àbí ẹ ṣàdúpẹ́ inú mi dùn. Ọ̀pọ̀lọpọ̀ kò mọbi tí a mú ọ̀rọ̀ yẹn lọ. Ẹ jẹ́ kí n gba ìpè. Ok. 0706943000 tàbí 07014475770 hello ẹ káàárọ̀ inú mi dùn pé obìnrin wọlé báyẹn
2: ẹ
0: máa káàárọ̀ mà ó orúkọ yín bọ̀lẹ́ sí ń pè wá ok grandma ẹ káàárọ̀ yes ma ṣara lè ma olùwàṣọ.
2: Nǹkan tó ń tẹ̀ máa ń ká mi lára. Mo máa ń sọ pé mi ò mọ nọ́mbà tí mo lè máa fi pe ẹ̀yin náà.
0: Mo ti ń kọ nọ́mbà yín sílẹ̀ báyìí grandma ẹ má bínú sí wa. Bẹ́ẹ̀ni mo ti kọ́ sílẹ̀ báyìí ẹ má bínú ọ̀nà ló pọ̀ mo ti kọ́ sílẹ̀ má dé wàá pè yín ẹ̀jọ̀ ẹ má bínú sí wa ẹ̀jọ̀ ma. Yes ma. grandma ṣe ẹ máa ń wo mirror bóyá ngbà tí ẹ ṣì wà ní even ẹ ṣì lè máa wo mirror báyìí ṣe máa ń wo.
2: Ẹ̀kọ̀ọ̀kan tí n bá wẹ̀ tán. mo fi nkan para.
0: Hmm.
2: Mo fi owo ti mo fi owo tori mi o duro.
0: Okay.
2: Ma kan fi nkan sowo ma pa erun.
0: Ma fi pa erun yin.
2: Ma kan fi pa oju.
0: Hmm.
2: Ma wa wo tori mi o like koju mi ma dan moran moran moran. Mo ka wa normal.
0: Normal.
2: So,
0: okay. Inu glassi. E se adupe. Inu mi dun. Opolopo ti o wa rira e. Awon glassi kan wa ti o ma wo bye bye. Mo ranti pe nigba ti mo wa ni kekere, awon glassi kan wa ta ba ti wo, o ma mu ori eyan tobi. Ju bi eyan se ri lo. Imi a fun eyan ni awon form ko te eyan mo pe e se mi re. Ṣugbọn won kan wa fe pe agbeyan daada beyan se ri gangan a bo lori e laaro yi mo de fe gbe awon iranse olorun wole lati ba wa sise lori e e ma ba wa bo gbogbo eyin si e wa lori ero aye lujara gbogbo ina ni mo ki a mori aroni yaya adekunle ajide good morning miriam aduke e kaaro gbogbo ina ni mori awa ni lori splash of m105 dot five laroy e je ngba pe kan si ki ma deni lagara hello
3: hello
0: e karo sa yes sir uruko yin bole tin pe wa laroy
3: imane radio sanjesu
0: lati bo ni e sir
3: sanjesu
0: all right I'm going sir e dupe lowo olorun ke ba wa da si nkan ti an so laroy
3: Hello,
0: Ashu. Wow, okay, Facebook, okay. Thank you so much. Emma Bawabo, awa pelu yin na loni. E se adupe. Emma binu awon eyan a ni le gba ipe for now. E ja wonu se yen bi Oluwa se firan wa laaro yi. O ti mo ri ni pe baba won odingi nopolopo igba. Ohun ti a ba ri o se pataki nigba ti a ba wo ara wa. Mo ko fi diki se apere ni. Opolopo a kuro ninu ile e mo mo baba kan ti won je baba mi dada won mama gbo wa nsin ni opataki ni won lawojo dadi ni ti awon ba ji laro awon kokko ma nlo si waju miro won ta won ba ti wa de waju miro yen awon wa wo ara awon wa so pe ah omokunrin re omo re emi ni ko tololo nse bayi fun ah omo boye fine won ri ara won dara dara ti won ba jade sita ti eni kan ba so fun won pe o da Sha npe won so fun eniye pe o le so fun mi be mo dara tori pe o wo are o appreciate are o fun are understanding kan to ri ninu miro so o de ri pe o da be ni awon kan na wa te pe nigba ton ba wo ara won ton fun ra won na ma so jade pe mi ti e fine she ri ohun ti a ba pe ara wa ohun ti a ba ri pa je bi a se ni oju inu lati ma fi wo ara wa digi inu to wa ninu wa mo ko fi digi ti ta nri loju mo ko fi se apere ibi ta n lo gogon ni laaro yi se ri a le ju bi a se ri ara wa lo opolopo funra re lo fun ara re ni oruko ti awon eyan n pe fun ara re ani ra won bayi kimbo la won ti feran ti o sanu awon awon orodun ran lowo kokon mo o si
4: fun rara won ni won ri ara won be awon ka wo ara won won wo pe won wo titi pe sa won wa le loko laye awon mo bayi lago melu ma le ma ti pa yen ti oko ke laye to da yojo mi fun rara won ni won ri ara won be opolopo lo so are ni oruko ti olorun o so the image you have for yourself you can never be above that image you can never ko siru adura to le gba ko siru awe to le gba ti nkan to wa ninu e ba ti so fun e pe o le ju be lo o le ju be lo tori pe oju to fin wo are ni won fin wo e na nita ohun to pe ara e
0: o na ni won pe e nita e je gbe awon iranse olorun wole laaro yi mo ri isele kan to sele ninu bibeli eyan mejila e je ki gbe won wole mo ri pastor kayode ba won boju mi eniyan mejila ni won jo rin rin ajo ile kan na ni won lo the same land chemo the same thing ni won ran won the same purpose ni won lo fun sugbon different lenses ni won fi wo bi ti won lo wo oju won papo different destiny awon mewa so kokon awon meji so kokon bawo ni ero wa ninu wa ati ba se wo nkan bawo lo se affect a irin ajo wa opolopo lo kunle si waju pastor sa e jo daddy kini sugbon ninu e o ti cross e pe kini o dise I want you to please help us out this morning. How do we see ourselves? Bawo lo sise pataki ka mo ba se le wo ara wa. Dara dara. Anbo a fe wo dingi ti ara wa. Dingi ti awon eniyan ati ti Olorun. Meta la fe pin si laro yi. E je fun yin lai lati so.
5: Loruko Jesu o da fun wa.
0: Amen.
5: Paul apostle so pe oni mo ri bi mo ti ri. Ko si eda laye to wa laye ti Olorun o ni eto ti Olorun o ni alakale bo se ri laye e je ka fiti yin sakafu
0: all right sir
5: Olorun gbe akoko eyin leyin lowo lati mo gbe awon ran se Olorun wa lati mo je ki awon eyan mo ohun ti o sele gangan ara ti won lati da laye gbedeke ti won bodo gbe aye ara won si is a message to the world. Mama wa Olorin ti agbe wa yi mo ti mo won sin ki se bi 10 years that I've been listening to their song. To pe opolopo okan lo ti gba
0: iyi
5: pada. Ko si eda laye to wa laye e wo number 1 ogun lo ma so yan di pe mi o le je nkankan tori pe gbedeke ti o ba baba re.
0: Oho o je pe boya nkan to ba
5: yes
0: nkan to ba nle ninu ebi e
5: ninu ebi
0: iyen ni pe o ba oni ki so background wa I love that
5: mi o ki won ki ju bai lo nle wa won ki koja ebi nle wa
0: o le foyan loju lati
5: o le
0: foyan
5: o le pana ogo
0: patapata potentials to wa ninu e
5: kan ni Joseph o wo pe bi aye awon egbon se ri laye to na se fe ri ni aye re o ba wa loju kan ko ni di prime minister nile ajoji e wa gbo mi ma ko si eda laye kan ti emi kan to nba soro pe boya emi dada tabe mi olohun won ti ri bi to nlo won ti ri ohun to fe lo se won ti ri aworan ohun ti olohun fe fi da laye bi emi olohun se wa ni emi okuku wa so teyan ba ti wo ara e pe mi o le je nkankan e gbo mi ibe lo ma wa afi to ba ri eni ti olohun ran si lati yi lokan pada
0: e je ki n wa prophetess wan bi laro Yes, how do I mirror the worldly mirror ati mirror temi gangan bawo ni mo sele bawo mo se ma bawo ni ke se

0: àwọn mìíràn kan wà máa ń pè wọ́n pé wọ́n máa ń búyàn. A máa sọ pé mìíràn yìí ń búyàn o. Tẹ bá wo mìíràn mi, ẹ dúdú. Nínú mìíràn yẹn, tẹ́rí mìíràn yẹn gan dark fúnra rẹ̀.
1: Fúnra rẹ̀ ni
0: òfin yín ni true picture
1: nǹkan tẹ́ jẹ́.
0: Tó tẹ bá wá jáde síta, bóyá wá rí orí ọ̀fẹ́ àti lo mìíràn mi. Mi dẹ̀ wá dúdú, mo dẹ̀ wá pa báyìí níta o. Mo dẹ̀ wá dúdú nínú mìíràn yẹn o. So nígbà mìíràn, bí ènìyàn bá ṣe rí ara rẹ̀ kọ́ ló ṣe rí.
1: Mo like it. Ẹ ti mú mi lọ síbẹ̀ yẹn. Bí ènìyàn, ẹ tún ti ń sáré fò lọ.
0: Bí ènìyàn bá ṣe rí ara ẹ̀ nínú mìíràn, bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí.
1: Mo fẹ́ kẹ́ fún mi lápẹẹrẹ yẹn dáadáa.
0: Mo rí àwọn mìíràn kan tó yẹ pé èmi tó ti ṣẹlẹ̀ sí mi.
1: All right.
0: A lè wo mìíràn yẹn báyìí. Ẹ̀kan a wá wú
1: báyìí.
0: A máa wú pé ẹ̀ṣọ́lẹ̀ àwọn mìíràn mọ́tò. Àwọn mìíràn kan tó máa ṣe sí
1: ibi
0: mọ́tò. Ó jẹ́ pé tẹ bá wo báyìí, wà á sáré bá a. Báwo ni ojú mi ṣe wá rí
1: báyìí.
0: Àwọn a máa kun powder wa, wà á rú pé kò sí nǹkan kan tí ó ṣojú mi. Nígbà mìíràn, tí a bá nínú dígí tó dára kò ní fún wa ní nǹkan tá a jẹ. So gbogbo ìgbà kọ́ la máa sọ pé bí mo ṣe ríra mi òbí mo yẹ fine. Ìgbà míì gan lè wóra wa wípé a fine. Kí dígí gan sọ fún wa wípé a fine. Káwọn èèyàn dẹ̀ máa rí wa ń ta pé báwo lè ní ìṣe wa rí báyìí.
1: Hábọ̀ ẹ wo ó ṣe yí mi pé káṣí ẹ bá polówó ọjà báwo ló ṣe ń ṣẹlẹ̀ ẹ̀bùn agbọ́dọ̀ polówó ọjà. Tá a bá ti dé a máa sọ̀rọ̀ lórí pure praise ẹ̀ẹ́dẹ̀ mo fẹ́ ka fúlẹ̀ lè ti aṣojú ẹ̀ láàárọ̀ yìí. Báwo lẹ ṣe ń wòrà yín à ń padà bọ̀. Well done sir.
2: Flash FM 105.5. Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GC Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank airtime and data loan.
3: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Iwájú Ọlọ́run làwọn ọmọ Ọlọ́run ti ń ṣe fàájì. Nígbà tá a lè báwọn fìdí ìgò tilẹ̀, ó tún ti yá o. Olúwa ló ní Swagga Live in Concert 2026. Kí Jésù ràn wá lọ́wọ́ làkórí ẹ̀. Wòlíì àgbà bọ́ọ̀sì Ọlọ́run Ọlá Best Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù Ìyanu Olúwa Praise Empire Seven Hallelujah Dance Drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé Prophet Sàmìyè Pastor Ṣeun Oyewuse Pastor Wálé Kókóọlá Sunday June 14 ni ó gbìnàyà láago kan ọ̀sán. Kùndùnsì fún Unique Fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn pọ̀bọ̀. Inú gbọ̀ngàn Map 21 lórí Ring Road máa kàkó fàyà. Ó yá ẹ lè pe Swagga Papa tẹ́ ẹ bá fẹ́ special ticket ìjókòó lọ́lá tàbí table reservation 0706-596-1824. Triple gbòsà fún gbogbo ẹ̀yìn èjìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn. Unique Fertility Pop Cola SMG Logistics Hexagon Rice Gold Menda Skylight Towers Homes and Properties KEC Groups Street Tavern Able TV Splash àti Lagelu FM ló ṣagbátẹ̀rù ìpolongo.
5: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léralera lóní back to back. A bẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàáfà. Ká máa wá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ́ ẹ̀. Káàṣì ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káàṣì ẹ̀, ọmọ mo ti káàṣì ẹ̀.

0: Ogowa Noni Agbaradi for Pure Praise Concert Season 10 lati owo Prophetess Kemi Bre Oboth. Ariwon lori eto yi loni lati wa ran wa leti wiki ojo Friday yi ni e o seta mu loni yi na ni to je on the 19th of June 2026. Asale to ma je asale agbara ninu iyin ti Olorun de ti ma se awon nla ribi ribi laarin wa gbogbo awa ti a ti ma darapo lododun amo bo se ma nlo awa ti a o darapo ri afun wa ni ori ofe lodun yi lati darapo lati ba jo ko orin haleluya pelu wa kile ni o ma sele your praise no
1: a ma yin Olorun
0: na e ti riran kan to ma sele e ti ri miro kan e ti lo miro to make sense abi
1: beni
0: kilo ma sele fry
1: ohun to ma sele na ni wi pe a o ma yin Olorun ti orun yo de ma si fun wa lati ro ojo ibukunle wa lori
0: amen awon olori to bo eya laarin iseju ko
1: mama wa ma wa nbe grandma
0: mami nbo
1: evangelist doctor Bola Are
0: okay now
1: mami shewele jesu mami
0: bukola beki zimo ori fila eri
1: beni professors Dr. Bisi Alawiye Aluko. Bukola Beki Zion Yetunde Ame.
0: Mo ma ri ape Kembi.
1: Ape Keola.
0: Yay. Bibi o ma wa nbe.
1: Bibi o Remilekun Imo.
0: Ah.
1: Oluwa Loni Bisi.
0: Ah.
1: Fafure Taiwo.
0: Ki le nse yi. Ki le dongo Ibadan yi.
1: From a voice of praise.
0: Kemi Amanda Si.
1: Adami Lola Labi.
0: Jesus.
1: Gbogbo won Oluwa wa nbe ni agbara Olorun.
0: Oluwa o. Ele ma ga o, ele ma serious o. E wo awon eyan to wa lori ila yi ti won ma je ibuku fun wa lojo Friday. Ba lo se fe escape for blessing. Ko possible. No, ba o le ngba ti o se pe nkan mi. Ko si bogun yen se po to. Ikan ma mu sha. Ikan ma mu ninu gbogbo awon ti mo wo yi. Oh my God. Gbogbo wa pata o na ni a reti lojo Friday. A si nbo lori e dada. Sori ete e da enu lele nkan. Pe ti e ba wa wo ara yin ninu awon mirror yen. Ti e ri pe nkan to fun yin yen ki se tini. Ba lo se ma ri at.
1: Eyan ma eyan o ni feel good.
0: Okay.
1: Eyan wo pe ah bawo ni mo se wa ri bayi
0: ninu miro e se mo se ri.
1: Sugbon teyan ba wa tesi waju.
0: Okay.
1: Teyan wa ro pe mi o gba.
0: Ki se bi mo se ri ni.
1: Je ki lo wa miro mi to tun riran dada to se dada. Teyan wa wo eyan wa compare pe eh eleyi ki se bi mo se ri ni nkan to fun mi.
0: E ki lo sele sa pelu awon ton ni kan lo wo ile yin.
2: On to sele ni pe lati lo salami e
0: eh
2: ki n lo wo pe boya ile to da
0: okay
2: abi ile ti o da
0: okay
2: aye ta de wa imami awon kan wa to pe won ti lo ile ti elomiin de sori e
0: awon
2: kan wa ti won ti lo
0: ton ti lo tele
2: be ni ma ko to dupe elomiin dori e en to ba de wa dori ile yen a ri pe bo mo nkan to n try ati fe ko se gege bi miro to ni ko work
0: ko work
2: to ti gbiyanju to ti mo len to sele si dada to ko a se wa gbadu oluwa ni ko ese ko ni bi to wa yen
0: ah oluwa
2: e wa gbo waste
0: to si waste time waste owo
2: to waste akoko o ti waste owo ti gbawe so awon ile kan wa ti a gbodo kokko lo si alami ko to di pe a se nkan kan sori e
0: okay se ka wa so npe iran ti awon mewa ri ni pe ngba ta de be o ah ile yen wa oke o sugba awon to wa nbe omiran ni won ju wa lo even loju won bayi e wo grasshopper lawa sugba awon kan so kelebu ni awa le gba e ki lo se iran awon kan yen won jo rin po won jo n sise po won jo nsin won jo gbo ileri yen po e kilo affect won
2: okan ti onikaluku bun debe
0: sokan ni sa
2: okan ni mami
0: sokan ni
2: okan ni
0: awon giant yen wa nbe to to
2: okan ti onikaluku mu debe awon kan wa ti won ti wo pe awon ma bori ogun
0: awon
2: kan to wa ti pe ogun yi se ko ni bori wa
0: ti won gbagbo pe
2: gbogbo ma se
0: fun
2: e gbo e wo Davidi wo obi oluwa se kemi o le se tin ba le se ma ba
0: se ma le
2: se ma gba pada olorun so fun pe ni lile
0: le
2: ni biba wa ba ni bigba wa se kini
0: wa
2: gba pada ko si bi ki bi ti eyan ba fe lo laye you have to ask from God elomi akan wo pe irin ajo ale akan pe woli kan e ba mi gbadura be se wo mi gbadura soko ati yawo yes. Nítorí tó bá sẹlẹ̀, àdá fáìlì ni wọ́n gbé wá pápá Sunday.
0: Bẹ́ẹ̀ni, pé kí bá ẹgbẹ́dẹ bá pray sí.
2: Pray by yourself.
0: Nǹkan tó bá rí.
2: Tí ìjì ẹ bá dé, you will be able to challenge God. This is what I see. This is what I saw. Lórúkọ Jésù Ọlọ́run ràn wá lọ́wọ́.
0: Àmì a jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohun tó ń dà wá láàmú ni bí ọkọ wa ṣe rí sí àwọn nǹkan kan. Ẹlòmíì lè wo aṣọ tí ẹnìkan wọ̀ sí kó rí àwọn kọ́lọ̀ kan tí ẹnì tó wà lẹ́gbẹ̀ẹ́ tán jọ ń wo tí ò rí níbẹ̀. Nǹkan tó wà lọ́kàn wa bá ṣe ń view ẹ̀ nínú wa gangan ó máa affect wa. Ok, ẹ jẹ́ kí n wá wò ó pé àwọn ìpalára wo ló lè ṣe fún wa tí a bá rí ara wa bó ṣe yẹ ká ríra wa.
2: Ìpalára tó rè ṣe fún wa náà ni wípé ibi tí èèyàn ń lọ èèyàn ò ní débẹ̀.
0: Èèyàn ò ní débẹ̀.
2: Galatians chapter 1:15. Ní ṣùgbọ́n nígbà tó wọ Ọlọ́run ẹni tó ti yà mí sọ́tọ̀ láti inú ìyá mi wá tó sì pè mí nípa rẹ̀ ọ̀fẹ́. Ó wá dé 23. Ó ní kìkì wọ́n ti gbọ́ pé ẹni tó ti ṣe búburú nígbà kan rí. 24 ó ní wọ́n sì ń yin Ọlọ́run lógo nítorí tèmi. So ibi tí ohun tó lè ṣẹlẹ̀ téyàn ò bá.
0: Tẹ́ bá ríra wa bó ṣe yẹ ká ríra wa.
2: Ni wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèyàn máa fi ṣòfò. Ẹ wo mọ́mì tí wọ́n fẹ́ ṣe program Friday yìí, òye ìran kan ni wọ́n rí láti 10 years. And the Lord is working with them. Tẹ bá kíyèsí ìgbà míì wà tó pé kíní kankan máa sọ sí yín lọ́kàn. Tẹ́ ẹ bá tètè sọ kíní yẹn jáde within 5-10 minutes that thing will begin to be happen. Tí wọ́n rí pé mo rẹ̀ kíní rẹ̀ ti sọ sí mi lọ́kàn
0: o
2: tí mi ò ṣe o.
0: That's it.
2: Ìgbà míì wà.
0: Ẹlòmíì gan rí nǹkan míì. Bẹ́ẹ̀ni Ọlọ́run àfihàn yẹn hàn.
2: Àfihàn.
0: Tó bá ti slow tó tó rí wá kàn rí pẹ́ lòmíì tí ń ṣe nǹkan yẹn.
2: Ó ti ṣe ó ti ṣe kan yẹn.
0: A máa pẹ́ Ọlọ́run dẹ̀ ni kí n ṣe kíní o.
2: So ó máa ń fa ìfàsẹ́yìn. Téèyàn ò bá tètè ṣe nǹkan. Tí Olúwa ní kéèyàn ṣe. Orúkọ Jésù Ọlọ́run máa ràn wá lọ́wọ́.
0: Àmì ẹ̀yà inú mi dùn torí bá ṣe ń ṣe òun náà ni à ń kọ́. Ẹ̀kọ́ làárọ̀ yìí ọkùnrin kan wà tí à ń pè ní Gideon nínú Bíbélì nígbà tí mo di ẹsẹ̀ kejìlá orí kẹfà yẹn orí angel Olúwa náà sì farahàn ó sì wí fún un pé Olúwa wà pẹ̀lú rẹ ìwọ ọkùnrin alágbára ṣùgbọ́n òun ò rí ara ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run rí bẹ́ẹ̀. Mo kàn fẹ́ kẹ bá mi encourage àwọn èèyàn when nígbà tí pure praise bẹ̀rẹ̀ ṣé ẹ̀yin rí ìran tó tóbi tó wà.
1: Mi ò rí o.
0: Ok. Practical
1: example. Mi ò rí because èmi máa ń rò pé nígbà tí a ṣe ń bọ́ mo máa ń rò pé àwọn olówó ni wọ́n máa ń ṣe àwọn
0: nǹkan ńláńlá báyìí. Àwọn ẹwọ̀rọ̀ yẹn àwọn olówó yẹn ni pé ẹ̀yin gan nígbà yẹn ẹ̀ ń wora yín pé ẹ̀sìn ni wọ́n.
1: Bẹ́ẹ̀ ni.
0: Oh my God.
1: Mo rò pé àwọn olówó àwọn tó bá ṣe fún mi mo máa ń rí wọn bí
0: èèyàn ńlá
1: pé owó àwọn eléyìí. So nígbà tó kàn mí.
0: Bẹ́ẹ̀ náà làwọn kan ṣe ń wò ìbáraẹni sí i. Yes, àwọn kan ń gbé wa tán pé àwọn kẹ́mi lóògùn ti lẹ̀ bastard money.
1: Ẹlòmíì àti ẹ̀ṣá lé mi gan wa tún máa wúra mi pé ojú wo lẹ fi ń rí mi báwo lẹ ṣe rò pé mo jẹ́ gan. So ìyẹn ọ̀pọ̀lọpọ̀ gbà pé wọ́n tọ́ pé Ọlọ́run máa fi bí dáàdi ṣe sọ ó ti ṣe ohun tó ṣẹlẹ̀ ọmọ yẹn ṣe bọ̀ mi ìfẹ́. Mi fẹ́ cut wọn dẹ̀ mi fẹ́ sọ jáde pé ohun tó ti ṣẹlẹ̀ sí mi ni nǹkan tí wọ́n sọ yẹn. Wọ́n náà sọ yẹn. Èèyàn Ọlọ́run lọ kọ mi láti sọ nǹkan kan fún mi. So mo wá wò pé mi ò ríra mi bẹ́ẹ̀. Mi ò ọkàn mi ò tiẹ̀ ń ríra mi bẹ́ẹ̀. Nígbà tó tún yá ní ojú àlá Ọlọ́run fúnra rẹ̀ ó tún ráńgẹ́lì sí mi. Ẹni yẹn wá ń sọ fún mi lójú ìran yẹn pé máa wò ìwọ. Tó mọ ìyá rẹ ìwọ
0: tó jẹ
1: the same thing tí ọkọ mi sọ fún mi mo wá jókòó mo ní
0: ṣé mo tó bá ṣá Ọlọ́run
1: ẹ má bínú sí mi. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí ohun tí ẹ kà ní bíbélì Ọlọ́run sọ wá
0: jù Ọlọ́run ti fi bẹ́ẹ̀
1: ni ó ti jẹ́ ká jẹ́
0: nǹkan kan
1: ṣùgbọ́n àwa fúnrara wa a rí nǹkan
0: yẹn.
1: So ó máa wá límìt wa kò wá ní jẹ́ kí ènìyàn bẹ́ẹ̀ ni kò ní jẹ́ ká lè dé ibi tí Ọlọ́run gan tó fẹ́ ká dé torí pé àwa gan àríra wa ní ohun tí Ọlọ́run pè wá.
0: À ń sọ fún àwọn èèyàn láàárọ̀ torí àkókò yẹn ń sáré ọ̀pọ̀lọpọ̀ ló ti ń gbọ́ tàbí tó ti ń rí fún rẹ̀ ṣùgbọ́n tá a wò pé èmi kẹ̀ yẹ ṣá rọra fi nílẹ̀ kí rọra máa ṣe a ní kí ṣá máa mú gàrí mi ewo mà ó dín ara ẹ̀ kó ó underestimate ara ẹ̀. si ibi to wa o ti ko re si be jeje pe ohun lo limit are ko n se olorun lo limit e awon wo ni an limit ibi ta tin limit ara wa ti olorun ko limit ko limit wa se mo ko awon company din so awon omo won na awon oruko kan lati kekere ya ma ni doctor kini kan engineer kini kan be ni omo ton so yi o ko ti bere primary school o sugbon won ti ri iran to dara won de bere sin tele iran yen won gbe igbese lori iran yen opolopo awon omo yen lo di nkan ti won ni o ma di mo ni practical example of a person to close mommy ni agba kan bi ogun se po to ninu le won gba yen mama yan ma ni ori gbogbo ara ori gbogbo run to wa lara omo owo ni yo ma ta moto ni sugba won ti mo so e ni gba yen money money oh god oh god mi fe ma so awon experience ti mo ma wo pe se awon eyan lele yin bo na ti fe kuro level yi sugbon pa mo ko ri pe ko ti pe odun mewa gbogbo nkan ti mama yen ma nso nipa omo okunrin yen o de fara won titi mo se soro on ta omo yen tin ta moto ba o de wa nilu oyinbo ibe lo set to say ma won pe so ta ba ri awon nkan dara dara e je ka duro ti iran rere wa e ma je ka fokan wa dinku pe bawo ni kini se fe se awon moko wa ton ma duro ti awon obi won lorun pe ani fe ani university mo fe lo de leyi mommy mi o kawe nigeria ti awon pe so kori o pe sa so rinu le o ma ko re si wala sugbon mo yen ti riju e ma pa iran mo won e ma pa ohun ti olorun ni won ma je e ma pa mo won lenu e tori olorun to no ma so won di be oni agbara lati so won di be eleke wa ni pure praise
1: benima
0: you can give ele fun wa ni eri to fi di iran yen mu le pe ohun ti olorun ba pe wa ti a ba agree pelu e o le je be gbogbo eyan na la pe ni ojo Friday lati darapo mo wa fun ipade yi mo ri ohun kan ka to kuro nbi Goliath ati Davidi looto ni Davidi kere o de kere si Goliath sugbon emi kan o je ko gba we need that spirit you want to pray for us and you want to help us laarin iseju marun kilo iru kilo se Davidi to mai na so mo yegere ko yan ke iwo iwu e
2: bibele wo pe eni ti a ti yan tele ni a ti pe eni ti a ti pe ni we room ori kejo 30 awon ti a ti yan tele awon ni a ti pe awon ni a ti ta ti pe lati se logo awon ta ti se logo awon lati tele re so olorun o yan Davidi eni oto ni Davidi awon kan wa ni aye mommy ogun o le bori won
0: aya ogun o le bori temi na
2: ogun o le bori temi lo ko jesu ogun o le bori awon to ngbo wa
0: amen
2: to ye pe ko si bi won ohun tan ma la koja laye to ye pe ogun yen o le bori won ayan Davidi nitori pe lati segun Goliath Philistine tori pe Philistine se tan lati finish everybody sugbon ayan Davidi
0: to di oba go fi ngbon
2: to fi ngbon lori de sugbon ayan Davidi lati se ogun yen
0: aya
2: oko marun lo sa
0: imagine
2: oko lasan eni to duro to fin gangan bawo lo se target ori e
0: omo kekere to to
2: eni kan le sami aika volleyball sida ya kapa ogun ojo pipe to ni oni lo pe oni debi to luwa ni ko de to ni iran to ori yen oni se ogun yen se laaro yi
0: ami
2: Davidi eni ti a yan ti a pe o so soro rifin o soro kolu e gbo olorun so pe a gbe jesu dide fun isubu
0: awon kan
2: ati fun igbedide awon kan o tumo si pe bi eyan ba wa mo se bi mo ro bi somo eni keji mo ba teyan je moju to aye ara re to ba re nikan to n goke to wa loke ti won na be olorun ni suru gbadua fun ko le goke gbadua fun gege bi n te ti bere fun wa ni ojo Thursday mo wa ni village kan ti

0: wow
1: to le pe mo wo pe e wo nkan ti emi se kekere
0: iran yen ti pe I'm coming towards this direction
1: ti olorun de so pe okay nse ma se in a big way la fe se omo 100 omo 200 ta ma fun nkan so bi e ma se pe so ka gbagbo pe ogun ta nla koja yi ohun ta nla koja yi mo ma se
0: o ma se
1: e wa nla bo se pe to tin lo si lo o mo pade to ma lo ti aye ma yi pada. Make sure you attend that program on Friday.
0: Yeah.
1: I will be there by
0: Amen.
1: God's grace.
0: Amen.
1: Myself, I will be there.
0: Yeah.
1: Personally, I will be there. So, oh man, on tag be kale ni tori titi ye.
0: Tiye.
1: Oh man, on tag be kale fun isegun re. Oh man, tag ipade kale mi na lo. Amugbo ni mi tele now. Olokada ni mi tele now. Emi yada si ya mi kiri tele now. Sugbon ne pa anu atori ofe. Ibi to Oluwa mu wa dele ni. Ogo ni foruko Olorun. So you wanna ni igbagbo pe ibi to nlo yen iran ojo waju yen ko ma debe.
0: Wow.
1: Pe ibi giga yen ko ma debe.
0: Amen.
1: Loruko Jesu de ma dara fun.
0: Amen. Bi mo se ka sele mama pure praise wa bi. Hey, se e pade omiran Olorun odun mewa.
2: Lopolopo. Lai moye.
0: Ko ba ranju mo yin aba o.
2: Lai moye. Se omiran na gi se nkan ta le foju re awon ila koja. Awon ila koja lo nje
0: omiran. E o
2: ni. Be ni. Opo ni. Lopolopo to je pe.
0: Opo gan.
2: Be ni. Ti o ba se wi pe mo ti Olorun ti ko ati wi pe determination wi pe I will be focused I will stay on what on the vision that the Lord has given me on se yan on to ma si do igbagbe ni ṣugbọn nitori o je eto Olorun on lo se duro ati ife okan si ifarasi
0: tọpọlọpọ a máa ń gbọ ohun àwọn òmíràn olamadẹtí sí bó ṣe ń halẹ mọ yẹn olamadẹtí sí kínní yẹn dẹdẹ ẹlòmíwà lọ sí ìtura pé fúnra rẹ ìfà tó ń tó ti ṣe mí rí ni ohun òmíràn ni mo dẹ̀ ń fetí sí fúnra mi ló dẹ̀ ń sọ àwọn oríṣi fún ní ọ̀nà ọkọ mi ni mo pé kínní tó ṣe mí ló dà pé kínní yìí ni kínní tó ṣe mí
2: ó jọ sickness
0: báyìí ìgbà tó yẹn dókítà sọ pé ẹ wá ṣe ẹ ní ọkọ kan lórí omi ni kí ló ṣe yín gangan. Ṣùgbọ́n fúnra mi ni mò ń pe àwọn nǹkan tí ò ṣe mí nítorí pé mò ń fi ìbákọ̀bákọ̀ ọpọlọpọ wa ẹ má jẹ́ kí àwọn giant àbí àwọn nǹkan tí à ń rí kó máa dẹ́rùbà wá kí ni Ọlọ́run sọ nípa wa ẹja dúró ti nǹkan yẹn nǹkan tó wí gangan ó lè le gan ó máa ń le gan ni sàpè I can say it ó máa ń le ṣùgbọ́n kì í ṣe láti fi dẹ́rùbà wá ṣùgbọ́n kí ni Ọlọ́run sọ báwo ló ṣe rí mi kí ló pè mí dúró síbi tí Ọlọ́run tó pè ẹ yẹn ṣì máa ran létí pé Olúwa nǹkan tó pè mí ni nǹkan tí mo dẹ̀ máa jẹ́ ni wà á dẹ̀ rí àwọn ọmọ yẹn tó máa jẹ́ wà á rí ọkọ ẹ tó máa jẹ́ wà á rí ìyàwó ẹ tó máa jẹ́ nǹkan tí Ọlọ́run ló máa jẹ́ àdúrà kan ṣoṣo tí mo máa ń gbà jù ni pé Olúwa jẹ́ kí n jẹ́ nǹkan tó ni make me exactly what you want me to be. So that tori to o ba chora awon eyan pie won fun e loruko ti ise ti e e won be so won so e loruko won name ceremony orisirisi lo wa won ati fun sugbon iwo ma tenu mo ti olorun so ni party e ari eri yen nibi laaro yin e fe soro
2: iba to de stage kan ninu aye mi ti mo ni awon ilakoja kan mo wa fun ara mi ni oruko God's project.
0: Aye mo ro pe ma npe
2: mo so fun pe I'm God's project
0: that can never be abandoned
2: aye the world might abandon me my parents can won ti e ti abandon won ti ku baba ti ku iya ti ku so ki se ke boya won mo kan fe abandon sugbon iku lo mu won lo so ore le abandon ne oko gan le abandon iya wo le abandon ko egbon aburo gbogbo won lo le abandon sugbon to ba ti ri ara e wi pe o emi ise olorun ni mi ko si eni na ase pe ni mi
0: because
2: I do call myself pe I'm God's project that can never be
0: eni ko wa so nsi pe awon omo ro so kin gbogbo ele te so lata ro
1: e gbo orin ti mo gbo e o ni den le je den le dara o
0: amen
1: to ran mi wa ye wa da so igba kele mi na so pe awon gbo ni mi na eyan to yada si ya e
0: ase nkan tọlọ fẹ kẹ jẹ wa nbẹ
1: so ibi tọlọ ma muyan de o ma muyan
0: won ni ko duro e wo ti o ba je pe glasses todo yin wo bye to n se yin bra e ya ti olorun borrow God's glasses or mirror let me put it that way e lo ya mirror tọlọrun ke fi wo be se ri gan omo to mo su baba kan omo ti e nri te ma n se pe fun yin mo ni mi mo o ṣugbọn ogo wa lare e ti ko ti pe o ni ko ni o ni lani gbogbo awon to bi o le mo ni ogo ni yen o ẹ rí ìran ara yín gẹ́gẹ́ bí ọlọ́run bó ṣe rí yín. Pásítọ̀ máa gbàdúrà fún wa kan tó kúrò ń bí láti inú ìjọ Christ Apostolic Church òní bàbá ti wá láàárọ̀ yìí. Òkè ìyanu igi ṣùgbá ní ọ̀mí àdìo ní ìlú Ìbàdàn. Inú wa dùn gan torí pé ẹjẹ́ ìbùkún fún wa. Mo enjoy yín gan dé ní. Mo enjoy prophetess náà. Thank you so much. Ó dàbí pé kí n máa rí yín ní every time lórí ètò wákàtí yìí. Ẹ bá sáré pé nọ́mbà yín torí àwọn èèyàn tó ń bọ̀ ní Pure Praise. Ó yá pápápá.
2: 08151110.
0: Nọ́mbà yìí ló lọ sí ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run olórin àgbáyé ni Kẹ́mi Rehoboth.
2: Kí àwọn èèyàn dẹ̀ máa bẹ̀rù.
0: Kò sẹ́rù o.
2: Ètò ààbò
0: tó wà. No.
2: Ètò ààbò máa wà.
0: Ààbò máa wà.
2: Ọlọ́run gangan ni ààbò wà.
0: Àti sọ́gun ká tó bẹ̀rẹ̀.
2: Àwa náà a tún wá fi security.
0: Bẹ́ẹ̀ni security wà. Bẹ́ẹ̀ni. Ẹ tètè kúrò nlé torí ẹ̀ la ṣe fi sí aago mẹ́jọ. Ìwọ náà kúrò nlé bíi 7 tètè wá jókòó kó wáyè láti wá darapọ̀ mọ́ ìyìn àṣálẹ̀ ọjọ́ Friday eléyìí tó ń bọ̀ yìí lágbára Olúwa. Ẹ máa pè wọ́n 08155111110 láti mọ̀ nípa ẹ̀ Jọ́gọ́ Center láti máa pàdé lọ́jọ́ Friday. Káyọ̀dé Ìbàdàn, kí ló fà yẹn? Kí ló fà Káyọ̀dé Ìbàdàn?
1: Ó tó fà ní
0: láàrin ìṣẹ́jú kan.
1: Mo máa ń lọ káàkiri.
0: Okay.
1: So mo le wa Lekoo.
0: Okay.
1: So people don't know where I came from.
0: Okay. Lẹ́nu sọ pé Káyọ̀dé Ìbàdàn ni ẹ àti Ìbàdàn ni. Okay. Ẹyin náà lẹ máa gbàdúrà fún wa láàárọ̀ yìí. Àwọn gidi burúkú òsì tẹgbẹ́ dání yẹn. Kọ́lọ́run kò fọ. Kọ́lọ́run kò fọ. Ó possible àwọn máa ń ya gidi. Lẹ́mi ẹja àwọn glass tiyín. Ẹja àwọn mirror tiyín. Ẹyin náà ẹ lè yàtọ̀ Ọlọ́run láti ríra yín. Kẹsì mọ̀ pé kò ní wò bàìbà yìí, kò ní perfect picture ohun ti ẹ jẹ. Ẹ gbàdúrà fún wa láàrin ìṣẹ́jú kan.
1: Ọlọ́run a gbé ọ̀gá torí pé wọ́n ni Ọlọ́run Olúwa gba ọpẹ́ wa.
0: Àmì.
1: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Àwọn dígí òkùnkùn, dígí ẹ̀gún èpè, ìran àdàbí àyàfi ìfàyà kan lórí ayé rẹ, lórí ayé mi, ẹ̀jẹ̀ Jésù kò pa.
0: Àmì.
1: Iná tó dàpọ̀ máàrá kó fọ́ dígí yẹn dànù.
0: Àmì.
1: Ìran eré tó lù wá ní kò wá jẹ́ láyé lórúkọ Jésù, ó máa ṣẹ mọ́ ọ lára.
0: Àmì.
1: Gbogbo bí tí ẹ ti ń gbọ́ mi àtàwátàwà ń bí, ohun tó lù wá ní ká wá ṣe láyé, ohun tó lù wá ní ká wá dà láyé, àṣẹrun láti dá Olúwa kó yọ̀ǹda ẹ̀ fún wa.
0: Àmì.
1: Mo gbàdúrà sláfẹsẹ̀ lórúkọ Jésù kò ní bàjẹ́.
0: Àmì.
1: Iná ò ní wọ bí.
0: Àmì.
1: Mama ẹ ọ̀rọ̀ àánú gbà.
0: Àmì.
1: Ìpàdé yẹn Ọlọ́run kò gbà kó so.
0: Àmì.
1: Kó rìnrìn agbára.
0: Àmì.
1: Kó rìnrìn iṣẹ́ ìyanu.
0: Àmì.
1: Kó jèrè ọkàn.
0: Àmì.
1: Ògo ni Fọlọ́run lókè ọ̀run.
0: Hallelujah.
1: Lórúkọ Jésù Kristì Olúwa wa.
0: Àmì. Àmì. Àmì lórúkọ Jésù. Nọ́mbà yín sà.
1: 070-070-61-13-32-06
0: lẹ́ẹ̀kan sí sà.
1: 070-61-13-32-06
0: olólọ sọ́dọ̀ Káyọ̀dé Ìbàdàn Pásítọ̀ Káyọ̀dé tí wọ́n ti ń jẹ́ ìbùkún fún wa látàárọ̀. Inú wa dùn lọ́sẹ̀ tó bọ̀ náà láti pàdé ara wa lórí ètò yìí láti tún kọ́ra wa lẹ́kọ̀ọ́ àti láti tún jẹ àǹfààní àwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ẹ má ẹ̀ka kùtì ẹ̀rí kókó nínú ayé yìí torí wàhálà ayé Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó dàbọ̀.

ó lọ mú agbára kún agbára ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adewole Mr. Double A, ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà. Ojú ọ̀run ṣú dẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀, òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adewole Mr. Double A, owó bàbá fọ̀wá sí táàmù bí ẹ mowó, ẹ mọ̀ pé kò lè dọ̀ọ̀rọ̀ rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí, ẹ mọ̀ ní ìsìn.

0: lọ́gbọ́n nù.
1: Owó gan lọba ọgbọ́n.
0: Ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Eléyìí tó gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 náírà wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Owó ni Monday fi wá bá.
4: Iwájú Ọlọ́run làwọn ọmọ Ọlọ́run ti ṣe fàájì. Nígbà tá a lè bá wọn fìdígò tilẹ̀, ó tún ti yá o. Olúwa ló ní Swagga Live in Concert 2026. Kí Jésù ràn wá lọ́wọ́ làkúrí ẹ̀. Wòlíì àgbà bọ́ọ̀sì Ọlọ́run Ọlá Best Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù Ìyanu Olúwa Priest Empire 7 Hallelujah Dance Drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé, Prophet Sàmìyè, Pastor Ṣeun Oyewuse, Pastor Wálé Kókóọlá. Sunday June 14 ni ó gbìnàyá láago kan ọ̀sán. Kùndùnsì fún Unique Fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn kọ́bọ̀. Inú gbọ̀ngàn MAF 21 lórí Ring Road máa kàkó fàyà. Ó yá ẹ lè pe Swagga Papa tẹ́ ẹ bá fẹ́ special ticket ìjókòó lọ́lá tàbí table reservation 0706-596-1824. Triple gbòsà fún gbogbo ẹ̀yìn èjìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn. Unique Fertility, Pop Cola, SMG Logistics, Hexagon Rice, Gold Mender, Skylight Towers Homes and Properties, KEC Groups, Street Tavern, Able TV, Splash àti Lagelu FM ló ṣagbátẹ̀rù ìpolongo.
5: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. Or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
6: Flash FM 105.5.

ẹ̀ka sàn o ìròyìn ọjọ́ kan rí ló ń dé sétí ìgbọ̀nyìn láti ìkànnì ọmọlúàbí splash 105.5 fm ilé funfun baláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn aminat adétó badmus oníròyìn ṣáájú ẹ̀já gbọ́n àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà alákòóso fún ètò ààbò nílẹ̀ yìí ti ní rògbòdìyàn ogun tó ń lọ láàrin ilẹ̀ israel àti ilẹ̀ iran jẹ́ adínàgbò ogun fún ríra nǹkan ìjà ogun fàṣọlá ìngìgì àti àwọn mìíràn ti pìyà mọ bí ètò ọlọ́pàá ìpínlẹ̀ yóò ṣe so èso rere ààrẹ trump ti ní àdéhùn láàrin ogun tó ń lọ lọ́wọ́ nílẹ̀ iran yóò di bíbuwọ́lù lónìí akọ́nimọ̀ọ́gbà ilẹ̀ germany ti ní aṣọ́lé nìníà ní mùṣemúṣe rẹ ti dá mùṣemúṣe o láti kojú ikọ̀ ti kàràsáwò ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ alákòóso fún ọ̀gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ààbò nílẹ̀ yìí ọ̀gágun fẹ̀yìntì christopher musa ti ní rògbòdìyàn eléyìí tó ń lọ láàrin ilẹ̀ israel ilẹ̀ iran àti ilẹ̀ america tó fi dórí ilẹ̀ russia àti ukraine jẹ́ ohun tó jẹ́ adínàbò ogun fún ilẹ̀ wa nàìjíríà àti àwọn orílẹ̀-èdè míì láti rí nǹkan ìjà ogun rà pàápàá jùlọ láti lè gbógun ti àwọn ìpèníjà èyí tó fojúbàdé lẹ́ka ètò ààbò nígbà tó ń tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ ó ṣe lálàyé pé àkójọpọ̀ iye òǹkà àwọn èèyàn eléyìí ti ń bẹ̀ lórílẹ̀-èdè òun náà ló jẹ́ èyí tó tún jẹ́ adínàgbò òkú o èyí tó mú kí ọwọ́ ṣe àwọn òṣèlú ètò ààbò kó máa fàálẹ̀ pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá láti lè tọpinpin àwọn oníwà ọ̀daràn àti láti pinwọ́ ìwà ọ̀daràn káàkiri tìbútòrò ilẹ̀ yìí alákòóso fún àwọn gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ààbò ló pabi ló sì yabi dọ̀ràn nílùú àbújá lásìkò ìgbà tó ń gbé ọ̀rọ̀ kalẹ̀ níbi ètò kan léyìí tí wọ́n pè ní Nigerian People's Strategic Conference and Defense Exhibition ti ọdún 2026 nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn ìpèníjà eléyìí tó ń kojú ètò ààbò nílẹ̀ yìí christopher musa ṣàlàyé pé àwọn rògbòdìyàn eléyìí tó ń lọ káàkiri àgbáńlá ayé òun náà ló mú kí àkùdé kó dé bá àwọn ìgbésẹ̀ kan eléyìí tí àwọn òṣìṣẹ́ èyí tó rí sí ètò ààbò ń gbé lórílẹ̀-èdè wa nàìjíríà nígbà tó ń gbójúbà kárí o ẹni fún àwọn iléeṣẹ́ kan eléyìí tó ń pèsè àwọn nǹkan lábẹ́lé tó ń ti àwọn ìlànà àmúyẹ eléyìí tí wọ́n fi síta kò ṣàì tó kọrire kí ìjọba ilẹ̀ yìí tó ń ti àtìlẹ́yìn wọn eléyìí tó gbọ̀ngbọ́n léyìí tó ń pè fún ṣíṣe àtìlẹ́yìn fún àwọn tó ń pèsè nǹkan ìjà ogun lábẹ́lé kò ṣàì tó ké sí ilé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀-èdè wa nàìjíríà láti ṣe àtìlẹ́yìn tó gbọ̀ngbọ̀n fún àkọsílẹ̀ àwọn èèyàn eléyìí tó ń bẹ lórílẹ̀-èdè wa nàìjíríà kó lè wà ní ìbámu pẹ̀lú ìlànà ìgbàlódé eléyìí tí wọ́n fi ń ṣe àkóso ètò ààbò christopher musa kò ṣàì tó ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé àìmọ iye òǹkà àwọn èèyàn eléyìí ti ń bẹ nílẹ̀ yìí ó mú kí àdínkù kó dé bá ìṣọwọ́ ṣiṣẹ́ o ẹni fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá pàápàá jùlọ láti gbógun ti àwọn ìwà ọ̀daràn eléyìí tó ń jẹyọ láwùjọ wa ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè wa nàìjíríà kọ̀ọ̀sùwìlà pàbíò òun náà ló ti pàbí yábìdán lórí àwọn ẹ̀sùn kan o eléyìí tó ń ṣe lálàyé pé àwọn kan eléyìí tó dúró gẹ́gẹ́ bí alátakò fún ìlọsíwájú pàápàá jùlọ nínú ìṣèjọba ààrẹ bọ́lá tinubu òun náà ni wọ́n ń dá wàhálà lẹ̀ o káàkiri tìbútò orílẹ̀-èdè wa nàìjíríà tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò àpabìò ló yọjú ọ̀rọ̀ yìí síta o nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò kan eléyìí tó ní ṣe pẹ̀lú ìṣèjọba àwa ara wa tó ń ti pípè fún àlàáfíà nílẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ bí wọ́n ṣe ń ṣiṣọ́ lójú eegun àwọn ìwé àpilẹ̀kọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan eléyìí tí wọ́n fi ń ṣàmì ayẹyẹ ọjọ́ ìbí ọdún 84 ìní fún ẹni tó ti gbà kan rí jẹ́ ààrẹ ológun lórílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn ajagun fẹ̀yìntì abdulsalam abubakar nígbà tí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà yóò máa tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ ó ṣe lálàyé bí àwọn ìpèníjà eléyìí tó ń fojú bàdé nínú ìṣèjọba nílẹ̀ adúláwọ̀ àti àwọn ìpèníjà kan èyí tó ń fojú bàdé lẹ́ka ètò ààbò òun náà ló ní àwọn kànàbà ní ẹ̀dá kan nínú o eléyìí tí wọ́n ń dìde ogun ọ̀hún láti lè fi ba ìṣèjọba tí ń bẹ lóde lórúkọ jẹ́ àpabio
ẹni tí kò fi ẹ̀rí tótó ṣe àtìlẹyìn fún àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ ọ̀hún kò ṣàì tún kọrin rẹ o ku kí ẹni tí ó ti fìgbà kan rí èdè wa nàìjíríà kò ṣàì tún tẹ̀síwájú o pé láìpẹ́ láì jìnà òun náà ni orílẹ̀-èdè wa nàìjíríà yóò borí àwọn ìpèníjà eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ààbò àti àwọn ìpèníjà eléyìí tó ń ṣiyọ lẹ́ka ètò ọrọ̀ ajé. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkó Babatunde Fashola àti dókítà Chris Ngege ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra òun náà ni wọ́n ti fi àtìlẹ́yìn wọn hàn lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lẹ́yìn tí wọ́n ń ṣe àlàyé àwọn ọ̀nà àbáyọ eléyìí tí ó mú kó so èso rere. Àwọn gómìnà tẹ́lẹ̀ rí méjèèjì ọ̀hún òun náà ni wọ́n pabi yabidun ọ̀rọ̀ lẹ́yìn àbọ̀ òfin kan eléyìí tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ èyí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ nílẹ̀ẹ́gbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí. Àbọ̀ òfin ọ̀hún òun náà ni wọ́n gbé sí abẹ́ ìdánimọ̀ HB617 eléyìí tí wọ́n ní ó wà lára àwọn ipa eléyìí tí wọ́n ń kó láti mú kí àtúnṣe tó ń ti àtúntò kó dé bá òfin èyí tó ní ṣe pẹ̀lú ètò ààbò kí wọ́n lè kojú àwọn ikọ̀ agbésùnmọ̀mí ikọ̀ akọluni ikọ̀ ajínigbé àti àwọn ìwà ọ̀daràn míì eléyìí tó ń fojú bàdé. Nígbà tó ń tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ àtìlẹyìn eléyìí tó gbé kalẹ̀ Fashola ṣàlàyé wípé ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ọlọ́pàá ìpínlẹ̀ òun náà ló ti ń wọ́lẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ o léyìí tí wọ́n sì nílò láti gba àwọn ìdánilẹ́kọ̀ọ́ èyí tí ó mú wọn pèrègédé tí wọn yóò sì fi gbọ̀rọ̀ jẹ́ka. Ẹni tó ti fìgbà kan rí jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ilégbèé ìyẹn nílẹ̀ wa Nàìjíríà ó ṣe lálàyé o pọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú àwọn ọlọ́pàá ìpínlẹ̀ òun náà ló yẹ kó ti fojú bàdé láti ọjọ́ tó ti pẹ́. Nígbà tó ń tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ oníṣẹ́ rí àpèjúwe àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún òun náà láti jẹ́ kí wọ́n lè máa kojú oro sí àwọn ìwà ọ̀daràn èyí tó bá ń fojú bàdé ní àwọn ìpínlẹ̀ gbogbo. Ní ti ẹni tó ti gbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra ìyẹn dókítà Chris Ngige ó ṣe lálàyé pọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ọlọ́pàá ìpínlẹ̀ òun ni orílẹ̀-èdè wa Nàìjíríà nílò pàápàá jùlọ ní àkókò eléyìí tá a wà nínú ẹ̀ yìí. Gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo ló ti ṣe ìfilọ́lẹ̀ ìṣèjọba rẹ̀ o láti kojú oro kó àwọn ikọ̀ agbésùnmọ̀mí ikọ̀ ajínigbé tó ń ti àwọn oníwọ̀ ọ̀daràn eléyìí tí wọ́n fẹ́ máa tàbí elégbé ní ìpínlẹ̀ Kogi. Gómìnà ìpínlẹ̀ Kogi kò ṣàṣàlàyé o pé òun kò ní kọ iyekíye láti ná ní ìlànà àti dáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn. Gómìnà ẹni tó gbé ọ̀rọ̀ ọ̀hún kalẹ̀ lánàá tí í ṣe ọjọ́ Àbámẹ́ta Sátidé lásìkò ìgbà tó ń ṣe ìfilọ́lẹ̀ àwọn ọkọ̀ ìjagun 5 ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n gbé lọ sí agbègbè Lúkẹ́ láti lè mú kí ètò ààbò kó fẹsẹ̀ rinlẹ̀ ńbẹ̀. Òdòdó ṣàlàyé pé àwọn ọkọ̀ tuntun tó jẹ́ ti ìjagun 50 ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni ìjọba ìpínlẹ̀ Kogi ló ti rà sílẹ̀ o láti lè mú kí ètò ààbò tó ń ti ìṣọwọ́ ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò kó lè gbópin sí i kí wọ́n sì lè lé àwọn oníwọ̀ ọ̀daràn kúrò ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bó ṣe wí oníṣẹ́ rí ìlànà ríra àwọn ọkọ̀ ìjagun náà òun náà láti jẹ́ kí ètò ààbò kó lè fẹsẹ̀ múlẹ̀ o jákèjádò ìpínlẹ̀ Kogi kí wọ́n sì lè pínwọ́ àwọn oníwọ̀ ọ̀daràn. Ó wá ṣe lálàyé pé àwọn oníwọ̀ ọ̀daràn wọ̀nyí òun náà ni kò ní sí àyè fún wọn pàápàá jùlọ ní ìpínlẹ̀ Kogi. Ìròyìn ọjọ́ kọrí ló sì ń tẹ̀ sọ́wọ́ iwájú láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú ti Ìbàdàn. Ìròyìn ilẹ̀ òkèèrè Ààrẹ Trump ti ní àdéhùn lórí ogun tó ń lọ nílẹ̀ Iran ni yóò di bíbuwọ́lù lónìí. Ní tèrè ìdárayá akọ́nimọ̀ọ́gbà ilẹ̀ Germany ti ní aṣọ́lé ní Nura ni mùṣèmúṣe rẹ̀ ti dá múṣemúṣe o láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù ti Karasao. Àdánù dúó díẹ̀ náà tá a bá wá padà dé ẹ̀kọ́ ìròyìn ń bọ̀ láìpẹ́.

0: Ẹ káàbọ̀ padà. Ìròyìn ilẹ̀ òkèrè. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti ní àdéhùn eléyìí tí ó pínwọ́ ogun tó ń lọ lọ́wọ́ nílẹ̀ Iran ló ṣeéṣe kí wọ́n buwọ́lù lóòrọ̀ kùtùkùtù ní ti ṣe ọjọ́ Àìkú Sunday. Bó tilẹ̀ jẹ́ pé olúùlú ilẹ̀ Iran ta mọ̀ sí Tehran ni àárín ọ̀sẹ̀ yìí òun náà ni bíbuwọ́lù rẹ̀ yóò wáyé o. Ààrẹ Trump ló ṣàlàyé pé lọ́gán tí wọ́n bá ti buwọ́lù àdéhùn náà tí ilẹ̀ Amẹ́ríkà sì ní àǹfààní láti ṣàkóso ohun ìjagun ti ilẹ̀ Iran. Òun náà ni alagba alúgbó omi ti Strait of Hormuz yóò di ṣíṣí. Wọ́n ní ìrọ́kẹ̀kẹ̀ ogun òun náà ló ṣì ń tẹ̀ síwájú. Ìyẹn ní gúúsù ilẹ̀ Lebanon bí ilẹ̀ Israel ṣe ń kojú oro kọ agbègbè náà. Bó tilẹ̀ jẹ́ pé ilẹ̀ Iran ó ń tẹnumọ́ pé àwọn àdéhùn tí wọ́n buwọ́lù ó gbọ́dọ̀ ní tí ó ní ṣe o pẹ̀lú pípinwó ogun de ilẹ̀ Lebanon. Ní báyìí ìgbáradì láti sin òkú olóògbé ẹni tó ti jẹ́ olórí ìyìnì fún ilẹ̀ Iran ìyẹn Ali Khamenei òun náà ni wọ́n ní yóò wáyé o bó bá di ọjọ́ kẹrin oṣù keje ọdún tí a wà nínú ẹ̀ yìí léyìí tí wọ́n sì ní ètò ìsìnkú ọ̀hún òun náà ni ó mọ̀ wá sí ìparí bó bá di ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún tí a wà nínú ẹ̀ yìí. Ìròyìn eré ìdárayá o. Akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ilẹ̀ Germany ìyẹn Julian Nagelsmann ló ti fi lọ́lẹ̀ pé aṣọ́lé ni ìyẹn Manuel Neuer ní mùṣèmúṣe rẹ̀ ti dá múṣẹ́múṣe o láti lè kojú àwọn ikọ̀ ti Carabao eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ìní fún ti ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026. Aṣọ́lé ni ẹni 40 ọdún òun náà ni kò ti mú ilé ìyìnì fún ikọ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ Germany kó tó di wípé akọ́nimọ̀ọ́gbá ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún ìyẹn Neuer Nagelsmann pé padà láti wá kópa nínú ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí ó bẹ̀rẹ̀ láìpẹ́. Níwà ò ní wọ́n ṣe rírí rẹ̀ o ìyìnì fún ikọ̀ ti ilẹ̀ Germany ìyẹn ní ọjọ́ karùn-ún oṣù keje ọdún 2024 níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ náà ti ní àǹfààní àti gbé ewúro sí ojú ikọ̀ ti Spain pẹ̀lú àmì ayò 2-1 dondo. Ní báyìí ikọ̀ ilẹ̀ Germany eléyìí tó jáwé olúborí nínú ife ẹ̀yẹ àgbáyé ọdún 2014 ni wọ́n ṣe lálàyé pé aṣọ́lé ọ̀hún eléyìí tó ní ìfarapa ráńpẹ́ òun náà yóò tún padà sí pápá pẹ̀lú bí ó ti láǹfààní àti kópa o nínú àwọn ìdíje ife ẹ̀yẹ àgbáyé tó ń ti àwọn orílẹ̀-èdè eléyìí tí a ti rí ilẹ̀ Finland àti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú àmì ayò 4-0 àti àmì ayò 2-1 ní ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ́rẹ̀ẹ́ eléyìí tó ti wáyé. Èyí wá lópin ìròyìn ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká gbọ́ kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Alákòóso fún ètò ààbò nílẹ̀ yìí ti ní rògbòdìyàn ogun tó ń lọ láàrin ilẹ̀ Israel àti ilẹ̀ Iran jẹ́ adínàgbò ogun fún ríra nǹkan ìjà ogun. Fashola Ngege àti àwọn mìíràn ti píyamọ bí ètò ọlọ́pàá ìpínlẹ̀ yóò ṣe so èso rere. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti ní àdéhùn lórí pípinwó ogun èyí tó ń lọ nílẹ̀ Iran ni yóò di búbuwọ́lù lónìí. Akọ́nimọ̀ọ́gbá ilẹ̀ Germany ti ní aṣọ́lé Neuer ní mùṣèmúṣe rẹ̀ ti dá múṣẹ́múṣe o láti kojú ikọ̀ ti Carabao. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wa gbogbo ẹ má ṣe láìkàn sí ìtàkùn ayélujára ti www.splashfm1055.com. Túnde Ọláwúwo lolóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa Ọlágunjú. Aminat Adétún Badmus ló ti ń ròyìn. Ẹ ṣé o tẹ̀ǹtẹ̀ ti gbọ́ wa ní gbogbo ìgbà.
1: Quick charge of 240.
2: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.
3: Your station. Here is
4: 105.5.
5: From the very beginning, we just saw the world differently than everyone else. This was made obvious in all we do.
6: That didn't sit well with some people.
7: What's our plan?
8: Our plan is to keep going up, and not just go up, but stay at the very top.
9: I know that.
1: We are your favorite radio station. Splash 105.5 FM.
2: Is 105.5 The Splash.

Eka san o esiku isimi oni eyi ni oro lootu lati nu oko ijokan iwe iroyin ojojumo le wa to jade lose to koja lo yi eyi to nde si eti gboyin lati ikani omoluabi splash 105.5 fm ile funfun balao felele la wa nibadan lorilede nigeria loruko lootu eto yi oluwa seun omo akinola ni emi lere shitu alagbede ede fin kiyin kaabo sori eto naa ta pe ni oro lootu e ma ba mi ka lo ope lowo amulaga to me duro loke enu mo fi iba fun tolu adebamowo alakoso studio nibi ta ti n gbohun sori afefe yi kama wule de na penu eyin eyan wa iwe iroyin the punch fun ti ose to koja lo yi la fi side oro lootu fun toni eyi to pe akole re ni mani gbagbe ibo ojo kejila osu kefa odun 1993 ti gbogbo eyan mo si ibo june 12 lodun 1993 ti o se gbagbe lailai titi aye la o ma se ranti ibo june 12 lodun 1993 looto o dabi eni pe june 12 ku amo ko ku mani gbagbe na ni ibo gbogbogbo eyi tawon omo orilede nigeria ti won to boodi ti won di ibo na temi temi lati yan aare orilede nigeria eyi ni lodun 1993 ni o ko se gbagbe eyi tumo si pe alaye ina ni ibo ojo kejila osu kefa odun 1993 ti gbogbo eyan mo si ibo june 12 alaye ni ki isoku ojo ohun ta nso igan re bi ana eyi ni ojo kejila osu kefa odun 1993 aseyori ibasorun moshood kashimawo olawale abiola mko ninu ibo odun 1993 lorilede nigeria ta we ohun ko lafiwe eyi ni ni ojo kejila osu kefa odun 1993 abe warise olorun ni eyin olugbo mi ta jo n gbadun eto yi oro lootu olorun o yi ojo june 12 1993 ohun pada si ojo mani gbagbe ninu iwe itan orilede nigeria loni n ko eyin olugbo mi ope ni fun olorun wipe ojo june 12 ti se ojo bo ojo kejila osu kefa to waye lodun 1993 ta so yi ni orilede nigeria mani gbagbe ni o bo ti e ti wa je pe o ti di ayajo ojo ijoba awara wa nile nigeria nile toni to mo to si ti pa bee ropo ojo kọkandinlọgbọn osu karun ododun may 29 eyi ti a n lo tẹlẹ tẹlẹ gẹgẹ bi ayajọ ọjọ ijọba tiwantiwa lorilẹede nigeria ta ba wo finifini a o ri daju saka pe ayajọ ọjọ ijọba awarawa ta mọ si june 12 o kọja ọjọ́ ìsinmi lásán-làsán nítorí ohun tó wà lẹ́yìn ẹ̀fà ojú èje lọ ò kódà ó kọjá ọjọ́ ìsinmi kúrò lẹ́nu iṣẹ́ lásán ọjọ́ mani gbàgbé iná ni ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993 ti gbogbo ayé mọ̀ sí june 12 lórílẹ̀‐èdè nàìjíríà ọjọ́ tí ìbò ààrẹ lọ déédé tó lọ dáadáa ti òbítíbitì àwọn olùdìbò lọkùnrin àti lóbìnrin tí gbogbo wọn túyàyà túyàyà jáde láti ṣe ẹ̀tọ́ nípa ìbò dídì láti lè yan ẹni ìyówò tí wọ́n fẹ́ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà
lodun 1993 ta wi ko selomi basorun moshud kashimawo olawale abiola ni ojo bo are ta wi je ojo to dara ojo isimi lenu ise lo tun je bakan na ojo mani gbagbe ni taban soro nipa iwe tan orilede nigeria ojo iranti ijoba tiwantiwa ni ojo june 12 ojo kejila osu kefa lododun ki wa se leyun nikan o bi ere bi awada bi awada bi ere o ti pa be ropo ojo kokan di logbon osu karun ododun ti a ma nlo gege bi ojo ijoba tiwantiwa May 29 tele tele siwaju akoko yi be ti a ba wo ayajo ojo June 12 dada o tun koja ojo isimi kuro lenu ise nikan o o je isele mani gbagbe ohun aseyori tile Nigeria ti ni latin wa ibo to lo dede tawon dibo dibo lakolabo ti won tuyaya jade lati dibo feni to wu won gege bi are orilede Nigeria oluwa re na ni moshood kashimawo olawale abiola ni o ma se o leni to jagun molu gege bi are orilede Nigeria amo nitori idi kan tabo mi awon alagbara ton ma nfo mo odore ti won o le gbe si yen jade o ojo na re bi ana eyin olugbo mi ta jo njaladun eto yi oro lotu lati splash 105.5 fm ile funfun balao felele lati nkan si ni lu ibadan lorilede nigeria te ba ranti te ba gbagbe are ana muhammadu buhari oun lo se ikede ojo kejila osu kefa ododun ta mo si june 12 gege bi ojo isimi lenu ise lododun lorilede nigeria lati ba bu ola fun mko abiola ati ni pataki nitori ibo to lo dede to lo daada ni june 12 ọdún 1993 ti awe yi tẹ ba gbagbe ọjọ kẹfà oṣù kẹfà ọdún 2018 náà ni ààrẹ muhammadu buhari kéde àyájọ ọjọ ìjọba tiwantiwa tuntun ta awe yi tó sì jẹ pé ó ti tó ọdún 25 sẹyìn ti june 12 tó ti wà bó ṣe wà tẹ́lẹ̀ kí titun mi kò tó tún dé gẹ́gẹ́ bí ààrẹ àná muhammadu buhari bó ṣe sọ lọ́jọ́ náà lọ́hùn-ún ó ṣe àpèjúwe ìbò june 12 1993 gẹ́gẹ́ bí ọjọ́ tó ṣe pàtàkì ọjọ́ ìsinmi tí ò ṣe gbàgbé láéláé mọ́ni gbàgbé ni june 12 ẹni tẹ́ ẹ bá rí ẹbí ní nàìjíríà kàkà bẹ́ẹ̀ june 12 ó tún ṣe ìrántí ọjọ́ ọ̀bọ̀ tó dúró lórí òdodo tí ṣe àgbà odò nífẹ̀ẹ́ ìbò tí ò ní kọ́nú kọ́họ̀ kankan nínú èyí tó mú kí àwọn ọmọ nàìjíríà tó tó bòódì lọ́kùnrin àti lóbìnrin tán túyàyà túyáyá jáde láti ṣẹ̀tọ́ wọn nígbà náà wọ́n sì dìbò fún ẹni tó wù wọ́n nígbà tá a sọ yìí èyí nìkan kọ́ o àwọn ohun èlò mani gbàgbé èyí tá a ti sọnù láti ọdún bíi 25 sẹ́yìn ó mà ṣe o inú ọ̀rọ̀ tí ààrẹ muhammadu buhari tí ó sọ jáde ó ní òdodo tí ṣe àgbà odò nífẹ̀ẹ́ ní ọjọ́ ìbò june 12 1993 jẹ́ o nílẹ̀ nàìjíríà sí ó sì dúró lórí àtẹ̀gùn òdodo tá a lè gbàgbé tó dúró gbandi bí òkè jíbúrátà ni ààrẹ àná muhammadu buhari sọ yanya sétìgbọ àwọn ọmọ nàìjíríà ti lè tokò pé ìbò ààrẹ ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993 inú èyí tí basorun moshood kashimawo ọlàwálé abiola ti wọlé lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú social democratic party sdp nígbà náà lọ́hùn-ún pẹ̀lú igbákejì ààrẹ nígbà náà bashir tofa
tó jọmọ ẹgbẹ́ òṣèlú National Republican Convention NRC ṣe gbàgbé. Eléyìí jẹ́ òdiwọ̀n rere tó yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà ó máa ṣàmúlò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere. Yàtọ̀ sí eléyìí kọ́ ìbò June 12, 1993 ta wí yìí ló yẹ kí Nàìjíríà ó máa wò gẹ́gẹ́ bí àfiwé ńlá ńlá bó ti yẹ kí ìbò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe máa rí látìgbà náà lọ́hùn-ún.

0: ọdún kẹtàlélọ́gbọ̀n ṣáńgílí tí 33 years ago. Ó ti lọ báyìí lẹ́yìn ìbò June 12th tọdún 1993. Inú èyí tí bá ṣọ̀run Moshood Káṣímáwo Ọláwálé Abiola tó ti dìbò wọlé gẹ́gẹ́ bí ààrẹ. Àmọ́ tí àwọn alágbára tí fọmọ dóre tí nínú àwọn ológun Nàìjíríà nígbà náà wọ́n da gbogbo ẹ̀rú. Nítorí tí àbájáde ìbò June 12, 1993 yìí kò kọrin rekì wọ́n kankan, ó mà ṣe o. Ṣùgbọ́n kinní kan la mọ̀, àríṣe la ríkà, àríkà bàbá Ìrègún, Ìrègún bàbá Ṣélẹ̀, Ṣélẹ̀ ni bàbá Ṣébá, ẹ̀yin olùgbọ́ mi tá a jọ ń jaládùn ètò yìí ọ̀rọ̀ olóòtú láti Splash 105.5 FM, ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn. Kò yẹ kí ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ìbò ààrẹ June 12 ní Nàìjíríà lọ́dún 1993 kó lọ bẹ́ẹ̀ lásán o. Èyí tó wá burú jáì iná ni pé àwọn ọlọ̀tẹ̀ wọ́n pàpà dì pàǹpá láti gba ẹ̀mí aláìṣẹ̀ ó mọ̀ ṣe o. Lórí ìpinnu wọn pé àwọn ní láti gba agbára ipò tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fún MKO Abiola padà kúrò lọ́wọ́ ẹ̀. Àmọ́ tó ṣe pé ikú àtọwọ́dá iná ni àwọn ìka ènìyàn hun jọ fún olóore. Ohun mìíràn tí orin kan tí bàbá mi àgbàlagbà tí ò sí láyé mọ́ ti máa kọ nígbà tó bá ń dá wa lẹ́kọ̀ọ́ a máa ní olóore kú o, olóore lọ. Kò máa bó mi òkè rútòdò olóore lọ. Ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá. Iná ni à ń gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláwo Nífẹ́lẹ́lẹ̀ Nìbàdàn. Ní báyìí mo ti wà ní abala ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Nation èyí tó jáde lọ́sẹ̀ tó kọjá. Àmọ́ tó pín sí abala méjì, abala àkọ́kọ́ ni olóòtú ìwé ìròyìn The Nation fi sọrí ìdóníje. Ṣé ẹ ti gbórúkọ yẹn rí sá? Ẹni tó pé ẹni 90 lókè èèpẹ̀ níṣe àná 90 years. Yorùbá bọ̀ wọ́n ní ọ̀gá lẹ́yẹ, ọ̀gá láti tó mẹ́yẹ lẹ̀ tí ò jẹ́ kẹyẹ ó lọ. Ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ eyín tó jẹ gúgúrú abọ́kan, torí tó bá rí òkúta yangí ọwọ́ kan náà kò ní ṣàìgbìyànjú. Gbogbo ọmọ Nàìjíríà ló ń dámú sòfún bàbá ìdóníje. Ẹni tó pé ẹni 90 years lókè pẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí, bàbá sì ń jẹ̀kọ́ o. Bàbá ń gbádùn, ó ń gbádùn ara rẹ̀ at 90. Ẹ kú oríire bàbá. Dájúdájú àgbólà ni tàgbọ̀nrín. Lọ́jọ́ tí àgbọ̀nrín bá gbó lọ́jọ́ ọkú rẹ̀ yẹ̀ bó bá lo gba ọdún láyé bàbá, ení là á máa kà á sí 90 years. 90 yé Olóòrùn ràn gbogbo wa lọ́wọ́ àtẹ̀yìn tẹ̀ ń dẹtí sí ètò wa yìí. Káwa náà ká dàgbà ká sì dògbó. Iná ni ò bá lẹ́jọ́ nú lágbára lọ́wọ́ Ọlọ́run. Bàbá ìdóníje jẹ́ àgbà ọ̀jẹ̀ tí ṣàwo jẹ́jẹ́ tó tún jẹ́ agbáṣàga ọkùnrin àgbàlagbà yìí tá a pè ní ìdóníje. Iná ni olórí ikọ̀ àkọ́kọ́ fún ẹgbẹ́ òṣèré gbajúgbajà Sùfèǹtàká tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wó. Fẹlá Aníkúlápó Kútì náà ni à ń sọ gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ òṣèré Afrobeat tó kó ipa takuntakun, ipa tó jọjú nínú àṣeyọrí ikọ̀ eléré Sùfèǹtàká. Fẹlá Aníkúlápó Kútì ó mà ṣe o. Ní ọjọ́ 13 oṣù kẹfà ni bàbá àgbàlagbà Benson ìdóníje iná ni ó pé ẹni 90 lókè èèpẹ̀. Kásáàsá ti sọ pé àná ni bàbá pé ẹni 90 90 years. Dájúdájú orí ọ̀fẹ́ ńlá ńlá lélẹ́yìí kọ́lọ́hun kó jẹ́ káwa náà rí irú orí ọ̀fẹ́ ńlá báyìí gbà. Kí ló dé tẹ̀ lè ṣàmí? Ẹ̀yin tẹ́ wà nú mọ́tò, ẹ̀yin tẹ́ wà lórí ìrìn, ẹ̀yin tẹ́ wà nú ilé, ẹ̀yin tẹ́ wà lẹ́yìn ìkùlé àti ládùúgbò. Baba ni lodun 1963 ni ohun pade pelu Fela Anikula Pokuti nigba ti ohun se atokun eto ri radio kan ti won pe ni NBC Jazz Club eyi ti o wo Fela gan nigba na koda o je kori re wu pe ah eto ni won se daada bayi alagba Benson Idonije o wa lara iko awon apedegba iya gbohun safefe akoko ti won bere ise ni Radio Nigeria elekeji ton pe ni Radio Nigeria 2 nigba na lohun ti won ti so di Metro FM lodun 1977 tori be ni oro lotu iwe iroyin The Nation fi n se agensekun si Benson Idonije fun oriri ojo bi 90 odun 90 year baba si n je ko baba wa laye o ope ni fọlọhun 90 years 90 odun ki baba ki o fowo pawo ko tun fi erege jobi to oro lotu toni tin pake lo o abala keje oro lotu weroyin The Nation la fi kadi eto wa nle fun toni eyi ton fi sori akosomose eleri esin omo Nigeria ton pe ni Kanyin Sola Ajayi en ti o ba de pe dada kan oyin sinu ola ni Kanyin Sola Ajayi en to wa lenu ajajo oro aje keyin o jeyan laye nile okere eni ti awon orilede agbaye ton se oni gbowo re lotun ati losi be si ni o omo Nigeria le ntan so yi o Kanyin Sola Ajayi je osere ti ma sare eleri esini omo Nigeria to gbayi ni kaakiri agbaye koko oro to je jade nipa Kanyin Sola Ajayi ni pe ko ye kiru eni to lebun ati sare daada bayi ko ma wa wulo fawon orilede agbaye kaakiri ko wa gbagbe orilede ti e nitori na e je ka se samon sangudu fun omo wa daada Kanyin Sola Ajayi to nse daada kaakiri orilede agbaye eyin eyan wa koni ju bayi lo lori eto wa oro lotu te tin jaladun lati kanna omoluabi splash 105.5 fm ile fufu balao felele lati nkan si yin nibadan lorilede Nigeria ope pataki lo wa mulaga to meyi duro loke enu oluwa seun omo akinola ina ni olotu eto yi mo ki won ku ise be na ni tolu adeba mowo ohun ni alakoso studio nbi ta tin gba ohun yi sile adupe lowo eyin na o eyin gan te wa farabalẹ bọwo onijọgbọn ẹda se farabalẹ fankọfu ta jọ gbadun eto yi o ye ka se samon sangudu si yin e se gan ni titi ọjọ mẹjọ pẹlu ogo ọlọrun ta tun ni anfani lati pade yin dede ago kan osan ni gbogbo ọjọ sunday bayi oro lotu ni opon eto yi o sun kan nje titi igba naa lere shitu mido mido ti gbogbo eyan pe ni alagbede ede lo kiyin pe atun ma pade ni ojo mejo e se ti en gbo wa o e ku kale
1: Flash FM 105.5
2: Your station. Here is
1: 105.5.
3: From the very beginning, we just saw the world differently than everyone else.
4: Everyone
3: this
4: else
3: was made obvious in all we do.
5: Didn't sit well with some people.
6: What's our plan?
7: Our plan is to keep going up and not just go up, but stay at the very top. We are your favorite radio station. Splash 105.5 FM.
2: Yes. 105.5, The Splash.
8: There was good and evil.
1: Splash FM, 105.5.

0: sórè bára lórí yẹ.
1: Ó lọ mú agbára kún agbára ni.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó dé padà.
2: Kájọṣe, tí wọ́n tàgbà kájọṣe o.
0: Ojú ọ̀run súdẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láago 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. Double A. Owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mọ̀ owó ẹ mọ̀ pé kò lè dọ́ọ̀rọ̀ rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí. Ẹ mọ̀ ní ìsìn.

0: ti lówó lọ́wọ́. Ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan lọba ọgbọ́n. Ọgbọ́n.
1: Akábala tó jẹ́ kí n máa bò ní gbàgbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí Valentine cashport, Easter cashport tó tún yàtọ̀ sí Workers Day cashport. Ilé ìtúgbóná gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Ogún tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ. Àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilájẹlú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
2: Owó ni Monday fi wá bá.
3: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
4: Ó dé o! Alẹ́ Monday láago méje sí méjọ àṣálẹ́ lẹ́ mọ pàdé rẹ̀. Ìyẹn ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
5: Gbàgbé ìrùnmú ẹ.
4: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios, the return of Gbẹ̀ngà Adébóyè.
6: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń ti wé Adé, èmi náà rí o, Ọlá Olúwa Zakios, return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́. Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
4: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ Ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá, má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
7: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ni.
4: Láolú gbẹ̀mídébẹ̀.
8: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòrò lórí rédíò yín.
9: Ó ṣáná wọlé, ó fi lè dùn.
8: Ẹ má rò fáwọn ọmọ kan wíńdò ní ọrùn ní ọrùn.
10: Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
11: Ayádùn bí oyin, adùn bí oyin ṣe.
12: Yomayoma.
13: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ láàjì ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sóun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn. Ìyá àdín ni gbogbo Splash. Àmì náà Adétun Badman Smart Fala ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago 2 òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilé wa tó jẹ ti ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. abala keji la pe ni soro
5: soke
13: nibi te o ti ma pe wole sori eto fedun kan yin han ta o si ma wa ojutu si pelu amoran to jina koroko lati enu eyin amuye
5: abulaji ni kan ni omo luabi splash 105.5 FM
13: pelu ami na adeton badmos kai kai kai kai
5: o ma seregede seregede
14: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Púpọ̀ oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà ₦50 million ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ṣe ta sí ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
15: Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé.
14: Mo ti Cashier, ọmọ mo ti Cashier.
16: Ni West

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́ ó tún ti zẹ̀.
1: Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fáfá. Ká má wá tí sọ nípa iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀lẹ̀ kọ́ ẹ̀. Káàṣì ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mid-year Cashport nínú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káàṣìẹ̀, ọmọ mo ti káàṣìẹ̀.
2: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
7: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yán mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀.

0: 0-0. New session Wilson commands. Splash FM Media Academy, promoting media integrity.
1: Ìyá ẹ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
2: Gbàgbé ìrùnú ẹ.
3: Gbàgbé ìrùnú ẹ.
4: Ìlú tuntun mú ni gbàdùn mú ni ìgbẹ́ ní tèmi.
1: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios, Dẹ̀rẹ̀tọ́nà Gbẹ̀ngà Adébóyè.
5: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rí o Ọlá Olúwa Zakios, Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́, Jéngbé tí èlé ọ̀rọ̀, mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
1: Flash FM 105.5 la ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
6: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ ni.
1: Láolú gbẹ̀mí débẹ̀.
0: Flash FM 105.5.

0: 105.5.
1: Ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forírù rẹ̀ hàn. Ní báyìí, Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ̀. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330ml rèé. Tówó rẹ̀ jẹ́ ẹgbẹ́ta náírà péré. Adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
2: Origin tá a ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí lódiwọ̀n 330ml tí owó rẹ̀ ò sì ju ẹgbẹ̀ta náírà lọ. Àmọ́ a ò gbọdọ̀ ta fún ẹni tí kò tí ì pé ọdún méjìdínlógún o. Ẹnu tí wọ́n.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
4: Àrínà jìnà sílé mi. Àlọ́láwá jìnà sílé mi.
5: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
6: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbára ẹ̀.
5: Ó yá wá jẹ́ kí n já ẹ̀sìn ní ìjà ẹ̀sìn. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, eléyìí tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-Year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 naira wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-Year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
7: Owó ni Monday ní wọ́pọ̀.
8: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
9: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
10: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
11: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
8: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Fẹ́lẹ́lẹ̀, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
12: Spread your wings on Splash 105.5
0: FM.

0: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Bíralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the contents of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and or write to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja, or send a mail via info@nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the query.

0: Ben, ye wan ye jufa ni sofun ba be, ba ni sofun mama. Awon o kweke ti mbe ngboro aye lo lo ba ye. E jowo jare, oya, e ma bon le, e te eche ngboro to. Ki le sofun, e ke hen. Na di feri, mami feri. Se ti dano nje, ki le se fun eleni. Se ri, okwa awon obirin ne eja ma abonu kitchen wa. E je kagbi yon ju lati manage e dada. Koti ye yin. Onje ti e se foko yin last week. Huh? E lo mi ba e last week Sunday. Tonya, mo sonje fo komi. Amala, pelu efo, le lo mi se fokwe. Amala, pelu gbegiri, le lo mi se fokwe. E lo mi fried rice ni. E lo mi jollof rice ni. E lo mi moyin moyin. E lo mi ogbono pelu apu. E lo mi de leleyi, ki lo se, ogunyan, o de so be gusi to nice. O de fi chicken sori e. Elomi kere on to oba ti lo fe ni mo se fun oni. Elomi leleyi ati su atamala ati yan ati pando ati whatever o ti era ye nti e. Enu se na wa tori pe se won oni weekend. Elomi de leleyi be se won won yen ko le finu ti e sere sugbon o le finu enikeji sere. Awon yen ni e ba mi pe ko sumo bi bayi lale. Oro wa nbi ise po nbi. Opo okunrin mi o nigbe ba de gboro e ti mo pe to sin ti wa nle oko o iru eyan loju yo mo wa mo bi full light saya e ba mi pe won ejo e sumo bi bayi lale be ni elomi lo ku tonu o fe ku tonu obe loyun be o ku on ku tonu pada saja leko obi an loyun o tun sa lo tun ku o o tun lo o lo si asero lohun abe ku tanu o tun be le nbe o tun ku o e wa di ajakale anu ajaka aye won wa n wa aye ki ewe eni ka lo bibi be fa won aki o e ba ri ga iyen e ba ri ga ti mo so ye o ga bayi o dudu bayi o si se bayi iwa ko so ini o o pere ni building contractor feleyi iwa kan ina ni oni teacher le mi o mo n ko mo ni school ni a o mepe grammar school ibe mo tin teach e tun kuro nbe on nigba e tun de Abuja eni a presidency mo n ba sise se mo ni ibe mo ti manage abi e ma na ni e kuro nbe yen e tun pada wa si ilu Ibadan nbo e tin sise secretariat ni hasin iru lifestyle wo ni yen an ko wa nbe nu yin o ton jo ko le to lo fun iyawo gidi sugbon iwa oju kokoro oju ogbe bi kan yen o ti so won di ota iyawo gidi to lo yan fun won obi mi na de ni lowo jokunrin lo elomi isoro eni poju re ogbe bi kan o owo ti pa awon eyan ku esun mo bi bayi awon ko yin so won ni won ni lo se ta lo tan yi seri ni ma tin ba si fun yin lawe di arin kan opolopo obi lale yi ko ni mo gba ti o lo sinu bedroom oko e ti o lo re kunle ti o ma su kupe aja ni oko mi jodariji mi tori pa ti se won lai mo pa de ti se won opa awon obirin awon nkan ta ro wipe a n fi pamọ ah no mi ni je ko mo won mo olohun go daddy rashid o mo o kan gboju fun yin ni o fe wo game yin be se fe play o fe wo go packaging te fe lo yen o kan fi yin le o kan wo film yin lo ni boya season 1 ni o ti tan ni o boya o se se ke ro pe ni brain ni o ke ma tun ya bayi ke ma re edit e o n fun re wa joko pe mo fe wo season yen boya 15 lo ma de boya season 25 ni o ti tan boya season 50 ni film tan ya ni o ti wa pari asolun fe doke lohun tola ni alade laja loruko mi ye royin ni awo kose re omo tan so tan guraye apere re omo lu abi wan ori yin o wa nbe e ka
1: Flash FM 105.5
2: Odi tó lè bára lórí yẹ́.
3: Ó lọ mú agbára kún agbára ni.
2: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adewole Mr. AA. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
4: Kájọṣe, tí wọ́n dàgbà kájọṣe
2: o. Ojú ọ̀run sún dẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ̀jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láàgó márùn-ún ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàta láàgó mọ́kànlá òwúrọ̀ ní gbogbo ọjọ́ àbámẹ́ta Sátidé 11 AM
5: AM Saturday.
6: Pẹ̀lú Abiodun Adewole Mr. Double A. Owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mú owó. Ẹ mọ̀ pé kò lè dán rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí. Ẹ mọ̀ ní ìsìn. Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
7: Aya adùn bí oyin, adùn bí oyin sẹ́.
8: Yorùbá.
6: Àkọ́kọ́ àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjìn ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sóhun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdín ní gbogbo
8: splash.
6: Aminat Adetun Badmus Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ẹni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Kaikai.

0: lọ́gbọ́n nù.
1: Owó gan-an lọba ọgbọ́n.
2: Ọgbọ́n.
3: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbà.
1: Ó yá wá jẹ́ kí n já ẹ̀sìn ní ìjà ẹ̀sìn. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-Year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,50,000 naira wà fún jíjẹ, àti bí àwọn tó ju

0: Timothy wa lati 16 years olorun fun mi ni 2024 ti mo join ipe yi ojo osu meji ti mo join ipe olorun lo fun mi ni ise na iyen igini elekeji lati gba yen lo olorun ti bere si ni gbe owo wa si oke to je pe nibi ti awa gan ore ti anu dide fun wa ni 2025 olorun ku continue pelu ise ninu aye wa o tun ko ile fun wa ile ti a ti ko ti lati odun mokanla akole yen de lintel for 11 years ni 2025 olorun pari ile yen akosinu ile yen ni 2025 nigba to di 2026 an lo mo olorun ti o di ninu pe ina olorun se moto kan bo mo sha gbadura pe moto yen o temi olorun mo ni oluwa give me my car. December last year ni mo ti so fọlọ ki dori ichi se tele ni mo ma mu fun olorun ele to ba tun kan ma tun so pe olorun ele lo tun kan e wa se fun mi and God has been faithful. God has been faithful. O se fun mi o nigba to di December mo bere adura lori moto yi nigba to di March 77 ni mo ri anu gba because joy yen wa from within e ti so fun e ni ta ba kon dede ri pe inu wa n dun tinu wa n dun ta ko ti e ni ti o da mo di gan wi pe ka ma reti iyanu iyanu yen de nigba to di Monday ni won wa fun mi ni testimony yen pe olorun connect wa mo eyan kan labro to fun mu to mo eyan wa kan labro to ni pe ka ma worry o wa gbe moto wa fun wa lo mi mo pe moto ile de bi ere bi awada ni mi mo pe a le ko owo yen jo baba mi mi mo pe a le ko owo yen jo leni we were able moto yen de ni June yi o de si ni ile wa mi mo pa le ko 13 million plus jo ka le fi ra moto ah olorun ojiji se fun mi o mi le toto mi le sore o je ki enu temi na toro ni ninu idile mi o je ki enu mi toro emi na kobi ninu le sugbon mi jo akobi sugbon leni de won ni won ma need that wa consult mi ko to di pe won se nkan kan ninu le emi na enu mi wa gboro emi na ti wa le soro ninu le ah baba mi oju oni ti yin mo dupe o fun gbogbo adura yin lori aye wa o n gba fun mi o n gba fun oko mi o n gba fun awon omo mi mo dupe o nitori pe lara aro ta n connect pelu yin e je ko su yin e je ko re yin mo dupe lowo yin olorun ma bere si ni gbugbo yin ni agbara God will continue to renew your strength. He will continue to renew the strength of mama. He will continue to renew the strength of your children loruko Jesu. Thank you sir. Thank you ma.
1: Nice. Mo dupe Oluwa pe mo ni ola ti ma saba. Mo dupe Oluwa pe mo ni ola ti ma foro lo. Ope lope re aye ibati kerun mi sigbo. Ope lope re aye ibati kerun mi danu. Mo yin o Jesu pe mo ni ola ti ma saba. Mo yin o Jesu pe mo ni o lati ma foro lo. Mo n ba momo yen yo enikan gbo mi loni njo je mo pe wo ni testimony kan bi ota fe bi ota ko olorun emi awon woli yo bi owo mo ti so nkan kan fun yin gbogbo eyan omo olorun mo ti wa su e mo ni to ba ti notice pe inu e kan sa dede dun o mo to fa ire sumo enikan ni woli to ba wa se pe inu eyan ba je nko tete rebuke e Bibeli ni casting down imagination that may want to exalt themselves against the knowledge of God. E ma so gbogbo ero kale. E to fe mo mo gbera won ga si mo ti Olorun. To ba ti notice pe nu e fe mo baje tete ge danu. So yi woli ti ndo inu temi mo do 24/7. Even gba tawo eyan ba nsoro mi ti won so nkan pa nkan to sere. Inu mi o mo dun ni oku to ti ku laye o eku to ku ga ye nsoro e. To ba ti bo gbogbo nkan so dayo so didonu so dinu didun so asiri lo waju niyan gbogbo eyan omo Olorun te se alabapade mi ni agbare ni to ni aye atohun ni ago mesan ni ola ni Monday ola Monday ni Jesus City en to ba gbo boya first time to gbori emi Oluwa ni ka pade oni ki mama gbe owo le awon eniyan 2000 ki n gbe owo le won ni Jesus City oran mi nse lo sibe ka si jo yipo lekan owo ta nlo se nbe na ni enikan ni mi o wa mo Jesus ti ko mu to ba se pe badan le wa te tin gbo mi lati wo road oni ke ti wo moto straight nlo si ikire ele fe so kale ni yana ko yi powerhouse wa niye ile agbara bibeli ni oruko oluwa ile eso agbara ni olododo sawobe o si ri yi Jesus City ilu ti Jesus fun re tedo ile yanu ani agbara olohun a wa nbe ni ola ni ago mesan gere igba ti o ba fi di 11 si 11:30 a ti pari nta nse nbe a yipo lekan soso that's number 1 number 2 emi oluwa so pe baba ki n gbo wole eyan omo olohun bo se mo waye lekan niyan ta ni yanu kan so le dogbon fo ke mi to ba wa yin ni igba meta pe emi lokan next
2: e ka ro emi na le ri o baba mi lati 2023 mo tin tele ipe yin lati lo iko oruko mi ni abotede igba ti won introduce ipe yi si mi ki n si eni to mo n sai pelu mi ki n si sugbon ojo kan mo kan bere si ni go through Facebook mo se ba ipe yin pade niyan mo wa wo bi te tin ba won okunrin soro that was 2023 mo ni pastor yi ma blunt gan baba yi blunt o anu o disciplinarian ni baba yi o atijo yen ni mo ti wo pe mo like baba yi ni mo tin tele ipe yin mo dupe fun eko te fi ko wa papa julo lori ore ma jemu atijo te tin so re ma jemu mi fi sere mi fi sawe wa rara mo so temi mo so tawo mo mi mo so toko mi ati gba yen aye mi yi pada mi ra won owo mo ma make sure pe emi ni mo koko so re ma jemu yen ke to fi pe sita mo dupe lowo yin go baba mi ni 2024 ni October te so pe a ma ri owo baba mi mo ri owo bo tile je pe mo ti send testimony sugba egbe mo ri owo mo dupe eyan kan fun mi ni $200 mo dupe iketa ni pe omi ta se omi mewa yen mo dupe lowo olorun fun ise iyanu to mi yen se ninu aye omo mi tori pe igba to omo mi o ni exam online exam to ni yi o bere si ni jaya sugbon mo wa ni oke ko lo we ko mu omi ko fi para omo yen ma fomi yen para ninu awon 24 awon merin na mu ninu awon merin to mu omo mi wa lara won bo tile ye pe o bere si ni ke ki result yen to de wi pe ohun si ibere kan awon kan de gba awon to gba ibere yen gan mo mu obo mo fun ni dani loju pe olorun ma jemu olorun ore ma jemu ti mo nda ko ni doju ti mi tori baba mi so pe ka fi ore ma jemu siregun ati papa julo omi yi o ma sise iyanu o wa lara awon merin ti won mu mo dupe o baba mi omo mi kan again o ni issue ni school sugbon mo dupe lowo olorun pe olorun eledumare o clear e nipasẹ pe yi baba mi mo dupe o ni fomo sise ranse ni faya sise ranse o mo n gbadun pe yin e se gan ni mo dupe thank you so much sir
1: nice mama mo gbadua fun wa to mo e mo lo waju ni in the name of Jesus Christ nkan ko le sa the next
3: baba mi o mo dupe o emi na le ri o oruko mi ni Adenikan Layiwola mo pe lati Korodu baba mi emi na le ri olorun seun e ba n gbe ri mi o oko mi ni o ti re lati inu osu keji ti o le dide ti o le sun ti o le naro inira ipo to ma mu ba lele ko ma sunkun pe ti ko ba te fe paun ko paun ko fe finira lo le aye baba mi o ati lo general ati lo ministry hospital ko sibi ta lo ko sibi ti won river wa lo mo se n ko ogun na ko test fun wa o te wa ya ogungun o te wa sise mo ko ni sun ba ile ma fi mo bo ba se n duro be la ma fe gbe sun be la ma ko si bo se le se to convenient fun baba mi o pe aburo mi ati ma mo sase fun ale encouragement ni pe ka wa si Jesus City mo si tin tele pe yin mo ti ba gbo nu radio omo ojo yin ni ori afefe ni mi o mo si ti wa si Jesus City le nkan na bo sase ni ni pe dandan pe leyi to nsele yi ka lo si Jesus City po ni gbagbo po lo ma se baba mi ati nawo ati nara ko sowo mo bo sa se send owo ni oni pe ka lo si Jesus City baba mi gbogbo awon ta jo wa ninu moto ni jo ta nbo iyen ni 7 7 ti me ta lo koja yi òun ló ṣẹlẹ̀ òun la wá ó bá ní gbogbo àwọn tajọ wà nínú mọ́tò náà káànú rẹ̀ pẹ̀lú bó ṣe ń ṣe kò lè jókòó kò lè nàró bá ló ṣàǹṣe ṣùgbọ́n ṣàdúpẹ́ adé jísọsìtì bó ṣe di lóru bá ní kó ṣàgbìyànjú kó jẹ́ ká yí jísọsìtì pò ó lóun ò lágbára mo níwà gbìyànjú náà ni bàbá mi a bá tún rìn díẹ̀ àtún dúró a bá tún rìn díẹ̀ àtún sinmi a ṣáà yí jísọsìtì pò bàbá mi ẹni tí ò lè jókòó ó jókòó nígbà tí prógrámù bẹ̀rẹ̀ láàárọ̀ ta fi gbọ́ gbogbo prógrámù yẹn ìgbà tá a máa délé ń bá níṣorí gbogbo oògùn tó ń lò tí ò tiẹ̀ ṣiṣẹ́ táàríṣẹ́ rẹ̀ mọ́ yá gbèsè ẹgbẹ́ kan bàbá mi bá mọ̀ sẹ́ ń lomi lámọ̀ lòróró màá máa fi máa màsáàjẹ torí gbà tá a ṣe x-ray wọ́n ní egungun ẹ̀yìn ẹ̀ ọ́ ló ti wá fa mọ́zù ẹsẹ̀ ọ̀tún ẹ̀ pé òun ló fà á tí ò lè nàró bàbá mi mo ṣe bẹ̀rẹ̀ sí ń bá fi òróró àti omi màá fi máa bá wọ mo wá sa òkúta mo dà sínú omi bọ́kẹ́ẹ̀tì màá yí ti omi sínú ẹ̀ màá ní kó fi wẹ̀ tó bá fi wẹ̀ tán màá fomi yẹn màá fi wọ́ lára màá fi òróró màá fi wọ́ ẹni tí ò lè sùn ó wá sùn àní mo tún wá ń yọjú wò báyìí àbí ṣóò ni àbó nǹkan ó sùn bàbá mi o bọ́lọ́ mọ̀ ṣe gba gbogbo ògo mà nìyẹn ló bá dẹni tó lo láti tẹ́lẹ̀ kò lè rìn láti yàrá sí pálọ̀ ó mà ti dẹni tó rìn láti yàrá sí pálọ̀ pápánparí rẹ̀ bàbá mi o monday ó mọ̀ ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù padà mo mọ̀ dúpẹ́ ọlọ́run ọ̀dẹ́kúnlẹ̀ pàfúrámọ̀ gba gbogbo ògo kò mọ̀ jẹ́ káyé sọkọ̀ mi sórí igun mẹ́rin yàrá kó mọ gbọ́n tó ṣẹlẹ̀ bàbá mi mo dúpẹ́ o ìpè yín pé mi o mo dúpẹ́ o ìpè yín pé mi o ẹ ṣé o a dúpẹ́ o láti Ìkòròdú ni mo ti ń sọ̀rọ̀ o dàbọ̀.
1: ara bàbá ti yá wọ́n ti padà sí ṣọ́ọ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run sọ lè nawọ́ méjèèjì síwájú ohun táyé ṣe bó ní ṣe lójú wọn wọn á gbọ́ pé o ti bẹ̀rẹ̀ sí ṣe ní tí ẹni kan pa ọ́ ìwọ ọlọ́padà rẹ̀yìn ẹ̀ ìpinnu ọlọ́run fún ayé ẹni tó ń ṣe àmì lórúkọ Jésù yóò di mímú ṣẹ mọ̀ di áńgẹ́lì sí ọ nínú ilé yẹn ẹ lọ tayọ ẹ lọ ṣe rere in the name of Jesus Christ. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ ṣe alábàápàdé mi ní agbára ẹni tó ní ayé àtọ̀run ní aago mẹ́sàn ní ọ̀la ní monday ọ̀la monday ní Jesus City ẹni tó bá gbọ́ bóyá first time tó gbọ́ rí ẹ̀mí olúwa ní ká pàdé ó ní kí n mọ̀ọ́mọ̀ gbé ọwọ́ lé àwọn ènìyàn 2000 kí n gbé ọwọ́ lé wọn ní Jesus City. Ó ràn mí ń ṣe lọ síbẹ̀ ká sì jọ yí ipò lẹ́ẹ̀kan ọ̀wọ́n tá à ń lọ sí mbẹ̀ náà nìyẹn ẹnìkan ní mi ò wá mọ Jesus City kò mú tó bá ṣe pé ìbàdàn lẹwà tẹ ti ń gbọ́ mi láti ìwó road oníkẹ́ ẹ ti wọ mọ́tò straight tó ń lọ sí ìkiri ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ níyànà kò yí power house wa nìyẹn ilé agbára bíbélì ní orúkọ olúwa ilé èso agbára ni olódodo sáwọbẹ ó sì rí iyì Jesus City ìlú tí Jésù fúnra ẹ tẹ̀dó ilẹ̀ ìyanu ní agbára ọlọ́run á wà ń bẹ̀ ní ọ̀la ní aago mẹ́sàn géré ìgbà tí ó bá fi di 11 sí 11:30 a ti parí ní táà ń ṣe ń bẹ̀ a yí ipò lẹ́ẹ̀kan ṣoṣo that's number one. Number two ẹ̀mí olúwa sọ pé bàbá kí n gbọ́ wọlé ẹ̀yìn ọmọ ọlọ́run bó ṣe máa wáyé lẹ́ẹ̀kan nìyẹn ẹ wo ẹ jẹ́ tó mú díẹ̀ sí.
2: Dádì èmi náà dúpẹ́ o èmi náà ti lẹ́rìí o gbogbo àdúrà tẹ ṣàgbà orúkọ mi ni Ọláyinka láti United States ni mo ti ń pè gbogbo àdúrà tá à ń gbà yẹn èmi náà ti lẹ́rìí o mo ti lẹ́rìí o mọ́mì náà fún mi ní information pé kèmi náà máa tẹ̀lé prógrámù yìí ní comfort life and àtìgbà tá tí mo ti ń tẹ̀lé mò ń rí ọwọ́ ọlọ́run àti iṣẹ́ ìyanu ẹ̀ lórí ayé mi so ṣàdédé náà gbógun níbi iṣẹ́ mi torí níbi iṣẹ́ yẹn bí ọ̀gá lè mí jẹ́ èmi ni mo train most of àwọn tán wá síbẹ̀ so ẹni tí mo wá train wọ́n mu lọ sí ànádà ẹ̀ka pé kó lọ́ọ́ máa ṣiṣẹ́ ọmọ yìí ṣà ń jìjà àjò àti wá sọ́dọ̀ mi kò dẹ̀ sáyé èèyàn mẹ́ta lọ́dọ̀ mi àwa méjìlá wà ń bẹ̀ so gbogbo èèyàn ṣà ń sọ̀rọ̀ lẹ́yìn pé Yinka ti train ẹni tó máa wá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ṣà ń ṣe yẹ̀yẹ́ bẹ́yẹn lẹ́yìn áta sétí mi sọ kankan mo lárúgbó ọjọ́ ìwọ náà sọ̀rọ̀ sí o so mo ṣàdákẹ́ wọ́n bẹ̀rẹ̀ ṣiṣẹ́ meeting bó ṣe máa rọ́ọ̀rọ̀ wá sí bí to na se gurufo ko te ki ki mi eni ti mo train re o ti ki ti e fe ki mi oyinbo ni mo wa so fo lohun mo lo to iwo lo da mi ele da mi lawo lawo rara mi ka ni pe iwo lo pe baba e fafras wa yanju oro yi o pon fe yan omo re je oluwa wa yanju oro yi o baba mi ose kan la fi se adura yen mo join awe ni may 1st mo gba the 7th for the first time in my life mi igba awe 7-7 mo gba gbogbo nkan te ni ka se yen ni mo se atugba to mi sadede won ti se meeting ni Thursday won se meeting pe a o ma roll over o ma ma wa ni Wednesday ojo ti mo ma sise ati Thursday pelu ekeji ti mo train so that way o ma ma wa then full time mo ma bere ni October baba mi sadede lo pe lojo keji after that meeting lojo Friday lo dede pe fun re pe won se mo pon ti wa se sibo mi sita baba mi afiwere pari ise boluwa se pari eniyan o gbogbo awon tan leri firu koko boju se ti ota niyan o benu won se wo wowo niyan o nigba to lohun mi gbe ise ara ede mo ni ki wa se testimony temi na o olohun a de tun bo ma je ki ororo yin fresh loruko jesu bona se gba mi niyan o mo de mo ko gbogbo kan yoku to wa na olohun a release ke ba mi dupe lowo olohun oluwa seun o baba mi
4: nice mi mama yen gan se so mo feel ayo inu mi si ndadun olufe e ja won to se yi obi omo yen ni gbogbo nta e so patapata ni mo nse atomi o atanointing oil ati gbogbo e ni US won tin tele program e je mo se e je ngbo die si
5: baba mi oruko mi ni temi to pe lati UK mama mi e se re mi na ti le ri o bo se le ni gbe lati last year ni mo ti se wedding ti mo de jenja lati loyun ti olorun de ti se baba mi ni me first ta se pada awon to n ojo olorun fun mo emi na wa n be ti mo join baba mi adura mi ti gba baba mi lowo lowo bayi mo mi re mi lo ma yin so e ti n ka ma fi oruko mo awon oruko te ni ka so amo wa ẹni ká máa fi pe ra wa àtọ́dún ẹni mo ti máa ń pe ara mi ní orúkọ yẹn mọ́mí rèé mo ti máa ń fọwọ́ ra ikùn mi pé ayé rèé.

ẹni akínyìn fi ẹ̀ka àbọ̀ padà sí ìkànnì tí ọmọlúàbí ìkànnì àdáni àkọ́kọ́ rí bẹ́ẹ̀ ìkànnì àkọ́kọ́ ni tó ń gbòǹ sátẹ́gùn láti àfẹ́fọ́ baláwo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ka àbọ̀ padà ẹ rí bá a ṣe ń bàbọ̀ bẹ́ẹ̀ ni torí pé ẹni tó bá lọ ló bá lọ sápá àbò mi bẹ́ẹ̀ ni bá a bá ṣe ń tò ó bá a bá ṣe ń ṣàlàyé ẹ̀yin ẹ máa gbá mú ṣíkúṣíkúṣíkún ẹ máa bá wa tò sílẹ̀ ẹjá máa ṣe àkọsílẹ̀ ẹjọ́ ẹ má jẹ́ gbàgbé ẹjá máa fi sínú àtẹlẹwọ wa báyìí ẹ má jẹ́ àfi jẹun ẹjá lọ sí àtẹlẹjára ní àgbáyé ojúpọ̀ facebook ní ẹlọ́ṣẹ́ àwárí ẹ̀ ní ìtọ́nà /fm 105.5 ìbàdàn akínyìn gbogbo ẹ̀yìn ẹbí gbogbo àwọn ẹbí pátá tó jẹ́ pé ọlọ́dún àṣẹ bẹ́ẹ̀ ó yàn kún wa ó fi ọmọ bantubantu ọmọ tuntun làǹtìlàǹtì ó fi ta wá lọ rẹ ẹ̀rípa àjọkú oríire ni láṣẹ lọ́wọ́ elédùá ó dá sí fún ògo rẹ ẹ̀yìn ọbí tó jẹ́ pé lábẹ́rẹ́ ọ̀dọ́ ti yín ìyàwó ọmọ ẹgbẹ́ ẹgbéyàwó fọmọ ẹ̀fọmọ fọkọ nǹkan re ni bẹ́ẹ̀ ni àjọkú oríire ni ẹ̀yìn ẹbí tó jẹ́ pé lápọ̀ ọ̀dọ̀ ti yín ẹ kó lọ ilé tuntun ẹ̀yìn ra lẹ yín ẹ kọ́lé ẹra lé ẹra ọkọ̀ tuntun nǹkan re ni ẹ kú oríire o ẹ̀yìn tó jẹ́ pé láwọn èèyàn wọ́n tẹ̀sí ìrìn àjò mímọ́ àjìdé náà ni láàárẹ̀ o oríire ńlá ni o bẹ́ẹ̀ ni àjọkú oríire ni gbogbo àwọn nǹkan tá à ń sọ nípa rẹ̀ yìí hùn ẹ rí wípé ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ jù láti máa dúpẹ́ please join me on facebook /fm 105.5 ìbàdàn kí ẹ dẹ̀ máa fi kọ́mẹ́ǹtì yín kẹ́ ẹ máa fi sí ó yà wá wò bá yẹn sí kẹ́ ẹ máa ṣe kí ni kọ́mẹ́ǹtì kẹjọ máa wọlé evangelist samson ayọ̀dẹ́lẹ̀ ọlọ́run ní sọmọ wọn ni madam tọ́lá ní akú ìsinmi òní o a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé lórúkọ jésù ẹ kú ètò ìsinmi aláyọ̀ tòní madam tọ́lá ní almighty god is your strength carry on amen ìmáfojì peter àwọn ni ẹ̀kú ìpalẹ̀ máa ayẹyẹ ètò gbogbo ẹ̀yìn obìnrin akọni agbóhùnsáfẹ́fẹ́ tó ń bọ̀ láìpẹ́ yìí o ọlọ́run ọba yóò mú ọjọ́ ró ẹ kú iṣẹ́ takuntakun ẹ ṣe gan adúpẹ́ mo sọ fún yín tẹ́lẹ̀ wípé ní ọjọ́ àbámẹ́ta tó ń bọ̀ èyí tó máa jẹ́ ogúnjọ́ nínú oṣù kẹfà ọdún tí a wà níbẹ̀ òun náà ni ìkórajọpọ̀ àpẹgbẹ́ wa jáde àwọn obìnrin eléyìí tó jẹ́ pé àdáńtọ́ àwọn adarí ètò àwọn oníròyìn lórí rédíò àti tẹlifíṣàn nílẹ̀ nàìjíríà àṣetán láti kóra wa jáde ẹ̀yin náà ń kọ́ ẹ mọ̀ darapọ̀ mọ́ wa àwọn ládéládé lọ́balọ́ba lóye lóye wọ́n wà ńbẹ̀ ní ọjọ́ náà gbogbo àwọn obìnrin pátá gbogbo ẹ̀yin tẹ́jọ mẹ́gbẹ́ pátá gbogbo ẹ̀yin lóye pátá ẹ̀yin bí o ti pátá àjọkú àmójúbà ni àjọkú ìgbáradì ni ọlọ́run ọba yóò bá ní ṣe

FM105.5 Ìbàdàn. Bó ṣe ń lọ bẹ́ẹ̀ ni àwa náà ṣe bẹ̀ tí à ń tẹ̀lé. Gẹ́gẹ́ bí mo ṣàlàyé fún yín bọ̀ ọ́n. Ẹlòmíì àsọpọ̀ kan ọ̀hún o, ọkọ mi ò dá o, ọkọ mi ò dá o, ọkọ mi ò dá o. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé, ọkọ tó dáa jù láyé lọ́lọ́run fún. Àwọn ni wọn fọ́ra wọn balẹ̀, kán wò gbé ayé tọkọ wọn ń gbé, kán wò kí làwọn náà ń ṣe tárákùnrin yẹn ò fẹ́ràn, kán wá wò pé kí ni mo lè ṣe tó fi máa love me. Táwọn yàrá pé báyà pé mo ti lo nǹkan fún ni. Gbogbo àwọn iṣẹ́ yẹn lẹ gbọ́dọ̀ ṣe náà, ṣé mọ̀ ni. Ẹ ní láti máa jókòó kẹ́ ẹ study ọkọ ìyàwó yín. Báwo ni kí ni ìyàwó mi fẹ́, kí ni ò fẹ́, kí ni mo lè ṣe fún un tí fẹ́mi àgbà gbogbo ọkàn ẹ̀, kí ni mo lè ṣe fún un tó máa dùn so that I will not do that to her. Kí ni mo lè ṣe fún un tó máa jẹ́ kí n rò dùn so that màá lè keep doing it. Kí ni mo lè ṣe fún un tó máa jẹ́ kí ọkàn ẹ̀ balẹ̀ lákàtà mi. Gbogbo àwọn nǹkan yìí lójúṣe ọkọ gidi

oúnjẹ sínú ilé fún ìyàwó àtọmọ ẹ ọkùnrin mi ò ṣerú ẹ rí ọkùnrin mi ò mọ bá ṣe ń ṣe báwo lẹ ṣe fẹ kó lọọ fìyìn o ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ tá a máa ń polówó yẹn báwo ni ẹ ṣe fẹ́ pé kó lọọ fìyìn because ọ̀rọ̀ ìfẹ́ tá à ń sọ nípa rẹ̀ yìí ṣe mọ̀ pé sin is believing tó bá rí yín torí pé tòótọ́ tòótọ́ ọkọ mi ò ó níwà o ọkọ mi ò ó wà kẹrin o ọkọ mi ò ó tó rà lẹ́gbẹ̀ẹ́ àgbèjì o ìfẹ́ yẹn náà máa wà nínú ọkàn àyà tiẹ̀ náà ṣùgbọ́n ọkọ kò sẹ́ni tí ń fọ́fọ́ kọ ọ̀yà kò sẹ́ni tó ń kóyàwó òṣì jẹ náà tí wàhálà bá ti pọ̀ nínú relationship àdánwò ńlá ni o ẹ ṣèyàn bá hùn màmá wa kan pè wọ́n ní ọmọ wọn ọkùnrin ni sí wọn ó wá fẹ́ ìyàwó ẹ máa gbọ́ o nígbà ò fẹ́ ìyàwó tán pápápá wọ́n ṣe wedding yìí wọ́n ṣe gbogbo ẹ̀ dáa tán wọ́n délé ara wọn tán nígbà délé ara wọn tán a fẹ́ gáàsì lọ́kọ́ fi ń ṣe ọ̀rọ̀ ajé ẹ̀ ṣẹ́ni mọ̀ pé nígbà tó yá yẹn gáàsì kò fi gbẹ́ ẹ̀mí ṣe kí ni wọ́n ríra tààràtàrà mọ́ wàhálà bá ń dé ẹ jẹ́ mọ̀ pé arákùnrin ti sá kúrò nílé ti sá kúrò tó sá kúrò nínú ilé ó sá lọ pátápátá fúnyàwó àtọmọ ọmọ kóńdóró níbẹ̀ lọ́wọ́ rẹ̀ kódà ọmọ wọn ṣẹ̀ máa pọ́ bí oṣù kan àbò oṣù méjì báyìí ni ẹ àkọ́bí nìyẹn o ọkọ ọmọkùnrin sá kúrò nílé náà kò dágbére fẹ́ni kankan ìgbà tó débi tó sá lọ yẹn ló ṣẹ̀ wá pé ìyá ìpè mọ́ ìmí ìfẹ́yàwó mọ́ o ẹ bá ń sọ fún kó mọ́ lọ lé wọn o kí ló dé baálé mi àṣàmú kí ló ṣẹlẹ̀ àmọ́ èmi à ní ìfẹ́yàwó mọ́ kó máa lọ ilé wọn sọ fún mi kí ló ṣe fún ẹ kí ló ṣẹlẹ̀ mo mọ̀ kó gbogbo ẹbí mi lọ fẹ́ ọmọ ìwọ̀n ni gbogbo ẹbí mi máa lọ dọ̀bálẹ̀ a máa lọ kúnlẹ̀ a máa lọ ṣe gbà a máa lọ ṣàwò wọ́n dojú tì mí ẹ̀kọ́ mi àkànjì wọ́n dojú tì mí lọ́wọ́ náà bá kó ẹ̀kọ́ mọ́ ẹ̀mí kò sórúkọ tí èkì ń pè mí torí pé kò sí much ní ọwọ́ mi ọjà tí mò ń tà ó ní ìpèníjà ránpẹ́ lásìkò tá a wà yìí kò sọ̀rọ̀ tí èkì ń sọ sí mi o ṣẹlẹ̀ mọ̀ kọ́wọ́ tí ẹ̀ wúwo ṣe àwọn kóhun lówó jù mí lọ ṣe àwọn gbọ́npọ̀ owó jù mí lọ ojoojúmọ́ ayé ló máa ń bú mi ojoojúmọ́ ayé ló máa ń kùn mí náà ìyá ọkọ wa pè mí pé ẹ dákun kí ni tá a lè ṣe sí báyìí àfi kẹ́ ẹ wá ní ká pé ọkọ ká dẹ̀ bá sọ̀rọ̀ ṣe rí pé kan nìyẹn o àbẹ́kọ̀ mo wá bìyà ọkọ ǹjẹ́ ọmọbìnrin yẹn ṣó máa ń bà sọ̀rọ̀ bẹ́ẹ̀ tóòótọ́ ẹ̀sùn tọ́mọ yín fi kàn yẹn ṣé bó ṣe rí nìyẹn màmá ẹ má parọ́ tẹ́ ẹ bá parọ́ ẹ ràn ra yín lọ́wọ́ ṣé lóòótọ́ ni ìyá yẹn ni pé lóòótọ́ ni màmá yẹn ni bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn wọ́n ní ní tòótọ́ o ọmọbìnrin yẹn máa ń sọ̀rọ̀ tí wọ́n sọ pé lórí burúkú ni ẹ kò wulẹ̀ dáa fún ẹ tẹ́lẹ̀ kí mo wá dọ́dọ̀ ẹ̀ gan náà ìwọ̀n lórí burúkú tó rí wọ́n má ṣàǹfààní ní ẹ̀rọ lówó lọ́wọ́ ayé ẹ̀ ò dáa torí pé ètò ni wọ́n ti jùjọ náà ilẹ̀ ti mọ́ owó ti tán bẹ́ẹ̀ ni ọrọ̀ ajé ọkọ yẹn kò wá dúró dáadáa mọ́ àwọn obìnrin kan ń bẹ báhùn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ kàn sì ń bẹ lélẹ́yìí ó dún àdé ni wọ́n o wọ́n bá korò báyìí ẹ bá gbọ́ pé jápa jápa wọn o kódà wọn ò ní dúró lájà wọn ò rìn jìnnà rẹ́gbẹ́rẹ́gbẹ́ ni máa bèrè ẹ mọ̀ bọ́ bá ti ń dùn wọ́n dùn òtí ọ bọ́ bá ti já tán wọ́n sá lọ nù bẹ́ẹ̀ náà lọkùnrin mí náà wà bẹ́ẹ̀ o tó bá ń dùn báyìí my sweetie my honey my babe my this my that ẹ̀yin ẹjẹ́ kílẹ̀ ọ̀sá fẹ́rẹ́ báyìí yọ́mọ̀ sọ fún pé kí ẹsẹ̀ dàrí mọ́ lórí burúkú ni ẹ gbọ́dọ̀ yá yín lọ ìyára dàda tí mímọ́ ẹ gbọ́dọ̀ yá yín lọ ọ̀yá mi ò fẹ́ rí yín bí torí pé kí ni a gbàgbé láti máa rántí ọjọ́ tá a jọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa kí wọ́n láwọn kan ti lọ ní àti ayélujára ní ọ̀sẹ̀ tá a lò tán bẹ́ẹ̀ ìjẹ́ eré lóríṣiríṣi àwọn ọmọ àti àpalẹ̀ mọ́ àgbọ̀n kankan nípa wọn ọjọ́ máa ti lọ níbo la fẹ́ bá dé báyìí àti ẹ̀wà gbọ́n kankan mọ́ àti ẹ̀wà gbúròó ọmọ ẹ̀ mọ́ tẹ́lẹ̀ àti ẹ̀ ń gbọ́ tán sọ pé wọ́n ti wà ní kinní o ẹ̀ wọ́n wá wọn nísìnyìí gbogbo ẹ̀ sì wà dákẹ́ fẹ́ mú àti ẹ̀wà gbọ́n kankan pẹ̀ gan mọ́ báyìí o aráàlú gan náà sọ̀rọ̀ ń pẹ̀ mọ́ àti ìyá àgbà náà nìyẹn nigerians àtutù pọ̀ kì í ṣe pé àtutù pọ̀ nìkan àmọ́ tọrọ wá kan ajé ń gbọ́ ìgbò bá tó ẹlòmíì bá ọmọ ọlọ́mọ tó lọ sef báyìí tí wọ́n dẹ̀ mú tí wọ́n sì gbọ́mọ yẹn ọmọ yẹn mò ń wo fídíò ẹ̀ ní ẹ̀ ní omi dẹ̀ ń jáde lójú mi wọ́n dẹ̀ palẹ̀ ọmọ ẹ̀ mọ́ wọ́n dẹ̀ jígbé mọ́ jígbé tán wọ́n dẹ̀ ń béèrè ransom millions of naira bàbá ẹ̀ ti talé bàbá ẹ̀ ti tọ̀nà gbogbo properties bàbá ẹ̀ pátá ní báyìí ti tà tán
baba yi sa owo jọ tan o wa pe awon atilawi pe da kan jo jare e wo e sa so mo mi jeje mo pa nlo mo ma ko wa fun yin o se mo ti omo birin yin so nje mo ntomo yin so omo ti a fi owo to ti a fi owo ran eh o ndadi hun o ni e mo san owo kankan je won ko si bi ni o te ba san owo to n ba ti n dele bayi ohun o wa ku ni o ma wa para hun ni tori pe ntan ti se fun ni bi to n wa yi ibalopo iseju iseju ojojumo ni n ba hun lopo awon labi ko nse pe nikan ko se yan meji won o gese won le bayi kaluku wole ni oni se ko wa to ohun to won mo kunrin ko to dipo n lo reserve lesu pa fe lo sile baba eni oni ejo hun gbe dadi hun ohun o se e mo sanwo o e je won pa ohun o won wule ti foju ohun ri me edogbon bi ibasun yi poju tite yan lara o ti poju emi hun go de won ni e de gbe bon fun bi tomo yen tin so lo won si po mo yen danu won de pa omo yen danu Eda kun tori Olorun ni bo la n ba yara lo ni bo la fe ba yara ja now omo mi to na tun to sefo omo olomo be n ti pale mo ni yen titi yen bayi nisin bayi yala o o wa laye abi o n ti pa yen ko se nikan kan to gbo e wa jo tori Olorun ngba ni wo Nigeria o na wa yi o omo to fe lo seven sin ba boya casino yen gbe lo bo lo se fe lo o e ti en gbe bo lati casino na bo ya mo na mo lo senugun bo ni o se lo e ri pe fun ara wa oro wa dabi ade to nse igbonse sinu sasun se ri pe bo ji ara yin te ba je njo kini ana bayi o ti dadan wo fun gbogbo me kunu lo dadan wo fun afi kon lo njo ko sanu fun wa ni be ni nigba yen lo yen ni game ni nigba yen ni e ki e mind nigba yen ni ko sin to fe sele eh eh se wa ri pe ngba mi eyan mo raja ti o si jadi gbolugi to ma di adanwo gidi fe n to wa ara bayi nisin e dakun ta lo fun ta lo men to gbaja wole ta lo mo bi ti en gbaja wole now gbogbo awon gbo wa gbogbo to wa nle ina a ri fi dako a ri fi sogbin a sese lo si awon ilu mi lohun lo mo re wa mo ra resi mo ra gba wa ejo gbogbo awon oko ti nbe nle yen ti o si koko n ta fi se yen ti e pe boko ba ni oko gba ni oko awo ni ejo se won so fa pe a le fi dako ni o ti ba lo si New Zealand bayi gbogbo ti nbe nbe to je gbo oba pata oni e fi soko kin e ka to ri si oro eto ogbin lawujo wa ani awon eleka nje ka to je pe ise iwadi eto ogbin ni e gbe lowa be ni e dakun tori olohun lodo won gan kiki gbo lowa gbo waju won igbo lo regede ni ti won ba gbe gbo gede gan eyan mo roko be soro ni e ro e si ogede yen si e tun lo re transplant e bo e ma n si ogbin niyen n gbe eyin gan le n sise iwadi nipa eto ogbin sugbon odo yin gan inu igbo ni gbogbo inu odo yin pata inu igbo ni e dakun tori olohun nibi ti gbo nikan kijikiji wa ta ni olewo bi wa bayin e ran mo pariwo awon to ti de kini loni o won ti weda awon loni o iyen meji ni egbe tori pe gbogbo obi to e wa yen sa igbo ni igbo ni isi obadun se po ko gbọdọ je pe le se aladani na ni now okay nisin mo so ko mo nse ise iwadi abi nipa eto ogbin sugbon bi a se tobi to leka ti mo ni pe mo wa nisin bayi a le pe se gari apo meji lodun meta se gba aye re niyan e da mi lohun o kokun le regede gbogbo awon omo lomo ti a se kawe tan yi awon agbadagba gan ti oni se gba ti a se ti o lawo rin se nilu oyinbo won sise loko now ebe yin riye te fi ran apu je se e ki ronu jile be apu ta nje yen e mo yi tan ra e wo apu ta nje e wo iye ta na le lori won ko wa awon country kan na tin gbin na hun won gbin internet fi soro aje ti won niyan now won wa supply kaka kiri gbogbo agba laye ojojumo lo wa won won afun yin ni green won afun yin ni red ai be ko ni now e ri yen ronu le lori e wo kini te nje te n pe ni date yi e ti ri ti e ba de Israel awon ti mu won ti sa eko ke o to atanpa ko yin meji meji e imagine bo se le tobi to eh to ri chin chin chin chin bi yen awon ti o da mo ti en sakun Saudi eh ti en sakun lawon Kuwait ti en sakun ni Israel ti en sakun lawon awon country mi bi Iraq bi Iran nkan ti en sa gbo kini yen ku bayi won wa da pada si Nigeria ko lo mo so wa da sale
Now, te ba tin di odo ti won, arun ti won ko fi kiyin kabo niyan. O se atobi to won, won ti fi sinu bi oni bayi. Ibe ni yo ti tu gbogbo. Gbogbo ke be ba te bayi. Oyin benu kini yen, a ti sun yin yen jade, wa wa le pa sinu e. Te ba kokko mu bayi lasan, e yo kan e te je, oni ise to ma se lara yin. Tori bo se tobi to ba n ba yen bayi. To ba ti e ti ri wa ti ri pe oyin a ti ma sun jade lara e. To ba je, ko si pe e mo je po ni. Ewa fun mini pa mo je po ni ah oh my body now is the pain for we a tun wo yin son ni eyo kan de ni fe yan enikan eyo kan lo mu eyo kan meyo kan pere o kuro nbe to ba je pe fe lo fun lunch ni breakfast le fe lo je ni dinner le fe lo je ni won ti to gbugbu awon je patapata so olorun o sanu a nilu eto ni orile de nigeria awon na a nilu eto ori nta wa ara wo obirin o gba mo kẹyan to nri oyun ni laye se ran kan bi arelede ni won ti ba kan won kugu bayi oyun ti duro awon ole mo yin tan tun pe lomo won mo yi o e mo si mi gbo sugbon e je salaye fun yin e mo ko mo ti mo so en to je pe bi o se fi kan kugu bayi lekan o si se pe mu abi ko ti yeyin ngbo na o fi ro lorun patapata nigba ti o tun wa to bi mo bayi awon e ma so pon ba legbe won ni we ko so mo pon yato sira won abi ko yato now en to wa dele oko lodun kini ti an sa ti ojo odun keji won sa kojo boya leyin odun meji yen lolorun to ni pe ko se sere mi to wa duro now o wa duro to o bi ojo kan lo fi ah eyin mi egbe experience yen si egbe ara won o ma wuwo lowo enikan je enikan lo se be ko a wuwo bi kan ju bi kan lo now eh wa le fi wi en to je pe ngbo wa to bi akobi yen tan a ngbo bi keji tan o wa tun du obi odun marun odun mefa odun meje odun mejo odun mokala odun mejila kimi to to duro imi yen to duro eyin na imagine calculate now eh ejo se fi wi en to je pe bo n se dele oko e laarin odun marun lo bi mo meta laarin odun mokala to n fi dida duro leyin akobi elomi ti mo marun kale boroboro ejo se le fi wera won somo ojomo lo bayen because am answer sipo we alomo ojomo lo omo ojomo lo lowo en to ju omo pon ko lo n to fi omo bo lasiri omo ojomo lo lowo eni to je alarabi omo ojomo lo lowo adile to je wi pe omo awon ekan bi mo won lo jumo sinu gbo omo ojomo lo o be ni lowo obi to bi omo e to to omo e ko le ba je yan ni ojo waju ki ya ti se re o le ba tan omo ojomo lo sa ma omo jomo lo now tabawa ni ka wa ma sun be kadake ka ma woran women broadcasters forum a se agbe kale adura ojo meta fa omode a fi gbadura pe ko lorun jo on tori olohun ninu anu e ko lorun ba wa wa won ri ni asaye bo ba se pariwo pariwo ngba nanu ngboya loro kaluku ai be ko e wa wo bayi nisin bayi todo wa nbi o wa hasi paka o asago ko se nikan to gburo nkan kan mo agbo osu bakari fa won le se le to abo wa tori won se gudugudu meje o won gbiyanju o won gbiyanju mo gbogbo owo ni a fi gbe osu bakari fa won ko amotekun ni pin londo emi ati enikan to je commissioner ni ondo aso ni eni leni eleni won ni lati ma fi ye mi wi pe ni odo ta won o won bi oku ben won ni akoko àwọn ti ru àwọn àmọ̀tẹ́kùn lágbára kò sí n tán bá ṣe àṣegbè ni wọ́n ní ọ̀sẹ̀ tá a lò tán yẹn àwọn bíi mẹ́rìndínlógún báyìí ni ẹ lọ kó jáde nínú igbó níbi tí pé kò sí mọ́ ẹ fẹ́ ṣe pé ní ọ̀dọ̀ àwọn yẹn báyìí àwọn kàlẹ́ náà wá sọ pé tí wọ́n bẹ́ẹ̀ lé ta sí àgẹ̀rẹ̀ pé wọn ò tó bẹ́ẹ̀ wọn ò ta sí àgẹ̀rẹ̀ wá sílẹ̀ kàlẹ́ lásán wọn ò tiẹ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n ní ìjọba gbọ́gbọ́n tán ti ń ṣe wọ́n débẹ̀ wọ́n ní torí wípé kò sí àwọn agbègbè míì bẹ lọdọ yín yẹn wọn ti gbàgbé gbogbo tó yẹ kán ṣe lọdọ tàwọn o ààbò lójú ohun gbogbo lọ ààbò lóhun àkọkọ eléyìí táwọn mójútó gbogbo ìpínlẹ yòókù náà mo rò páyìí náà lè ṣe bẹẹ àbírọ ni ìjọba àpapọ ń fún wa ní owó ètò ààbò lóṣooṣù security vote à ń gba na gbogbo ìpínlẹ ló ń gbà ẹ dákun gbogbo ìpínlẹ ló ń gbà ẹyin tá a fi mọ nìyẹn wípé àwọn nǹkan tí a bá fojú rẹ náà gbà mí a mọ padà wá dání láàmú
ṣùgbọ́n tó bẹ́ẹ̀ pa àti rí táà ti kó gírímọ̀ láti ìsàlẹ̀ ni tí àwọn ìbẹ̀kọ́ kò ní sọ̀rọ̀ ẹ̀dínbẹ̀bẹ̀ sí wa lọ́rùn báyìí àbírọ̀ ni agbé òṣùbà káàrí fún gbogbo ẹ̀yìn ilẹ̀ iṣẹ́ elétò ààbò pátápátá o ọlọ́run ò ní da yín lágara o ọlọ́run á máa fún yín ṣe o ẹ bá wa ṣe àwárí àwọn ọmọ yìí náà ẹ bá ni wá wọn rí ẹ bá ni ṣàwárí wọn ká tiẹ̀ gbúrò wọn ẹ àti màmá yẹn àti àwọn ọmọ ẹ tiẹ̀ já gbúrò wọn ẹ jọ ń torí ọlọ́run à ń bẹ̀bẹ̀ ni à ń bẹ̀bẹ̀.

ọjọ́ iwájú yín lẹ̀ mọ ní mọ̀kúmọ̀, ìmọ̀kúmọ̀ lẹ̀ mọ̀ yẹn, kò lè yẹyin sìn. Ó di ọjọ́ tírú ọkùnrin yẹn bá wá rìn tó pàdé aláàánú obìnrin tí ó jẹ́ pé ẹni yẹn lọ́lọ́run wá padà fi san tó ń ṣe fẹ̀yìn fún òun. Ẹni yẹn wà dàbí pé ẹ máa sunkún kí n gbà náà lọ, torí owó ló ṣe lọ fẹ́, bó máa ti ó ti spẹ̀lẹ̀, ó ti spẹ̀lẹ̀, jùjú ni o, jùjú fọ̀wé, jùjú kọ̀, ajújújù ni. Ẹ mọ̀ tán ara yín jẹ. Nǹkan tí ò rí bẹ́ẹ̀ lórí ń bò mí, ta lẹ rò pé fẹ́ ṣe wàhálà kúnlé ayé. Bẹ́ẹ̀ náà lọkùnrin mi, ìyàwó tó forí ṣe, tó fọrùn ṣe, tó ṣe wàhálà, tó ṣe gbogbo ẹ̀, tẹ́ ẹ ní ọ̀dà iná ni, kọ̀dà iná ni, kọ̀dà iná ni, kọ̀mọ́ sí ẹ̀sìn, gbogbo ayé ló fi gbogbo ayé ẹ̀ ni ló lòlẹ̀ lórí òkùnkùn mọ yìí. Wàá yí padà lọ́bi tán ti máa gbé mọ̀mú gàrí sẹ́nu ẹ̀. Àgádágodo gbàgùdù náà ń pè bẹ́ẹ̀. Ẹ lọ sí èrè àbí tán bá ti ń ta àgbàdo àbẹ̀wò àbí ráìsì ládùúgbò yín. Ẹ rí àwọn ewúrẹ́ tí bá máa ń kọjá ńbẹ̀. Wọ́n lè gbé agolo mílò sí lẹ́nu báyìí. Wọ́n ò di ẹnu ẹ̀ pa ni. Mọ̀ wà mọ́ ni ẹ ń pè báyìí, mọ̀ wà mọ́. Ọlọ́run àlàyé ń gbọ́. Yóò gbàgbé yín kò lè rántí yín. Tó náà bá rìn bẹ́ẹ̀ tó lọ pàdé ọkùnrin gidi, tọ́lọ́run fẹ́ fi san oore àti ìyà tó ti jẹ lórí yín fún. Ṣé mọ̀ pé bó ṣe máa ń rí nìyẹn? Ẹ wá máa sunkún kiri, a máa dùn yín. Ẹ má yẹ kó dùn yín. Kò sẹ́ni tó wálé ayé tó lòún fẹ́ kúnú yà. Ẹ má jẹ odún yìí. Kò sẹ́ni tó wálé ayé tó sọ pọ́ lọ́mọ ṣe lọlé ayé. Sáàmù jẹ mọ́ bọ́wọ́ ẹ tí ó mọ̀ fi yà jẹ mí lójoojúmọ́ ayé mi. Rárá o, tó bá jẹ ìyàmbí kan ó sì fẹ́ lọ jọrọ níbò mí ni. Wàláì bó ṣe máa rí nìyẹn. Tó bá jẹ ìyàmbí kan, a ó pe no, mo fẹ́ lọ jẹ ọ̀rọ̀ ní ìbò mí ni. Sọ́lá orígbilé láti ṣẹ́yìn, àdúpẹ́ ni ọwọ́ yín, ẹ ṣe gan ni. Wọ́n ní ẹkú ètò láti ṣẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ ṣe gan ni, àdúpẹ́. Sí gbogbo àwọn nǹkan tá à ń sọ pátápátá, òun ló ní bẹ́yàn ṣe máa ń ṣe nǹkan. Gbogbo àwọn nǹkan pátápátá ló ní ọ̀nà àbáyọ. Gbogbo àwọn nǹkan tá à ń sọ pátápátá, òun ló ní bẹ́yàn ṣe máa ń rìn tọ́kẹ́yàn máa fi balẹ̀. Aago méjìlá ti ku ìṣẹ́jú 25 láti ìkànnì ti ọmọlúàbí, ìkànnì splash, òun náà ni àwa ń pè bí. Ẹ jẹ́ máa fi yẹn dúpẹ́ lórí lọ́wọ́ gbogbo àgbáríjọpọ̀ ẹbí màmá wa olóògbé Felicia Juliana, bẹ́ẹ̀ni Juliana Olúfunmilayọ̀ Johnson. Ẹ ṣe gan ni, adúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ tẹ́ fún wa. Adúpẹ́ gan ni. Agbádùn ara wa bíbẹ̀ kọ́ ni. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbẹ̀yìn àlejò pàtàkì tẹ́ wá. Ẹ̀yin tẹ́ pọ́n wọlé, adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ náwó fún wa, adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ṣe kíni tẹ́ fẹ́ wa, tẹ́ tó fìfẹ́ wọn pa alẹ́ dúró tì wá tọkàntọkàn. Adúpẹ́ ní ọ̀wé ẹnì kọ̀ọ̀kan yín. Ó yẹ jẹ́ kí n lọ sí òkè lọ́hùn. Mo fẹ́ fún yín ní orin ni tí n bá padà dé báyìí. A tẹ̀sọ́wọ́ iwájú, màá dẹ̀ ṣe ojú òpó. Ẹ rí i pé 25 ń ṣẹlẹ̀. Nígbà tí obìnrin ìyàwó ilé tó jẹ́ pé ọkọ yín ó ń rajà lọ́wọ́ ara àta yìí o, ẹ̀yin tó yẹ kẹ́ ẹ bọ́kọ yín mọ náà nǹkan kó dín owó fún yín, ẹ̀yin lẹ tún wá tún lọ lẹ̀ dí àpò pọ̀ pẹ̀lú ẹni yẹn. Ẹ wá ní ẹta fún wa, wo bí o, má máa rú sí o, má ní ẹ̀dẹ̀jọ́ abẹ́gi reduce it now. This your money is too much o, it's too high o, it's too expensive o, irọ́ ní pa o. A níbẹ̀ ni kó máa sọ pé no madam, no, mo ti consider yín already, kò sí ní tí mo fẹ́ dín bẹ́ẹ̀ mọ̀. Ẹ ṣe báyìí, èlò ní kinní yẹn 2 million ni pé fún ọ ní 5 million. Ọkọ mi gbé dání gan. Yes, he has money. Ọkọ mi wà ní owó, kò tí ìyẹ tí bá dẹ̀bẹ̀rẹ̀ kò ní fún mi o. Àwọn extra tire ló ń kó kiri ìgboro ayé o. So jọ tó ju ọlọ́run jẹ́ ká bágin. Tó bá ti gba 5 million naira, ọmọ pé ọ̀nì náà 2 million rí ẹ̀kọ́ tábì. Èlò ló fi lè báyẹn 3 million naira. Ó dẹ̀ ń pè mí mo ṣe finishing iṣẹ́ yẹn as in 3 million yẹn. Èso ọ̀nà mélòó, ọ̀nà mẹ́ta, Fẹ́mi 2 million, ọmọ mi 1 million. Àwọn ènìyàn ní no, ẹ̀bí mo ṣe dín.

0: ogbejumba re so wo ke lohun
1: ami
0: ogaju
1: yalaya
0: baba be
1: atoko ati yawo egbon ti ya nso
0: abi ogaju padi e ami
1: ta ba ni ka so dada ati baba ti ya lopo mu lero
0: be ni
1: ko ba ti ya lopo awon mo tin be la bere
0: Mm.
1: Ama ja so to poju.
0: Wallahi.
1: Ama lo
0: ni gugu ore. Ben, ami, ami.
1: Mama.
0: Baba be. Ami o ateyin na o. E se gosa. Alaafia fun yin o. 0706949300. Ona lo won ile agbara wa. 0706949300. Tabi ojo opo ikeji yen 0701447570. Hello.
2: Mama.
0: Oh God, Baba.
2: Sewa.
0: Oh dear, I do.
2: So I do more than that world.
0: Ah, that world. Only you and me, Pajo.
2: Ah, that TV in the
0: Ah, Oto Jameji na afa. Sewa kwa.
2: You are you only me.
0: Eh ya. Ah, we are minko.
2: Dada na ande.
0: Oh, more laju. Oh my God! Oh, my God! Oh, God!
2: Mongbo
0: yin
2: obirin mi te ba pe boya ke yin ogbe de be pe bo se lo ama ni eya ara o na se mi ba o sawo ju ara asewo ni sawo je kini kan se ngbo okunrin mi ma fe paro style fun iyawo e
0: ṣugba
2: obirin o ni gba nigba to ba so boya we pe a ko yin si bi ye ka se kini to ni rara e kan wo ma ya tan rin ni Banana, no, I don't know what to say.
0: I don't know what to say. O na ni oju opo yen iru style wo ni e le se o ti e da fun yin dada go de da o but tori pe opolopo awo obirin a ma awon anfani a to wa ninu pe ka ma ni ibalopo ani ore kore e a ma awon anfani to ku inu e to wa fun wa mo nwo awon iwadi kan ni ose to koja lo iwadi mojinle nipa ti itoju ara doctor en shalaye pe bo se wa yen ti en ba ni ajosepo ni igba lore kore pe o ma nje kemi gan tun gun pa mi ma gun ara balẹ ojo ajuran kedere ka gbe ojo opo bi meji pere si ko to di pe a lo si oke lohun 0706949300 0706949300 ojo opo ikeji na ni 0701447570 oya e je ka lo si agba atejise be ni awon ni e ka le le o 0805028 e ti wole hello
3: Hello.
0: Yeah.
3: Hello.
0: Eka bo sori eto.
3: Anti Salam.
0: Era Sera ma.
3: E pele ku se dara fun yin.
0: Ami.
3: Ayo ni lato yo.
0: Ah, mama. Era ma. Yes, ma.
3: Gbogbo le nko.
0: Alaafia ni aku isinmi ma.
3: Isinmi ni gbogbo re lati yo dara fun yin.
0: Ami o, ami o, ami o.
3: Eri gbagbo obirin mi ni pe oko ohun lo won ran lowo to n ba je ko ma sasepo.
0: Mhm.
3: Obele mi si wa to je pe ayo kan pa lori na
0: ayo o kan yoyoyo na ayo bo
3: ayo kan pa lori ni
0: yo
3: ti ro pe mi oko mi to mi ma se dele bayi o ma ma pe mi le mewa ni o ma ma to ma ma fowo ja mi lara ni o ma kikini ko ti e le da sun o ni le se kini a wa ni ko wa pe n gbo ba dele e da
0: abi o ya mi lenu more than the side chicks bayi yo di wahala gbogbo sataya yo dogun ki won la fe ki won se
3: e ti won ko ye mi o a mo nta fe awo obirin ni
0: ki la fe gangan
3: ti won si mo ro ti fun a mo nta fe e ti won si mo so pe bi mo da bi gba pe okunrin ni lo njan fa ni re
0: Ah, e lanu ni
3: e ma ko mi mara yo ni a fi mele je ma je je je mo be ma so wo je la iro ni se
0: iro lo npa e mo ba de be tan si yo mo orisirisi eh o su mi a fi suru jare
3: na ma pe ni ore awon
0: won
3: lo awon
0: e mi ni won ma nge won nge la gbere re mi leku re mi re mi po loro aye won a fi suru e se gan ma
3: e la vie a de
0: son yin e gbogbo e na no lara won eh won mo ba yin gba na e mi mo ara en to se to to nla koko nti e won a mo pari pe eh omo yen ti ba turi e pelu e omo yen ti ba turi e pelu e hello
4: hello e kale e kweto
0: eh toni o oruko yin ati bi te ti pe wa sa
4: baba tunde johnson lati lasokun ibadan
0: at lasokun ibadan agburo yin sa o
4: e kweto lori oro te ni ka da si
0: bẹ́ẹ̀ni
4: obìnrin mi fẹ́ràn láti máa tán rẹ̀ jẹ́
0: Bàtúndé Johnson ti yín ṣẹ́ ti màmá tí wọ́n ṣòkú ni Johnson ti bo lọ́dọ̀ yín náà ṣẹ́ ti Ìbàdàn ń bí ni àbí ti bo àbí tẹ̀kìtì
4: ti Ìbàdàn ni
0: ó yẹ ìṣó ń bẹ̀
4: so obìnrin mi máa tán rẹ̀ jẹ́ ṣẹ́lẹ̀ rí tabá ní káṣù tọ̀rọ̀ ìbálòpọ̀ ó ṣe pàtàkì fún tọkọtaya
0: bẹ́ẹ̀ni
4: ó ṣe pàtàkì kódà gan á dẹ̀ máa jẹ́ kí inú tún máa dùn sí a dẹ̀ tó jẹ́ kí ìfẹ́ tún máa pẹ́ sí
0: bẹ́ẹ̀ni
4: kí ìfẹ́ tún wà dáadáa
0: bẹ́ẹ̀ni
4: òun ni ìbálòpọ̀ yẹn then obìnrin náà tó bá faralẹ̀ òun gan tún máa dán yàtọ̀ a máa dán yàtọ̀
0: inú a máa dán yàtọ̀ ojú ẹ̀gan
4: ojú ẹ̀gan á dùn orí
0: so
4: gbogbo nǹkan a máa lọ bó ṣe jẹ́ kó lọ tó bá dẹ̀ ń fi rẹ́lẹ̀ fún ọkọ láti ṣe ohun tọkọ bá fẹ inú ọkọ náà máa dùn sí kódà gan ohun tí kò lérò pọkọ lè ṣe ọkọ àtúnṣe so ó ṣe pàtàkì tí ó bá ti di pé ìjà ṣẹlẹ̀ láàrin tọkọtaya tí wọn ò rí parí kò sí nǹkan míì tó wà ńbẹ ju pé ọrọ ìbálòpọ̀ wà ńbẹ.
0: Bẹ́ẹ̀ni wọn dẹ̀ wà ní lè sọ bí wọn ní lè sọ wọn a máa tọwọ́ tó ń dùn wọn máa ti báṣọ ni
4: wọn máa ti báṣọ ìbálòpọ̀ ó ṣe pàtàkì o so tó bá ti ń diri pé obìnrin fara pamọ́ fọkọ bẹ́ẹ̀ ó máa ń ti ọkọ jáde
0: bẹ́ẹ̀ni
4: tàbá dẹ̀ ni ká wà yíká wa nísìnyí obìnrin pọ̀ ń ta o
0: gidi gan
4: wọ́n yà pa gan tó ṣe pé wọ́n ń wá ibi tó máa ti orí bọ̀ tí obìnrin bá dẹ̀ lọ fi ààyè ńlẹ̀ tí ọkọ ẹ̀ bá yọjú síta ọlọ́run má jò ó kábàámọ̀
0: ó parí nù
4: so bó ṣe wà lọ́kùnrin
0: náà ló wà
4: ó ṣe wà lọkùnrin ló wà lóbìnrin
0: bẹẹni
4: ọkùnrin míì náà ó ní lọwọ so ó ṣe rí nìyẹn ẹ kú ìtura
0: ẹ ṣe gan ni ẹ ṣe gan sa 0706949 3000 tàbí 0701447570 ó náà ní ojú òpó tí wọ ilé agbára lọdọ wa ń bí bẹẹni bó ṣe ń lọ bẹẹ là ń tẹlé hello àlàáfíà fọmọ bàbá ìyá gbajúmọ. Ìṣẹ́jú kan péré torí ẹni tí ò tí sọ̀rọ̀ ìtọ́ wọlé tí wọ́n.
5: Ẹ máa mọ̀ ṣe.
0: Àmì àmì àmì.
5: Ṣé rí bímí ṣe wà?
0: Mo wà pẹ̀lú yín, mo wà pẹ̀lú. Ariwo pọ̀ ń bí ẹwà yẹn. Ẹ dúró sójú òpó. Ẹ dúró sójú òpó yẹn. Ẹ ó dàn, ẹ ó dàn, ẹ dúró sójú òpó ń bẹ̀. Yà á jẹba agbóhùnsókè. Àwọn ọmọ ngbọ́n yín díẹ̀ díẹ̀ bẹ́yẹn. Ètò ni o. Àmì àṣẹ Dùmàrè. Àmì àṣẹ. Ok. Wọ́n fi ń ṣe kàṣẹ́ yìí ń tọ́jú wọn tó rọ́pò mi ò ní tọ́jú ìyàwó ká tọ́jú ọmọ. Ọbádò rí àmọ́ gbólú ayé gbogi gbogi bọ̀ ta ni ó gbarú ẹ̀. Ìyẹn ò wá dáa. so won alegbe yin
6: ah o
0: ko
6: ti o di eya ari ari
0: to mhm
6: o ba o se yan ba ro ro se yan ba ni balopo yo so ni di eto
0: mhm
6: akokore atobe ni ko ni pe kon ka lu wa to ba je tun ka lu de o ka lu ko di ni
0: mhm
6: ya wa ye ya wo lati oyo kuda mo be ta lati je pe ki mo mo je lagba lo a ti me pade
0: le a pade lojo kan mhm o da e se gan ni e seun seun mo n gbo yin bayi
7: eh omo ba gbe wa jola ti ya ren
0: mhm mo n gbo yin
7: se ri be mi se wa mo n je ko ye ya pe o na de mo mi ma n je ti e ba ti pe se wa ko gbe wa ko gbe mi o
0: mhm
7: ma ko re rara
0: tete jagba tete gbenu si 0706949 3000
8: to to ba wa lo foki foki to gbe ni o ma gba ki sara yo pada ko yo fara kasa to ki se pe ya ko ma gba o se uno bodo gba ki sara to je pe to ba ti po si lara ni so bi en ni o mo ba yi
0: eh se wa riru yen to ba je pe okunrin teyan o trust ni teyan ri pe ah o nse nbi o nse nbi o nse nbi eyan wa pe family e e won to mo yin se ti o ba de ti wa gbo ti o se kankan mo omo teyan ni ti gbogbo won ba ti peju tan mo ya fa pere omo merin leyan fe ni fun ru okunrin be to omo merin ti pe mo ba tun gbe olu aye dogido gede ena roba da bobo si alaye gba nta mo lo nu e lo raju nu leyin regede nta ma lo leleyi o
8: ya mo ke gbogbo okunrin kon lo fe roba da bobo mo ti mo nde pe gbogbo gba ti won ba se bayi toilet disease
0: ni ena ni e ma gbo ma idi eniyan to fi je pe ngba ti won ti le gbara won mu yen se e pe family le won lori ni pe mo se njo si arun lako mo se njo si arun wole de bi o le wa ku o gbogbo family e gba mi o roba da bobo leleyi je ka jo ma lo e se gan ma e se nseun e se gan ni 0707 2799 hello
9: mama
0: se wa
9: mo wa saadi omo lare lekan si
0: mo gbadun yin
9: o jura wa lo ile ya yeso gaga lo je pe pada ori to mere se jura wa lo
0: okay
9: oro bo o ya to si le pa o
0: le pa nko
9: ah se le pa oto la ye yun
0: oto la yun nko
9: na
0: kuru nbe te nko
9: kuru nbe te na o la fi ya to si le pa grade by grade gidi dan ba so pe ko ya to si ra won
0: Ah,
9: I don't know. Oh,
0: yeah, I'm going to go to the house.

0: Amém, amém, amém. É chegou. A olho de yori yori yori yori yori. 0706949 3000. Ara yin o le dada. Oko yin o le se dada. Ara won o le dada. E ma ba won ja mo. E pe mi leyin eto ni ona bayo wa. 0807485574 0807485574. Ona ni ojopo to wole agbara. Hello.
1: Hello, I'm coming.
0: Emma, could you make a bus or take on a mono? I belong with you.
1: Mama, we do a lot of love.
0: I'm your shed, Mary.
1: I'm your shed,
0: Mario.
1: Daddy, I won't be like a drink. I don't know any of
0: Be ojo opo keji yen ni 0701447570 oni ojo opo ti e ma ro mo ahan bo ni ore alafia fo baba pe ngaba jumo
1: ti ka ma paro
0: ero oda
1: gugu apata ni o le ni le ba ni ba ka ma n bara o
0: be ni
1: ah olorun ba lo maintain sin
0: e
1: pe ti owo ba ti te lo ran owo ere mo ti tutin pala benu
0: Benny.
1: Aha. Atokunrin atobirin ajo mu ku mo dani ne ba ko fo mo ra won lori ni.
0: E ma ko fo ra won sle ga ma lori ni. Nkan se. Saka bula. Eya wo gbe ke 47 ko gbe ke 49. Arire. Olorun gba wa nbe o. Olorun gba wa nbe o. 0706949 3000. No ni ojo opo yen. Eyin na ja gbo irongba yin na. Hello.
2: Hello baba di mama.
0: O gaju o.
2: Sai do bo lale.
0: Mo gbadun yin.
2: Sai mo gba kan wa ti yawo mi le mi jade ta. Ti o ma saki nu ile pe sojo nje ni.
0: Ohun, mo la wo bo le ti wa se.
2: Ona nara ni eleyi omo mi le ton ton ma ti kole nkan kan.
0: Nigba
2: ta ara wa le ta de ba wa le ki yo tun wa pe. Ni o ba lo ji awo mo wa wa to. Wallahi.
0: I don't know what you are doing. Hello. Eto ni o ma mi amakale o.
3: Hello, eto
0: ti re. Yes, ma oruko yin ati bi e ti pe wa yi.
3: Kola lo fe le to ni.
0: An gbadun yin se mo ba yin dada.
3: Eh,
0: rama.
3: Eri.
0: obìnrin tó jẹ́ kíni ná. Tọkọ ilé òwà korodo báyẹn. Ẹnikọ́rẹ́ yín yẹn pè mí ṣẹ́gbọ́. Ẹnikọ́ pè mí má yẹn lè má ní okun ó lè má jẹ nìkan tó ráyè tọ́jú ara ẹ̀ lọ títí tí bóyá torí ń tọ́ndẹ̀ ń jẹ sóyè yín.
4: Ìyàwó yẹn wọ́n tún dọ́gbọ́n alùkọ́rọ́ yóò lọ rí mọ́ọ̀sì ẹ̀kún ní ìwọ̀n kan tó kọ́ fi
0: sínú ìwọ̀n kan ìfẹ́ǹtì náà nìkan tó ṣe. Ìrọ̀ ẹjẹ́ kan pè mí ẹjọ́ káwá yẹ̀wò ṣẹ́gbọ́ tó ti ẹyin ẹnikẹ́ni yẹn pè mí tó ti ẹyin sìn ẹ má wọrí ọlọ́run ó bá wa ṣe ṣe ti gbọ́. Ó máa ń dun obìnrin lóòótọ́ kẹ́ ẹ ti ṣeré o kó ti máa lọ kó ti máa lọ kó ti máa lọ kó ti máa lọ lójijì báyìí o tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ gbogbo eré ènìyàn yìí àfi pàwù lálàyé bá ọba lòun wálé obìnrin yóò mọ̀ fínú ṣépè fún mi. Hello. Àyà wọn ti ẹ lọ. Hello. Ẹ káàbọ̀ sórí ètò ìkànnì ọmọlúwàbí làwọn ń pè bí. À ń gbìyànjú o.
5: Ìgbà àtúnṣe ilé oníkálukú ọlọ́run tó ti lé nínú ọ̀ṣẹ́.
0: Àmì àṣẹ Ẹ̀dùmarè.
5: Orúkọ mi ni Ọlátúndé Ọládípòpọ̀ Akíjẹ́ Púpọ̀. Ní àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí ọ̀rọ̀ tó ń tún ilé ṣe ni.
0: Bẹ́ẹ̀ni.
5: Àmọ́ púpọ̀ fún àwọn obìnrin míì wà gẹ́gẹ́ bí àwọn bàbá kan ṣe sọ pé wọ́n máa ń tan ara wọn jẹ. Wọ́n máa ń díbọ́n débi pé ìdíbọ́n yẹn ń gbà mí ọkùnrin á wò pé kò ní mọ òótọ́ ọ̀rọ̀
0: débi
5: tí ìyẹn máa jáde síta. Mo ní obìnrin tó yẹ pé kò sí nílé gan sìn because ká ló wà lọ́lé ni mà pé mo ti sọ pé mo fẹ́ pè ló ṣe jáde. Bàbá fẹ́ ní sẹ́ẹ̀sì pa àfọ̀ báyìí ó máa ní àṣírọ́ ohun ò fẹ́ ohun ò ṣe kí ni tó dóúnjẹ ni. Àmọ́ lọ́jọ́ tí nǹkan yẹn bá wá òun ń ṣe ìfàtọkùnrin yẹn gan-an tí ò bá lẹ́mìí bá fẹ́ lè sọ pé kò kókòkò ti sọnù níbi tó wà.
0: Lójú
5: ẹ máa mọ̀ pé òun gangan ló ń dóyìn èjì. Ó dàgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́rí ó máa pè pẹ̀lú ìgbà tó yẹ pé òun ò ti ẹ̀ ṣe rí ìgbà tó yẹ pé nǹkan yẹn ṣe oúnjẹ ní kíní kan kí nǹkan.
0: Bọ̀tẹ́
5: bá wá ṣe pé bóyá òkè ẹ̀ sáré pé òkè dandan sàmú fẹ́ ṣe. Ìfàtẹ̀yìn gan-an máa rí i pé kí ni mo fi nǹkan yìí sí. Nítorí ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ mi máa ń tan ara wọn níbi pé wọ́n á fi ìgbàgbọ́ àbí ìtanra wọn wọ́n á fi fi ọkàn rẹ̀ síta.
0: Kí ló dé tó ṣe wá bínú jáde.
5: Ó wò pé nǹkan tí mo fẹ́ sọ yẹn pé ó ṣe kinní bákan ló ṣe ó wà ń ta gbangba tó dúró pé.
0: Kò ṣe bákan bákan kan wọlé kan jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ kẹ́kọ̀ọ́ nú ẹ̀kọ́ là ń kọ́.
5: Tó bá dẹ̀ wá ṣẹlẹ̀ tán sì ń fà àti dìde gan wàhálà ni.
0: Torí pé wọ́n á gbádùn ẹ̀ gan bígbà tí wọ́n ṣe rí ni.
5: Wà láì tó bá dẹ̀ máa bẹ̀rẹ̀ tẹ̀lé ìfàṣ pẹ̀lú ẹ̀bẹ̀ pẹ̀lú bí agídí ò dágídí.
0: Ẹ má wọrí ẹni tán bọ́ bá jẹ́ pèmí lẹ́yìn ni báyẹn ẹ ti mọ̀ pé ẹ ní bẹ̀rù ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn kínní kan kúrú kẹrẹ kúrú kẹrẹ.
5: Bọ́sì tátà ń sọ iná kì í pé nǹkan kan wà ń bẹ̀ pákéjì ló kàn wà ń bẹ̀ ní.
0: Bẹ́ẹ̀ni ẹyin ò ní ìdí ẹ o ẹ ti mọ̀ pẹ̀lú bá ṣe wà yẹn ti casco wọn kò tí yẹyin scope wọn ti yẹyin náà. Ok ẹ kìíní kan fún mi lẹ́jọ́ mi ìṣe jọ ẹ kàn mọ́ mu sí ọ lórí ni.
5: Bọ́sì tó ṣe to ti yawo yen se be to le mo pe ru nkan be yen ma nsele mo o ma ti sita
0: be ni no be ni en to gbadun to fe ma se to wa se bi en ti o like e
5: be ni se pe to ba sele to ba yin fat
0: awon gan no a ma gbadun e ju
5: ongo lo ma so pe o ya iyen ti so ru nkan bayi ni o fe se nkan bayi ni ka se
0: e ba mi so fun ko mo ni kan ma ti jumo kan ma de beru mo o it is well ami o jare ami
5: won
0: mo fi abi aso mo eyin de ti mo ki to si awon niyan mo sile kun won gba gbe mo wole ni
5: ni ti olohun kede to fun e ma so to ba se ton ba yen fa to ma so bi e to ti to lugo ojo meta ni
0: aha ah Allah shanu
5: to ba daja pa sile ba lo ma so bi fa o to n sun rara emi le ite me ba ti sun o ti sun temi ni but o ah oni to n ba ti le sun bayi oko n bo nu sha n wa ti o de re to ma fun mi n wa la all the time e ma ni kini ya so fun ti mi ba ni igbagbo abi ti mi mo o de o ti wo pe yes ma ho lo kan pe wa la e ti po je ma lo se nta
0: àwọn náà fi packaging sí ni ẹ̀yin náà kún ọmọ́ra ẹ ti mustard tí wọ́n ẹ̀ ní ṣòro kankan o ẹ fi mí lẹ́jọ́ leave me jọ ẹ kàn gbé ṣàkínní lẹ́ bá gbé ẹnu ẹ ti mọ̀ pé wọ́n yín ti bà wọ́n díẹ̀díẹ̀ ẹ ti ṣàyàn gbogbo tẹ́ ẹ fẹ́ ṣe tán yányán lágbàbà ìlàrọ̀ wà lẹ́yìn iṣẹ́ ìwúlẹ̀ ṣe náà lóbìnrin ṣe tẹ́lẹ̀ ti fi dìyẹ ọlọmọ mẹ́fà ní ọ̀pọ̀ ẹ̀ṣẹ́ mọ̀ ni di meji ti ogba won merin mefa lare
5: e wo ara won bi to nse be ko ma fi loko won sita
0: e ma se be mo obirin e ma loko yin ta o e se gan sa yes sir e se gan ni e se gan sa yes sir e se gan e se nseun yey a fi suru o ehe ah o gbogbo ra won eh
5: ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ní ìgbà wọn wà romantiki
0: parẹ́ ẹ̀ ní
5: bẹ́ẹ̀ ni ìyẹn gan ló burú jù bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọkùnrin tó fẹ́ báyàwó ẹ̀ ṣe bóyá látàárọ̀ ti ń fọwọ́ gbà ní ti ń fọwọ́ tọ́ lẹ́mú ti ń fọwọ́ gbà
0: tó ń kìsẹ̀ tó ń fẹnu sí lẹ́nu
5: kí wọ́n délé tó ń mọ̀ tó ra nǹkan bọ̀ tó gbé nǹkan ẹ̀ lẹ́sẹ̀
0: bẹ́ẹ̀ àbí yes náà
5: gbogbo owó máa ń sọ pé ẹ̀ka òtòbìnrin ẹ̀kọ́ lè tóbìnrin
0: tó bá dé bẹ́ẹ̀
5: wọ́n bá ní iná fọ́pì bẹ́ẹ̀ ni
0: tó ṣe dáadáa
5: ẹ̀yin méjèèjì ẹ̀ jọ ṣe nípa gan-an ọ̀npì lóbìnrin yẹn fún rẹ̀
0: ló máa agbẹjọ́rò ńlá lọ́kọ̀ ẹ̀ tó lẹ́nu pa bí ẹyẹ ni so èmi àti ìyàwó sọ̀rọ̀ lọ́jọ́ yẹn tó ti yẹyin ọkọ̀ tí wá travel wá sọ pé ó máa dé lọ́jọ́ yẹn bójú mi lọ kí lọ́jọ́ náà so lọ́rẹ́ mi wọ́n sọ pé ẹ̀lò o padà sílé mọ́lẹ̀ ní àbí ok wọ́n ní pé babe blessing to me pé mo bí sí bíbá ìkíní kan pé that will be next tomorrow. Oni no. See, owo e to send for me o need. I don't need your fucking money. Oni ma dawo e pada nsinsin. Loju mi nbe, afi paka. Owo isi pa obi almost 250k. O mo paka. Bi, that's your money. Is where I want. Iwo gogo mo fe oko mi. Ti bo ti wo pe iwo ma to de, ti ma fara me. Owo bi ole lo mi o. Iwo ni ko de ni mo ni laye mi o. So ti mo ti kera mi le bayi pe ko de bayi ki se bere ni so. O wa fe to fi mi sa grow. Se understand nígbà tí wọn parí gbogbo ọrọ yìí tán mo wá bi ọrẹ mi yẹn mo ní ẹ take it easy mo ní ẹ ti bínú jù èyí fún inú owó oúnjẹ yín pé kẹ ẹ lọ rún oúnjẹ sílé 250k ẹ tó wá bí ìfìdó dáwó padà èmi ò lè dárò ẹ padà ó ní ẹ máa gbọ ó ní kí n máa wò ní ìsinyìí hàn ó lòun náà fi gbáṣẹ wò ní ó ní kí n máa wò rán ṣe nígbà tí ètò bí ìṣẹjú mẹta pẹ alaye náà ti ń pè hello bimbo kí ló dé ní sùúrù náà ọlá ni flight kíní mi ló tó máa ṣe kíní ọba bẹ̀rẹ̀ ariwo ta sáàsọ yìí o bí màá yẹn ṣe ń pè bẹ́ẹ̀ lọ́rí ọkọ̀ náà pé hello ń gbọ́ ní sùúrù bimbo bimbo apple now take it easy adijọ wa ń bíbá yìí ni mítìntà wá fún àti ìparí kíníkan oni eh o se boya ko niyan e le so ko mi o le se lai roko mi o se ko wa ye ko ma ran ti pe oniyawo sile ni o ore ni ma binu ma binu ma binu jo tori olohun ore ni so now ma send owo yen pada se o de gboro refund dem o olohun ti gbo ngba na now nigba ta wa yanju yen tan gege bi obin so bin so ye yin tori e ma wo bi ta ba wa kira wa bayi a gbe keyi de ti le ofi mo ni orun oni wa ha ba bere mi ti ayeraye laarin oru oganjo
5: aha
0: mo ba ni eni suru mo ni ore mi se foyin si kini yen ni
5: aha
0: mo ni mo ri pe san gan fe gan ti mo pe se iyawo tan fe boya na le fe bi mo laye mo ni oyaya e fun mi lasiri yen o ni se mo fe gbo emi ta ti bere ni e ma o
5: okay ma
0: o ni bo se wa yen bi san se wa ba ti de bayi tan jo fe sere oni awon mo ma ti won mo run yara won to ba so time tayo kan sun esun o esun la ye yin o wa la ye tin ni yen e le ba fa jije won mi la oni won a si sadura te yan be ti je ti yo ko su wa lo fe ni kankan abe go ya enter your room go
5: won ti won mo bo fi ta won ri sun
0: e wo oni won lo sun ni o by fire by force oni to ba ti sun bayi to ra fi won sinu yara won e ba ma play game ti yin alala nlala o lo no ya wo ro ko mo rinu yara pe loko won ni o lo so po ya
5: ni
0: ja ti ya
5: yo
0: mo ro ni sun ti ta ran se
5: me mi ko ye mi
0: oni ro buruku eke buruku
5: e ma da
0: oni tan ba ti wa bere bayi mo mi o oni se mo ri microphone san oni to n ba gba mu bayi ah
5: okay
0: oni ore antola olai san ma sunkun ni oni san ma ma sunkun ah oni ma sunkun oni ya nko ma nja oni ma so pe ah ke lo se le na be masukuma oni o ma ma ke gidi mani ah oni to ma gbe won de be gan mo ngbo se wa ri ta ba bere gbogbo ere ta nso ti ma joko le bayi o lo ma joko le so e ni o lo ma bere ni ma rotate bayi o lo ma rotate oni an tola mi nipa iro fun yin san o le se lai ri mi mo fe so fun yin mo fe so fun yin bi san se lo si abuja to ba ni obin kan to ri me yeso fun yin ni a omo kan bayi ni o de wa kini kan pe bo pe mi down to ba se lo to yeso fun yin ni o ku fun mi to ni bo o mo awon eyan kan fi wave time na ni ko si nkan ta fe fi se you see she ri ti message gbudo ma wa she ri kini kan be ma o ka fara kira bayi ke ki sara yin ke woju ara yin ke fi ara yin sere ke fe ke ara yin sere ke e mo ru nkan be yen e ki sara yin mo o fe lo dano e ma tele kiri e ma sumo leyin nigba ta leyin o ti se giti isokuta gbo
5: awon mi o to ma yin o di
0: ah nkan se won ni won ti get won ni yen
5: awon won si ti get
0: won mama won ti yin won boji
5: won ma n saba n ko won fun oko to ko fi ma yari mo won lowo yen
0: yes
5: won ti yi mo kokoro to si oko won
0: bi to fa nu
5: awon papo na won ti se pe ngba te ba te lona tan ko si n te de ti o ni fun
0: ben mo so fun yin mami
5: ngba to ba wa gba fun bo lo ti fe bo lo ti fe se
0: ya mo lo lahun o hawo daddy ti ri ke ah o lahun o hawo alaye de n di won gboro awon eyan mo pe le gbe lowo
5: aha
0: ma
5: ni ko so wa ya ki yawo nu ile re mo ko mo
0: ye se bo ni mo so fun yi ma ki yawo ile ko lo ko lo ko de so pe oke wo di la ma wori o je ka jole di apopo o a fe toko ya fe roko yi o so pe 10 million naira oko mi olowo ni a dawo le won si jo n se owo now di la si to n je se elegbe kan ko to di pa siri tu iru oko yen so le love eyan mo
5: ẹri
0: ati kọlọ wọn sasa nu ọpọlọpọ wa
5: laapule
0: wọn
5: understand
0: ara wa rara sọkùnrin yẹn ma love eyan to ma jẹ pe awọn ọta ọkọ yẹn lo furu obirin yẹn lowo a gba owo wọn apọko ẹ danu ko le love eyan mọ na
5: wọn
0: ki le ri ẹ o bimọ rẹgẹdẹ ko si bi ọkọ ọfẹ yawo mejila yi ẹ o wa lo n ba di la bagi pe je ka ta fun niyan bayi e wa to dijo wa pin iwo lo ma pari se yen nu ile iyen tun wa tun je se o to e boru nkan be yen
5: awon awon ni won wa romantic o de ye ki won ki fa arin yen
0: ben ben
5: e je ma to pe se kan son lo ni se e kan ye ko ye kan gale to yan bayi de ki te son lo bi
0: yes now idi e ni pe to ma se karakara to foko to gbogbo ara se a gbo gbogbo nu ara wa gbogbo nu bo gbo ara won ni be ni e se gan ma
5: ko lo won mo gbogbo
6: gbogbo wa gbọn ni o
0: ami o
6: ọkùnrin àti obìnrin ami o
0: ami o
6: ka jo study ara wa ka mo bi ta jo fe
0: ami o ami o hello ya e ka bo sori eto
7: hello e ku eto
0: eto ni o yes sir yes sir
7: oruko mi ni o so olale olade meji
0: okay
7: e da fun kin ke ka lo nsele
0: kini
7: ni brother mi kan so re je pe omi fe mi o program yi ti mo gbo igan lo wa je ke fe soro yi
0: okay
7: o ma soro atiri fun mi se ri kan kan se lenu jo meta yi ni pe to ba fe boya wo esun la ni 1 minute to ti di olukun le mo ni yi jo ti to ba ti re pe yawo e ti wa ni ti yawo fe ko ma sun mo mo pe ti o ba bere ko ke satisfy fun
0: e pe mi leyin eto e ma wori gbogbo awon soro yen ti tan so ti yin
7: kin number ti kin number
0: 0804 74 80 55 74 0804 80 55 74 yeah okay Clement Abiye one good morning sir ose wa dada egbo ati gbianju lati gba ipe baye ke nkan fa awon yen meji pere lanfani si ka fi ma pe kun yun le ko mo di pe mo du yin ni anfani hello
8: e
0: ku oju me ka bo sore to ojo kan pelu o
8: baba je to le le yin ni da mi
0: ami asedu mari ateyin na
8: ami o bola kin na ni aju la ko ta
0: a e se gan ni o mo dupe gan mo de mo lore e se gan sa ya oku enikan pere leyin enikan ohun bayi ka sun si owo iwaju ni ki gbe lo si abala orin johun be ni ki gbe lo si abala orin johun orin johun awon eyan wo lomo ta binu osu kefa iyen di ni ojo mejo tori pe abala orin johun yen ma fun yin daada e wo e se gan ni mo dupe lowo eyan e sun lasiko yi adupe ni owo yin e ja lo si abala orin johun bẹẹni a ń wí ẹlẹ́ẹ̀ni gbọ́ ẹlẹ́ẹ̀ni gbá ń gangan ni mo fẹ́ fi bá wa sọ̀rọ̀ ẹ já gbọ́ síwájú ẹ kó kalẹ̀.

Benny, Bibi retiring and Koshef, your I can no more be near one baby. Bamajiko or Splash Jew. I name a lossy at Jarania by your joke Facebook, Naked Consist on a Splash FM 105.5 A Badon. And my bag will pay a go congure again, a lama for queen. See it to a semi alay of Fortia Shaloni. Bobo Joe Sunday, I could pass out no land and find that my padiarawa. I go mewa gere gay. On lama bino ya to a semi alay or otonishi. Pẹlu ìdílé wa o náà ni a ma yan nọ láṣẹ lọwọ Ọlọrun ọba Ọlọrun ó kúrò wa lọwọ bẹẹ ni ilé yìí ò ní túká ṣùgbọn tó bá lè ná yín ẹ gbìyànjú kẹ rí póná yín lẹyìn ìyẹn mo rí wípé àsìkò tá a wà yìí olówó làwọn èèyàn bá lọ owó ìsá ni ẹ sá mọ owó ìní owó ìní tí ó fọkọ sàlè tí ó fi ìyàwó tí ẹ sàlè kò ní mọ owó ìní owó ìní owó ìní owó ìní ohun táwọn èèyàn sọ fún mi nìyẹn o lọsẹ tá a lò tán yìí owó ni owó ni olówó ló lọkọ olówó ló níyàwó nígbà ìbá wa ṣe tán tẹ wà rojú tí wà láǹṣẹlẹ ẹ máa lẹ ti wá sí irú kí wọn lè léyìí sẹpẹ fúnra yín lẹnà gán wàhálà ẹyin lẹnà gán wàhálà ṣùgbọn àwọn òbí kan sì ń bẹ tó jábọ kò sí bó ṣe lè bàjẹ tó wọn fẹ òtítọ wọn wọn ẹdẹ lè ta ẹrí ọkàn wọn fún iyekíye yòówù kẹnikẹni ò ṣe tán tán irú àwọn yẹn la fẹ ìpèníjà máa le tán nínú ìgbéyàwó torí pé ọmọ tẹ bá bínú ìgbéyàwó rúdurùdu náà kọlọ̀n kọjọ́ kí ó ṣàánú fún wa tabatẹ́wà tata pọ́sẹ̀ ní aago kan gérégé owó onídàájí háì báyìí á padà wá sí ẹtí gbọ́yìn aago mẹ́fà báyìí ìròyìn àfẹ̀mọ́jú òun náà ní àmúwá tó bá ń di ní aago mẹ́fà àbọ̀ morning splash lè tó aago mẹ́sàn-án ó lẹ́ni àǹfààní láti máa pàdé mi ọba ń tó kò ní gbà wọlé babalẹ́gbàá tiẹ̀ òun ọ̀lọ́ rẹ̀ gba ọ̀nà aṣẹ́rọ̀wà bẹ́ẹ̀ ni àwọn àpàdé ìkànnì ti ọmọlúàbí lórí ti fún tẹ̀dọ̀ ìròyìn ẹ ṣe ń gan ni ọ̀yìn afúnni ló ń jẹ máa wò bẹ̀ mo dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ gbogbo ìdílé màmá wa olóògbé juliana olufomilayo johnson láṣẹ lọ́wọ́ elédùn gbogbo tí màmá fi sílẹ̀ kò ní bàjẹ́ láṣẹ lọ́wọ́ elédùn ẹ̀yin náà fẹ́ ṣe tòkú àgbà bí mc tí ó bá ń ṣiṣẹ́

ade ourselves o wa nbi omo to duro kore kore ni be ni Rosni wa nbi a so pe ojojo ti Rose Fati ba bota ka to gba pa oyan so to ebi mi o ni Rosni lo won si le bamba bamba Rose Fati Rose Robust ati bu kolo sa no wa ami suru titi ojo mejo ton lani alade laja loruko temi ye royin ni awokose re omo tan so tan so tan gburaye apere ire omo lu abi wan ori yin o wa nbe mo ki gbogbo eyin ya pata ati baba pata gbogbo eyin ebi to je pe ledu afomo tuntun o fi ta wa lo re adupe lowo olohun oba aku orire la se lo weledu eja to won mo hun dada o eja re daju pe an se gbogbo ti ani lati dabo bo awon omo wa e mo je anirin orukere e ma je atafala ka ma ta si agere be ni amoju ero mi ta jo se ti gbogbo fi kan si nbe legbe mi o wa nbi o nbe na pa bi bayi o asisi ademola temo si Aziz o olowo bo ti ni be ni olowo idan ni pelu mo gbadun e po mo si ni gbagbo pe o na gbadun pe ajo sise papo ani te lo wara wa lase lowo eledura gbogbo eyan wa na te wa lenu iroro a ta ajo sise lale adupe popo ju ni owo eni kokan wa akuse o olorun o ba wa se ojo saturday aba meta to nbo e ni agbarijo pa awo obirin ti aje akaroyin ati agbon safefe lori radio ati television nile yin a mo se akojade ebe wa pelu ase lowo eledumare a n reti eyin na ago méjìlá gérégé ni no African time kò sí ntọ́jọ́ ago méjìlá ni ago méjìlá a máa retí yín ẹ ṣeun ṣeun a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn iléeṣẹ́ tí wọ́n ṣe alátìlẹ́yìn wa iná ní sanwó yín a dúpẹ́ gidi gan lọ́wọ́ alhaji oríyomi hamsat alhaji mo gbé fún yín ẹ ṣe ẹ̀ní bàjẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa Túndé Ọmọláwúwo a dúpẹ́ gan ni ẹ ṣe o lọ́wọ́ ìkànnì ọmọlúàbí àti lagelo agbé òṣùbà kárẹ̀ agbé fún yín a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìkànnì pátá tí wọ́n ṣe alátìlẹ́yìn wa adami mogo agbé òṣùbà kárẹ̀ fẹ̀yìn náà ẹ ṣe o a dúpẹ́ lọ́wọ́ yín 32 FM ẹ̀wò agbé òṣùbà kárẹ̀ fún yín ẹ ṣe púpọ̀ púpọ̀ jù títí ọjọ́ mẹ́jọ kẹ wà lálàáfíà ẹ má gbàgbé láàárọ̀ yìí tẹ fún tẹ̀dọ̀ròyìn láti ṣọ́ra wa mú bye for now.